ìrì àánú ó yá máa fẹ̀. Tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ̀. Ojúmọ́ ò ní mọ́ kiri ò máa fẹ̀. Àṣẹ Olúwa ni. Gbogbo èèyàn sán bí àkókò ìrì òwúrọ̀ dé. Ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú Olúwa. Apọ́sù Dr. SMO Mustapha JP. Bàbá ṣe bí ọba. Olùdásílẹ̀ ìjọ Ọlọ́run City of Christ Golden Church. Land of Reality. Ti National Camp wọ́n wà ní. Ṣé bí ọba International Power Line Camp. Kilometer 54. Igosi Ibadan Expressway. Lufuwapẹ́ Ìpínlẹ̀ Ogun. Apọ́sù Oya.

0: gbẹ́kẹ̀lé rẹ̀.
1: Yóò dàbí igi tí a gbìn lẹ́bà omi.
0: Bíbélì wí pé yóò dàbí igi tí a gbìn lẹ́bà omi.
1: Tí ó na gbòǹgbò rẹ̀ lẹ́bà odò.
0: Ibi
1: yóò bẹ̀rù bí ooru bá dé.
0: Irun wọn ò lè bẹ̀rù ní ọdún ọ̀dá àbí tí ooru bá mú.
1: Ṣùgbọ́n ewé rẹ̀ yóò tutù.
0: Ìyóò
1: sì ní ìjayà ní ọdún ọ̀dá.
0: Mo gbàdúrà ẹnì kan rí mi gbọ́sà bí wọ́n bá gbàgbọ́ ìbùkún ọlọ́run kó wọnú ayé rẹ̀. Ẹ mú ọwọ́ tó yẹ fi gbá ilẹ̀ nígbà mẹ́ta. Sọ pé ilẹ̀ gbọ́ ọlúwa. Máa sọ fún wàrà. Máa sọ fún oyin.
2: Bẹ́ẹ̀ni
0: apọ́sù.
2: Ìbùkún
0: ọlọ́run ní kò ní ńlá. Láì fi làálàá kò ìbùkún ọlọ́run ló mú yàn là. Láì fi làálàá kò
2: ìwé
0: onísàn. Psalm 1 ẹ̀ka ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kejì àti ìkẹta.
2: Psalm 1
0: ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kejì àti ìkẹta. Kí ló wí?
1: Ìbùkún ni fún akọni àti obìnrin náà. Tí kò ní ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Tí kò tún rán ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Àti tí kò tún jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n ní nínú rẹ̀ wà nínú òfin Olúwa. Àti nínú òfin rẹ̀ ni ó ṣe àṣàrò ní ọ̀sán. Àti ní òru. Yóò sì dàbí igi tí a gbìn sí etí ipò odò. Sọ́sù èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé.
2: Stretch your hands forward.
0: Mo gbàdúrà.
2: I pray. Gbogbo
0: tó bá dáwọ́
2: rẹ̀ lé.
0: Mo máa ṣe déédéé lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí ìjákulẹ̀.
2: Mo
0: pàṣẹ ní ẹja dẹ. Ẹ̀mí promise
2: of faith.
0: Ibẹ̀ ò fi ṣe lé ẹ.
2: Mo
0: dúró mi ọ̀dà dúró. Mo tí ẹnu bọ̀ ẹjẹ́ Jésù.
2: Níbi
0: tá a gbára ń gbé. Bí ìwọ bá gbàgbọ́ lórúkọ Jésù. Gbogbo àṣẹ àgbàdo rẹ. Ìgbẹ́ ní ọwọ́ rẹ. Oyè jáde. Gbogbo àṣẹ promise
2: of faith.
0: Oyè jáde. Ọba wà nílùú
2: Ìbàdàn.
0: Gbogbo branches wa pátá. Ní program tó máa wà lónìí
2: o.
0: Gbogbo branches wa. Wọ́n lè máa connect pẹ̀lú wa. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Ní etiketi. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Ní etiketi. Mo fẹ́ rọ̀jò àdúrà ilé olórí. Mo fẹ́ porúkọ Angẹ́lì Bùkún. Kí wọ́n bá lè wá sí ọ̀nà rẹ̀. Angẹ́lì ìrànlọ́wọ́ àti ti àánú. Mo fẹ́ pè wọ́n wá sí orí rẹ̀. Ìyẹn ló ṣe nílò kó wà mẹ́. Káà lè jọ gbàdúrà. Kí àṣẹ kó lọ dàrẹ́tì sí orí rẹ̀. Wọ́n náà mọ̀ pé ní ti ògógó bẹ́ẹ̀. Ní ti ọlọ́ọ̀lá bẹ́ẹ̀.
2: Wọ́n
0: pàápàá jẹ́ ọlọ́gbọ́n. Ìmọ̀ ń bẹ́ẹ̀. Àsìkí ń bẹ́ẹ̀.
2: Àmọ́
0: kí ló dé?
2: Kí
0: ló dá ayé rẹ̀ dúró? Àwọn wo gan?
2: Ní
0: ń dìde àtakò.
2: Nígbà
0: tí ìrìn bá bọ̀.
2: Tọ́
0: bá lè sàbẹ̀ lórúkọ Olúwa tí wọ́n ká.
2: Psalm 92
0: yẹn. Bible verse 13
2: and
0: verse 14.
2: Kí ló wí?
1: Àwọn ẹni tí a gbìn ní ilé Olúwa. Yóò gbà ní ẹ̀bẹ̀lẹ̀ Ọlọ́run wa.
0: Tí o ti ń gbọ́ yẹn.
1: Wọ́n máa so èso sílẹ̀ nínú ọgbọ́n wọn. Wọ́n sanra. Wọ́n sì tutù níní.
0: Ẹgbẹ́ ọwọ́ sókè. Wàá dẹ́bi ìbùkún ńlá. Ẹ̀dá ni ẹ̀ máa jùlọ. Mo ní wàá dẹ́bi ìbùkún ńlá. Ẹ̀dá ni ẹ̀ máa jùlọ. Ṣọ́ọ̀ṣì wa tá a fẹ́ bẹ̀rẹ̀ ní Abẹ́òkúta.
2: Ní
0: Láfẹ́wá.
2: Láfẹ́wá
0: branch.
2: Àwọn
0: yẹn sọ pé àwọn ò tí ì mọ bẹ̀.
2: Number 14.
0: Dessem Hotel.
2: An
0: event hall. Ní Táyé Sọ́bandé
2: Street.
0: Off Ayétoro Road. Opposite Premier Primary School.
2: Ní
0: Ìyànà Range.
2: Ní
0: Láfẹ́wá Abẹ́òkúta. Orúkọ Jésù mo gbàdúrà.
2: Ogbó
0: ẹ máa jáde. Àjọ máa ṣèpàdé lẹ́nu
2: ni.
0: Ẹ connect wa náà bẹ́ẹ̀. Ẹ connect wa lábẹ́òkúta. Ẹ connect wa ní Port Harcourt. Ẹ connect wa nílùú Èkó. Ẹ connect wa lábẹ́òkúta. Ẹ connect wa nílùú Ìbàdàn. Ní Lẹ́sà. Ní Ìlọrin. Ní Kaduna. Ní Mina. Ní Súlẹ̀já. Ẹ connect wa káàkiri. Ní Dúzè. Àti gbogbo àgbáyé. Ní gbogbo ibi tí branches wa bá wà.
2: Ẹ
0: mìíràn pẹ̀ connect. Àárín ìbá. the name of Jesus. In the name of Jesus. Someone, you bandy testimony.
2: You have daily testimony.
0: One of the testimonies.
2: Some of
0: our testimonies.
2: I heard some
0: never record.
2: I said, please,
0: when you come,
2: I want people to learn from
0: the reaper. Alone, Benicione.
2: God is on
0: Zion. A second.
2: So,
0: who
2: gave prophet 2,000
0: naira.
2: I received 2 million naira. Look at God. That is all God does.
0: Another woman.
2: Another woman,
0: even
2: after
0: Roma Lolo,
2: is that she used
0: to for presence.
2: What are the ones
0: that
2: you operate? And God
3: says, listen, God says this. I'm coming, DJ Dada. Omo Ijoy Gondo. Very meek, poor, but ma, so it was Shekoko Juloli, any. Neo said, oh, God, I'm travel for Isha. So just Saturday, but a more day, mo fi pe bia mi ni le wa si church ni godo ni ojo Sunday but mo try mo ensure pe mo lo si church so I want daddy mo je yan kan to je pe mo man like lati sanu fun awon eyan gan but lenu odun die seyin awon kan yi pada but oyo Olorun so ojo Sunday daddy ni ki da 2000 naira anytime ti daddy ba de ti pe ore ni ori ota mo ma ensure pe mo jade fun the highest one niyan to ba wa but ti o ba si ma sha ensure pe mo se and sometimes gon self ma kon jade then maybe ma wa send there online or something so daddy ni ka da 2000 naira yi ngba ti mo wa jade mo wa da so the ojo Wednesday eyan kan ti mi o ba soro for over how many years ti mi o ti e ni number e mo o kan reach out to me wa ni pe ki ma binu pe tori Olorun ohun ti o ti pe to ohun ti ba mi soro pe ki ma binu pe ohun lost number igba kan mo sha ohun pe ta lele mi o fe kokko reply the next thing lo so pe ki send account number mi mo wa fi pe account number why eru wa ba mi pe ko ma lo je pe boya scam ni or something mo wa send account to je pe mi o ni nkankan lori en case to ba je pe fe lo fun nkan mi bo se send 2 million naira si mi
0: 92,000
4: 2 million.
3: So 2 million naira to send in.
0: Let somebody shout hallelujah.
4: When
0: I tell you, say lie.
4: I never think that you're married to Allah.
0: What is this one?
4: Miracle Allah. Let me hear you tell me. If you tell your sister,
0: where you have no one?
4: What is Miracle Allah now?
0: Miracle Allah.
4: I tell you, sir.
0: Say what you
4: want. Wana mara anuba.
0: Oh, yes.
5: Imi ni muji mo kaila lati salefi. Baba ni mbe ni lodo me abi mbe ajo mbe. To yawo omo re wa loyun. Ngba to loyun won ni ise abe la won fi se alakoko. Ekeji na ise abe la won se.
6: Ngba ti ma fun
5: operation ni won fi se to elekeji ti won wa pe mi ngba won pe mi pe hello bo mama mo ani be mi bayi pe won ani kin sare yoju sawun nisin won ni se osun ni won ni ko se nkan ngba mo a dodo won wan salaye fun mi pe yawo omo awon fe bi mo won se lawon osise na won ti towo bo won ani to bawo lawa se
6: bayi
5: won ti towo bo we fun operation keta ti o se mo ani bawo lawa se nisin to olorun o je wa agbara se bi oba odo ti wa emi sa fi lo le ngba mo a lo le to wa o wa dale won wa pe mi pe hello yawo omo awon ti bi mo omo olorun seun olorun je wa agbara olorun se bi oba je wa agbara o wa dijo sunday ngba ta ko ni bi program jejo mo a dele pe kin ya kin won pe won ku ewo olorun wo olorun tojo won ni pe olorun se ya ni pe opelope ororo ti mo fun awon ni
6: ni lo je ki ororo
5: kekere te pe ni je pe ni jo sunday nu osu ke wa ni pe ohun lo ne fi sin fun awon pe
6: won lo fun
5: won lo fun mo ni
6: so wa so operation bi won so operation
5: se mo olorun
6: won pada so operation mo
5: so place mo olorun
6: olorun se bi o ba se wu
5: olorun ma ni
6: won ti so operation le kini operation bi bigeji
5: eketa to wa se se ni ororo yi lo
6: ni won lo ti mo so operation
5: ton
6: fi bilaya talafia
5: inu
6: ruko ile kan si ati
5: ni
6: tesuwa
5: emi ni muji ni sale si muji mo kai la ni sale si ijo se bi oba
6: ni saki
5: ni saki oke alafia
0: ah sapo oluwa
2: lord
0: oluwa lowo temida oluwa dari ewa dari ewa oya oya oya dua
7: Oh,
0: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no Oluwa so fun Oluwa ki lo fe da mi duro mama yori mi Oluwa mo kuro Oluwa ya wa
2: Don't let anything disturb you. Whenever you hear the voice of God, make sure you speak it. Take
0: care
2: for that joy to be full.
0: In the name of Jesus,
2: your promise will be for you, the children of God, that God will use today to bless this account. I bless you.
0: God
2: will bless you in Jesus. Whether it's your offering, your coming offering, of your tithe, or you want to bless your prophet, I pray for you in the name of the Lord. The acquaintance of the heaven, the blessing and mastery of God.
0: Amen.
2: testify.

0: 新箱高校の揺れ流音
1: to a good large lo wole de wele a good large
2: Ramada
1: ito ta gbe kale fun yin laarin ogonjo lati setaniji fun gbogbo lolufe radio jake jado ti o fi tasiko kankan se nigba to je pe bi osan gele laaje elomi ri a je pe kankan san pelu atokun eto ago laaje iya dini gbogbo splash amina adetun badman motfala ni gbogbo ojo segun tuesday laago meji oru abala koko lori eto ni nifa aji nibi te o ti ma je gbaladun oniruuru orin le wa to je tin gbese to si tun pe okun eni wale abala keji la pe ni soro soke nibi te o ti ma pe wole sori eto fedun kan yin han ta o si ma wa ojutu si pelu amoran to jina koroko lati enu eyin amuye abulaji ni kan ni omoluabi splash 105.5 FM pelu amina adetun badman kai kai kai kai o ma sere gede
3: gede ye abade rodun de
4: o ti ayo to ja bi odun ile ya
5: iye bi
4: ore ojulumo se ni ibapade pelu ara won
5: ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ile ya pelu idaraya lorisirisi
4: be ni ayo ati idunu gba okan wa kan
5: bi ile ya se wole de
4: ka se na bonara yo
5: no bonara yo
6: ile abawon ta to de
5: ile ya cashpot de pelu ilana otun to gbona ti o se mi ati elanfani
4: ile ya cashpot 2026
5: o ji asiko lati je owo nla ti akoti iriru eri pelu ebun ojojumo osose ati cashpot ile ya ninu osu meji owo to ju 50 million naira lo wa lori tabili lati pin eniyan to ju 60 lo 60 lo ma jawe olubori lose kokan
4: akoko reri lati reri muse
5: ka se fun lori ire kan ni agbo nla
4: pelu 500,000
5: ni akoko ile ya yi
4: bẹẹni 500,000
5: ileya ile ilu ma je akọkọ se iru e bẹrẹ si ni lo ma ta bayi bo se nta to tun ta lọpọ igba lanfani igbegba oroke re nku keke si lori splash 105.5 fm *347 *1004 *1# lori ilagelu 96.7 fm *347 *1004 *2# bẹẹ le si tun le ta lori website www.cashier.ng ẹni ọdun méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta cashier
4: ileya cashpot ẹran àgbo àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ so ti cashier mo ti cashier.
7: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
8: Power Oil, hey, Power Oil.
9: Àwòdì tó lè bára lórí yẹ́.
10: Ó lọ mú agbára kún agbára ni.
9: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
11: Kájọṣe, tí wọ́n tàgbà kájọṣe
9: ooo. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́jọ́ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mú owó ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
12: Splash FM
2: Ayélujá Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n-ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
12: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
13: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
14: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
15: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
15: 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: sórí ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékunlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Joshua orí kẹta ó lé ní ogún ẹsẹ̀ ìkẹjọ títí dé ìkẹwàá. Joshua orí kẹta lé ní ogún ẹsẹ̀ kẹjọ títí dé ìkẹwàá. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí, ṣùgbọ́n kí ẹ̀yin faramọ́ Olúwa Ọlọ́run yín gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń ṣe títí di òní, nítorí Olúwa ti lé àwọn orílẹ̀-èdè ńlá àti alágbára kúrò níwájú yín, ṣùgbọ́n bí ó ṣe ti yín ni kò sí ọkùnrin kan tí ó tì dúró níwájú yín títí di òní. Ọkùnrin kan nínú yín yóò lé ẹgbẹ̀rún, nítorí pé Olúwa Ọlọ́run yín òun rẹni ti ń jà fún yín gẹ́gẹ́ bí ó ti sọ fún yín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi láàárọ̀ yìí kó jẹ́ ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Lónìí ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2026, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn òdi wípé ẹ kú ọjọ́ Olúwa, ẹ̀mí yín ó sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Ẹ káàbọ̀ sí ọ̀sẹ̀ tuntun, ẹ káàbọ̀ sí ọ̀sẹ̀ ire yín, ọ̀sẹ̀ ìbùkún yín, ọ̀sẹ̀ ayọ̀ yín, ọ̀sẹ̀ ìṣerere yín. Lónìí, a kà nínú ìwé Joshua orí 24 láti ẹsẹ̀ kẹjọ títí di ẹsẹ̀ kẹwàá. Ọ̀rọ̀ Ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀ wípé ọkùnrin kan nínú yín yóò lé ẹgbẹ̀rún, nítorí pé Olúwa Ọlọ́run yín òun ni ó ń jà fún yín gẹ́gẹ́ bí ó ti ṣe ìlérí. Ọkùnrin kan èyí tó wà nípa tí Ọlọ́run yóò ṣe iṣẹ́ èyí tí ẹgbẹ̀rún èèyàn ò lè ṣe. Nígbà tí a bá ní ìgbẹ́kẹ̀lé nínú Jésù, nígbà tí a bá ní ìgbàgbọ́ nínú Jésù, nígbà tí a bá faramọ́ Jésù, Jésù yóò jà fún wa, yóò fún wa ní agbára, yóò fún wa ní okun, yóò fún wa ní ẹ̀mí rẹ̀, yóò fún wa ní orí ọ̀fẹ́ rẹ̀, yóò fún wa ní ọgbọ́n rẹ̀, yóò fún wa ní òye rẹ̀, yóò fún wa ní ìmísí rẹ̀, yóò sì fún wa ní ìmọ̀ rẹ̀. Èyí yóò ràn wá lọ́wọ́ láti ṣe nǹkan tí ẹgbẹ̀rún èèyàn ò lè ṣe gẹ́gẹ́ bí ẹnìkan. Jésù ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe èyí o, àwọn àbùdá ìṣe rẹ̀ ni, àwọn tá a mọ̀ ni wípé bí ẹnìkan bá ti wà pẹ̀lú rẹ̀, ó wà láàrin ọ̀pọ̀lọpọ̀ ni. Ẹnìkan pẹ̀lú Jésù, àárín ogun lọ́gbó èèyàn lọ wà, àárín ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ wà. Torí náà lónìí, ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ sọ pé kí lèmi lè ṣe, èmi nìkan kí ni mo fẹ́ ṣe, àwa nìkan kí la fẹ́ ṣe, ṣùgbọ́n mo fẹ́ kó di mọ̀ fún ọ wípé o lè ṣe gudugudu méje, o sì lè ṣe yàyà mẹ́fà. Tó o bá ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, tó o bá ní ìgbàgbọ́ nínú rẹ̀, ntí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò lè ṣe ní dáadáa, ìwọ ó lè ṣe ní rere, ìwọ ó lè ṣe nínú ilé yín, o lè ṣe lẹ́nu iṣẹ́, o lè ṣe nínú ìjọ, o lè ṣe láwùjọ, o lè kódà lórílẹ̀-èdè, o lè ṣe. A ní àwọn àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì. Ẹ já sáré wo àwọn àpẹẹrẹ bíi mélòó kan láti fi gbé lẹ́yìn wípé tá a bá ti nígbàgbọ́ nínú Jésù, ohun gbogbo ni ṣíṣe. Ọkùnrin kan péré ńlọ pa Goliath o, nínú ìwé Samueli 1 orí 17. Àrí Dáfídì, ọmọ kékeré ti ẹ̀ tún ni, ó nìkan ni o, Ọlọ́run ò fi ọ̀pọ̀lọpọ̀ jagun, ó nìkan ló fi kànàkànà pa Goliath, ó nìkan ni nítorí pé wà ní ìhà ti Ọlọ́run, nítorí pé nígbàgbọ́ nínú Ọlọ́run, nítorí pé nírètí nínú Ọlọ́run, nítorí pé ní ìfọkàntán nínú Ọlọ́run, ó sì ju ṣe, ó pa Goliath lóun nìkan ṣoṣo nítorí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Bákan náà ni ẹnìkan ṣoṣo ni o, lọ́tako ẹ̀sìn àjèjì nínú ìwé Ọba 1:18. Àrí Elijah nígbà tí gbogbo àwọn wòlíì yòókù tí wọ́n ti tẹ̀lé Baálì tí wọn ò dúró níwájú Ọlọ́run, ògbọ́n ó dúró, kò ti torí rẹ̀ kó tẹ̀lé Baálì lẹ́yìn, bá wọn wọ́ àwọ̀ pọ̀ lọ, ó dúró nínú Olúwa, Ọlọ́run sì fún ní ìṣẹ́gun, Ọlọ́run rán iná wá, ó sì jó ẹbọ náà, ó nìkan ṣoṣo ni. Tako irínwó àwọn wòlíì Baálì, ó sì rẹ́yìn wọn nítorí pé nígbàgbọ́ nínú Jésù. Ẹnìkan ṣoṣo ni o, Ọlọ́run rán láti wàásù rere fún Enoku, Filipi Olúwa rán. Inú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sẹ́lẹ̀ 5:12 àti 4:16 títí dé 30, Ọlọ́run rán òun nìkan ṣoṣo láti lọ wàásù fún Enoku yẹ, ó sì gbọ́, ó sì yí padà, o si serere iwo fara ina kuyi o si lo si Europe lati lo wasu rere ati lati da opolopo ijo sile nibe eni kan so soni o o duro ti solu nigba ti gbogbo awon eyan ti won koti eyi ara ale ko je eyi ara ode ko je sugbon banaba duro ti inu si awon apostle ori kesan bakana eni kan lo Olorun ran o lati mu igbala wa si aye fun emi ati iwo oni Jesu Kristi o lo gba wa lowo ese eni kan so soni n lo ra gbogbo aye pada lo ra emi mi pada lo ra emi re pada lórí èmi gbogbo àwa ta ti jẹ́wọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa pé jésù ni olúwa wa ó rà wá padà ó sì sọ wá dọmọ nítorí náà lónìí má wí pé kí ni ìwọ náà lè ṣe o ìwọ náà lè ṣe jésù ti fún ọ ní agbára ó ti fún ọ ní okun ó ti fún ọ ní ọgbọ́n ó ti fún ọ ní òye ó ti fún ọ ní ìmọ̀ rẹ̀ torí náà dúró nínú jésù gbà á gbọ́ kó o sì rọ mọ́ jésù ó sì mú àyípadà ńlá bá ọ má sọ pé kí ló lè ṣe bí gbogbo ènìyàn bá kọ jésù sílẹ̀ ìwọ ma sin ma pe ma gbadura si ma se fe re o si ri wi pe ayipada nla yo wa ma je kire we si mu o nitori pe eni kan soso ninu yin yo le egberun nitori pe oluwa olorun yin oni yo ja fun yin bi o ti se ileri oluwa yo ja fun a e je ki asure oni oluwa gbogbo awon olugbo mi loni ti won ro pa won wa ni awon ni kan soso darapo mo won fun won ni agbara re fun won ni ori ofe re fun won ni emi re jesu fun won ni ogbon re jesu fun won ni oye re jesu fun won ni imisi re jesu fun won ni isipaya re je ke mi re bale won ro won ni agbara ki okokan won ki won pa egberun ki okokan won ko le egberun sa ki okokan won ko bori ogun bi David ti bori Goliath bi Elijah po ti bori awon woli eke bi Philip po ti wasu rere ni o nikan ti gbogbo awon eyan si gbagbo mo kede re loni oluwa ran okankan ti o ran aye awon eyan yi lowo ti o ran idile won lowo ti o ran ise won lowo ti o ran omo won lowo enikan ti iwo olorun ti pese enikan ti iwo olorun ti seto enikan ti iwo olorun ti fi sara je ko jise fun won ogo olorun ko si bu aye yin imale re ko si bu okan yin nibi gbogbo te ti ro pe yin nikan ni jesu darapo mo yin o so yin di egberun o so yin di ru o so yin digba aye yin o si ni ipuma olorun yo ja fun yin o ni gbogbo ona nibi te n gbe nibi te tin sise nibi te tin josin ninu ajo yin gbogbo loruko jesu onu o ja fun yin gege bo ti seleri ileri ose mo yin lara majemu yo se mo yin lara ona yin o si la e di alabukun fun e je ile to wu ni ogo yin yo farahan farayeri imale yin o tan ninu okokun ife olorun o si se mo yin lara agbara ọgá ago yóò gbé yín ró ẹnikẹ́ni ò ní lè dúró níwájú yín ní ọjọ́ ayé yín gbogbo bó ti wà pẹ̀lú mose tó wà pẹ̀lú joshua bẹ́ẹ̀ ni olúwa ó wà pẹ̀lú yín yóò sì sọ̀nà yín rere ẹ sì jẹ́ alábùkún fún ayé yín ó sì ṣe rere ẹ wọnú ògo yín lọ ẹ wọnú ìṣúra yín lọ ẹ wọnú ìmọ́lẹ̀ yín lọ ẹ wọnú iye yín lọ bẹ́ẹ̀ ni ó rí ògo ni fún orúkọ olúwa lónìí ọjọ́ 24 oṣù 5 ọdún 2026 yóò dára fún yín o Jésù olúwa wa ire o.
0: Ẹ pàdé wa fún àkọ́tun ètò yìí lọ́jọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà. Olùṣọ́ àgùntàn wa ni ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékunlé Adédokun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08039501349 lẹ́ẹ̀kan sí 08039501349 títí ọjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ èmi ni tiyín tòótọ́ Joy Ọládẹjọ.

0: àwa ti gbé ròyìn tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́ná. Àwa ti gbé ròyìn tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́ná. Mo rí pé ròyìn kí làwọn ń kà àti fún tẹ́ẹ̀dọ̀ ni ó gbẹ́ gbẹ́ gbẹ́ ó yá jùrùrù gẹ́gẹ́gẹ́.
1: Mo rí pé ròyìn kí làwọn ń kà
0: àti fún tẹ́ẹ̀dọ̀ ni ó. Amikanle.
1: Amikanle. So, eku ojumo eku oye to tun la perengede loro toni.
0: Adupe.
1: Adupe lawo Eledumare oba o oba to lemi tin da emi si.
0: Oluwo mo se.
1: Oba to si je pe ohun na lo lemi tin gba emi nigba to ba wu ga ni asiko to ti fun ko wa wa.
0: Be ni, e ba de bus stop yo bole.
1: Wa gbo.
0: Be en ba de bus stop yo bole.
1: Yo so na ni. Wa da ku da bo bus stop ti wa jogun.
0: Ami, ami.
1: Na na re o je po.
0: Ami, ami.
1: Le be bo ti wa le wo kori na won ni be eyan ba nlo bi kan bi o ba ti de bi to nlo ibi ti o ye ko de na yo kokoko gba be
0: ko ja. Yo ya be o, yo ya be o.
1: Eyan ba nlo ko nsin yo kokoko ja won bi kan o.
0: Be ni.
1: Won bi o ba de koko ni so.
0: Eko
1: ti wa jojin ni temi o.
0: Ami o.
1: Won be ni to si ti lo na Olorun dakun ba ni fura won emo de bi won loju.
0: Amen.
1: O dun ko wa jina sira won.
0: Ami. Ami, ami.
1: Ọdún olóyá náà ní kọ̀kún bọ̀gbọ̀gbọ̀. So, ọba tó dání, àbàdá ni wáyé.
0: Bẹ́ẹ̀ ni.
1: Jẹ́ kí ọdún náà kó ṣe kò ń gẹ wa, káwa náà ṣe kò ń gẹ rẹ̀.
0: Ká sì rí ó bò.
1: Ká sì rí ó wá bò.
0: Ẹ mọ̀ bí ọmọ ṣe lẹ̀ o.
1: Òun ní lọ́lọ́wọ́ ẹ̀ sọ̀gbìn ńlá kan mẹ́kùn léwá ìsinyìí.
0: Ìgbín ní ńlá.
1: Ọmọ ọlọ́lá ẹ̀ pa.
0: Ọ̀dà àwọn pọ̀mọ jámiláyà náà sí ń gbé mẹ́.
1: Àwọn ọjà òpọ̀mọ tó ní mọ́ tó rí bí báàgì àpẹ̀wà.
0: Ẹ ń yọ
1: àmọ́ fura irú pọ̀mọ́ wò
0: ló. Bẹ́ẹ̀ bá ti ń gé lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n pọ̀mọ́ kan ẹran kan pọ̀mọ́ kan ẹja kan pọ̀mọ́ méjì.
1: Pọ̀mọ́ méjì.
0: Fún VIP. Tó bá lọ jẹ́ mẹ́rin nínú àwo, that's VVIP.
1: Lórí pọ̀mọ́ iná tí o bá sì sọ pé ìyá ní jẹ́ wọn kó dùn pọ̀mọ́. Ẹran kí ni mẹ lára
0: wọn. No no no, kò ń ṣe ní Nàìjíríà situation yìí o.
1: Nàìjíríà ìyá ní jẹ́ wọn kó dùn pọ̀mọ́. A wà sọ àmì ìdánu dúró díẹ̀ sí kọ́ mọ́ wípé láyé Tinubu kọ́. Ìyá ní jẹ́ wọn kó dùn pọ̀mọ́.
0: Láyé Tinubu kọ́.
1: Ẹran ńlá ní ń bẹ lára wọn.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Láti mọ̀ parí ẹnu. Lásìkò yéde yà
0: o. Oh my God.
1: Authority. Ṣébí láyé ẹ̀ múrítà lálẹ́ ní
0: authority. Ní ìsìnkọ́.
1: Austerity ló wà níta
0: báyìí.
1: Austerity ni o.
0: Fún gbogbo àwọn tó bá ti wá rẹran. Ẹ má so wájú ta o.
1: Ẹ wá jọ o.
0: O lè wo.
1: Ọ̀nà tẹ́lẹ̀ mi fẹ́ fi gbalada ẹ̀ kọ̀mọ́ pé kò ní lágbà mẹ́ o.
0: Kọ̀mọ́ o kọ̀mọ́ ń tiẹ̀
1: o. O fẹ́ túra ìpàjẹ́
0: tí o. O fẹ́ túra ẹlẹ́ra ń tiẹ̀ ní o kò tiẹ̀ rányàn tiẹ̀ rárá.
1: Alákọ̀rí mojú kóyókó.
0: Abẹ́ẹ̀rí.
1: Mo palasẹ̀.
0: O ní èdè ni wọ́n gbẹ̀dẹ̀. Àǹso ni kí ni.
1: Ọba ẹnu
0: tẹ́lọ̀
1: bí o sọ nù.
0: Pé àǹso.
1: Ó ń pa láti ẹ̀. A ti wá gbọ́ pé òun ò ní pẹ̀rọ lọ́dún. Àmọ́ wá ní àǹso nígbà náà wà ń kọ́.
0: Ìwọ náà.
1: Tó o bá rówó rẹran tó rẹran tọ́lọ́wọ̀n ò bá dẹ́mi rẹ̀ sí ń kọ́.
0: Torí àìmọye ní òkùnkùn rẹ rọrùn tẹ́ pé ìjọ kẹta rẹ̀ ń wèsì. Ọba tó ni wá kó sọ wà ń bẹ̀. Kó sọ wà ń bẹ̀. Ẹ jáde díẹ̀ ni o. Ohun tá à ń gbìyànjú àti sọ fún wa lórí ìròyìn ti fún tẹ̀dọ̀ láàárọ̀ yìí ònà bọ́ọ̀ bá ti rówó rẹran má jí ẹran ẹlẹ́ran ṣàdúpẹ́ pé ọlọ́run dá ọ sí nígbà tí ó bá tún fi dẹ̀ mí ìwọ tó ọ̀pẹ̀ran lọ́dún yìí ó pa méjì pa mẹ́ta
1: kódà ó tún lè rà fún yàn
0: kò sí tọ́lọ́run ò lè ṣe.
1: Àná ṣáká ti wá lẹ́ tó ẹ kú ojú mọ́ ọ ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ti fún tẹ̀dọ̀ rẹ̀
0: ó ṣe bí ọmọdé.
1: Ó ṣe bí ọmọdé ó lọ bá fa tí mo tẹ́lẹ̀ rẹ̀ lọ ṣó.
0: Ó gbé tún fúlù dání.
1: Ó gbé tún fúlù dání
0: ni.
1: Ok now. Ọlọ́yẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùsì lorúkọ mi. Ẹlífáàsì olóyún ìrẹ́ ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà àgbòjì ẹ̀fọn pápọ̀jọ.
0: Jí
1: pé Arcosky.
0: Másùn.
1: Gíran Global Radio King of Scorer Continental and Intercontinental. Ṣé ẹ ti rí báyìí o? Wọ́n ní àwọn gbogbo ilé ló ń kanra gógó ọdún ní ń bọ yìí
0: ẹnìkankan wọn kan ẹnìkan
1: gbogbo àwọn èèyàn ní ń kanra gógó báyìí o tomato tìmáàtì
0: wọn ti jẹ wọn
1: wọn ni ó ti wá di ojúlówó ọwọn gógó báyìí
0: ọlágbá tí wọn sì mọ páwọn èèyàn ó ṣe jọlọ wọn ó ṣe bẹ
1: tí ó jọlọ jọlọ
0: àbí
1: ẹdá fún bẹẹ bá rẹni fún jọlọ bó bá funfun.
0: Ẹ mọ bínú ẹ mọ bínú adùn rẹ ní ẹ wò adùn rẹ ní ẹ wò adùn torí pé wọn ó ti fi àwọn èròjà amóúnjẹ dùn wọn ó ti fi sí adùn rẹ ní kẹyìn owó ẹfẹyìn gbé ẹfẹmí pípọn gbé lárugẹ kọlọrun kò ṣàánú wa ni ó dá lójú ìwé kínní ìwé ìròyìn the nation ọtọmọ ni amina tade tún badmus. Un loruko temi mo tara yin eleyi tun se be tun se dada. Oh my god. Oh my god. Won tun gba be lana. Oh my god. Be ni. Oh my god. Ah mo ri apawo yen. Mo dada ni. Mo dada ni. Won tun gba lana. Ah awon bawo. Oh my god. Sha ma debi kan ki won mo mo ni. Afiki woja.
1: Ah ka mo mo.
0: O bo se ri niyan. Jábẹ̀rẹ̀ sí ni máa mú àwọn àkòrí eléyìí tí ìròyìn ọ̀hún tó gbẹ̀rù láàárọ̀ tó ní torí pé àràrà dádúró bó ti wòówó ọmọ ó dá o wọn ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc wọ́n tún yáyà bóde lánàá o léyìí tí kò wá wọ́n sì ń ṣe lálàyé pẹ̀lú bí ó ti tò lọ́wọ́ pé àníṣe aṣíwájú bọ́lá ahmed tinubu ni o kó tún lọ rè é díje du ipò ọ̀hún lẹ́ẹ̀kejì lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti apc àwọn ìpínlẹ̀ wo àwọn ìpínlẹ̀ wo bó gan ni àwọn aṣojú aṣojú tó wá láti ìpínlẹ̀ ọ̀hún bó ni ẹ ṣe dì í tó kú kẹ́kẹ́ ẹni wọ́n jọ du kinní ọ̀hún kọ́ kí ni tó ṣẹlẹ̀ lábala tiẹ̀ ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tòní o.
1: bí àsìkò bá tó ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí náà lápá ọ̀dọ̀ tèmi bí ó ń bẹ ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn Sunday Punch o lórí ọ̀rọ̀ ti ọdún iléyà tó ń dé bọ̀ yìí tí ń kọ̀kún bọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n yìí o wọn ni iléeṣẹ́ ti ọkọ̀ ojú irin ilé wa ta mọ̀ sí reluwé wọn ni wọ́n ti túbọ̀ jáwé sóbì o wọ́n ti túbọ̀ ṣe àlékún àsìkò ìrìnà ìgbòkègbodò ọkọ̀ ojú irin lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí torí wọ́n mọ̀ pé ọ̀pọ̀ náà ni wọ́n fẹ́ẹ́ tíráfù tí wọ́n fẹ́ẹ́ rìnrìn àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. arákùnrin kan rèé nípínlẹ̀ ọ̀yọ́ tiwa tá a wà yìí o yé òun náà ni wọ́n ní ó jábọ́ ó di jùà ọlọ́run síbo inú ṣáláńgánú sókè wé ni o wọ́n ní ó sì ti tara bẹ́ẹ̀ dágbére fáyé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti yọ ọ́ kúrò nínú ipò ibi tó wà náà ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹni tá a sọ̀rọ̀
0: rẹ̀
1: agbègbè kínìra ni ní ògbómọ̀ṣọ́ náà nílé ètò ti ṣẹlẹ̀ kọ́lọ́mọ aṣọ ni.
0: ó dá lórí àwọn ìkọlùkọ eléyìí tó ń wáyé lórí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè míì eléyìí tó filẹ̀ south africa ṣe ibùgbé wọn ni olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti nigerian democratic congress ndc ìyẹn peter obi lọ́mọ tí lọ́ọ́ rè yọjú sí wọn nílẹ̀ south africa kódà ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn alákòóso alákòóso eléyìí ti bẹ̀ nílẹ̀ south africa kí wàá ní tó bá bọ̀ kí ni tọ́jú lórí ti fún tẹdọmọ ní o ẹ gbọ̀n láàárọ̀ tù ní.
1: ìṣọ̀wọ́ àwọn tí wọ́n fẹ̀yàn ṣe fàyàwọ́ ọmọ ẹ mọ́ gbọ́ báyìí o òfin ilẹ̀ nàìjíríà lòdì sí ó takò púpọ̀ ẹnikẹ́ni tó bá ṣàskọ́lò bí tó sí òfin ìjọba ilẹ̀ nàìjíríà bọ́wọ́ bá ti tẹ̀ wọ́n kí wọ́n yá tètè máa mọ̀ ló kan àyà wọn wípé ẹ̀wọ̀n làwọn ń lọ. ẹnìkan rèé o ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ni arákùnrin tá à ń wí yìí wọn ní náà ni wọn kíkú oríire báyìí nítorí tí ó ti gba ẹ̀bùn òbítíbitì ẹ̀wọ̀n ọdún méjìlá gbáko ní ìpínlẹ̀ ogun ni torí pé ó jẹ̀bi ẹ̀sùn fífọmọṣòwò fàyàwọ́ fífi ṣíṣe fàyàwọ́ ọmọdé fífọmọṣòwò àìtọ́ fífọmọṣọfà ojú òwe kẹrin ìwé ìròyìn sunday punch òun náà ni ó gbé ìròyìn yẹn jáde bẹ́ẹ̀ sì rèé o wọn ni rògbòdìyàn ń ṣẹlẹ̀ láàrin àwọn adarí adarí inú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn
0: sdp
1: bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ọlọ́pàá náà ni wọ́n ti ké sí àwọn adarí ẹgbẹ́ òṣèlú sí sdp ọ̀hún lórí fàǹfà ti tálàgbà ta ni ò tọ́lágbà tálàṣáájú ta ni ò tọ́làṣáájú eléyìí ti ń ṣẹlẹ̀ ní àárín wọn. àjọ aṣọ́bodè ilẹ̀ nàìjíríà ẹ̀wẹ̀ lórí pati ọ̀rọ̀ ẹlẹ́bọ́là adéóṣẹ́ ẹ̀bọ́là ọ̀ṣẹ́ ẹ̀bọ́là ebolistic ebolism wọn ni pé orílẹ̀-èdè nàìjíríà kọ ogírí ọ̀yánú yakata o eléyìí tẹ́ ń bẹ̀rù táwọn kan ń sọ kiri wípé ogiri bode Nigeria lianu alaamu aisan Ebola si le tarabe wole won ni ko tin tojo e si won ojo o ojuwe kerin Sunday Punch lo na o wa
0: o da to ba di be ja lo sodo eni ti se obirin akoko titun se aya re nile ye iyen senator Olureme Tinubu won ni mama ti pepe bayi o tako igbese kan eleyi to ni se pelu ki won ma fi awon omo kekeke tojo ori won o ti lo li oko won ma fi won loko e ma bi ti kini ohun to ti gogo e ma be e ma yin ma be ti won ma fi awon omo kekeke loko won ni se mo wi pe ifi awon omo kekeke loko yi to nti oyun eleyi ti a ma ni lai to asiko o na lo mu ki aisan kan ko ma yoju lagu ara won aisan won na mo ti pe ki wa loruko aisan ta nso nipa re yi bo ni se ma se won ki wa ni awon gbonun ke le to ti enu iyawo are jade eyan mo gbo laaro to ni ba koko re ba ti to ni o skoro ile tu ti ntaruku lala bayi iyen ni ipile Kwara le ti eni egbe oselu ti PDP nbe igbese kan ele ti en fe gbe igbese to lagbara ni o enja kini igbese ohun won ni o mo se se o ko je pe senator dokita Bukola Saraki o na ni won tu fakale lati ekun odibo ti arin gungun ipile Kwara lati dije du ipo gomina ki won le fopin si ariwo o to ge alubata kan ki darin eleyi ti eni egbe oselu ti APC ni ipile Kwara orin ti ma tenu won bode nu nbo wa loro de du oni ipile Kwara eyan mo gbo laaro to ni o ba koko re ba ti to ni
1: okay na bi asiko ba to e gbo ekun iroyin yi o nibi ti Peter Obi ti soro wipe emi o sa fun Atiku o
0: okay
1: ta lo so wipe mo n sa fun Atiku abi pe mo n yera fun Atiku ko si won jo o
0: emi ko sa
1: kini n to bi gbolohun yi ki lo fa what can fa inu iroyin punch nibe na le ti gbo ekun rere n bo lori e lai pe
0: won ni gbogbo awon egbe oselu eleyi ti be jake jado ile ede wa Nigeria kaluku won o na ni e ma n te si waju ninu eto odibo abenu e to waye ninu egbe oselu won won ni bo tile je pe ojo kan e to bode le to si je pe o tako ti ajo eleto odibo ilede wa Nigeria ti a mo si ajo ti INEC lori ilana ile to gbe kale pe eto odibo lo yin ni odun 2027 won ni je je mo pe awon egbe oselu yi won o ma fi abala oju kan ti e lo wo re wo ore jo hun won na nte si waju ni ninu awon eto odibo abenu won igba wo gan ni eto odibo abenu egbe oselu ti ADC yo waye awon wo gan o na ni o kopa nbe bo ni won se gbara adi si eyan mo gbo laaro to ni ba koko re ba ti to ni o egbe oselu ti NDC nko ni bo loro de lodo ti won ipinle Rivers egbe oselu ADC nbe awon wo gan ni ti bode baye ti en fe gba ticket dije dupo gomina dije dupo are ipinle Sokoto nko eyan mo gbo laaro to ni se ri po ti fun o si tedo royin be
1: o na ko to di pe a gbera pa ti a si gba oju oja lo latodo Sogodoli P laaro to ni oni Amosun eni ti se gomina tele ni ipinle Ogun na so pe gbagbagba bi ifo ti wa leyin eni na ni ohun duro ti are Tinubu lati lo fun saa keji gege bi are orilede Nigeria iyẹn bẹ lójúwe kẹrin Sunday Punch bẹẹ náà ni mo tún wo àkọlé ìròyìn kan náà nbẹ o eléyìí tó ní ṣe pẹlú ti àwọn méjìlá kan ìrònú ọkọ tí wọn ní wọn jí gbé o wọn ní a ní ìpínlẹ Ondo ṣùgbọn a dúpẹ lọwọ ọlọrun wípé àwọn méjèèjì lọhùnún a ní ìṣù àkókò káàsà ní ìjọba ìbílẹ̀ ti ìlà oòrùn gúúsù àkókò àkókò south east local government area ní ìpínlẹ̀ Ondo wọn ni wọn ti gba ìdáǹde wọn padà
0: amọ̀dúpẹ́
1: gbòmìnira olúwa ṣeun
0: adúpẹ́ o
1: gbogbo ẹ̀yìn ajínigbé ẹlọ́rẹ̀ jáwọ́ òfin bọ̀ tí wọ́n padà mú yín ṣìkún ṣíkún bẹ́ẹ̀ bá tètè jáwọ́ ìgbẹ́lẹ́sùn ẹ̀ ní mérídélé
0: wọn ni mérídélé ọlọ́run
1: ojúwe kẹrin ìwé ìròyìn Sunday Punch náà ni ìròyìn ayọ̀ ẹ̀ wà
0: ó dáa dọ́lí bí mọ́ ti ìtẹ́ kíní ọ̀hún mọ́lẹ̀ jẹ́ kí n sáré lọ sí ìwò ìwò olódò ọba ọmọ atẹnigbọ náà ọmọ atẹnigbọ rẹ èè rẹ ń tẹjọ ṣùgbọ́n wà ń bẹ ọlọ́run ọba ń gbọ́ wọn ní ẹni tí í ṣe kábíyèsí wọn ìyẹn nílùú ìwò lọ́hùn-ún ní àní àmọ̀ ti gbósùbà káre yunifọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí bó ṣe yan àyìnà gẹ́gẹ́ bí ẹni tí ó mọ jẹ́ ọ̀gá àgbà fún yunifọ àjọ jambu ni ṣùgbọ́n ṣá wọn ní ìjẹjẹ́ mọ̀ wípé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ agbẹjọ́rò tó mú yanyan Nissan Fẹmi Falana òun náà ló mọ̀ ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà pé àwọn aṣọ́gbó yìí èyí tó jẹ́ pé bíi mélòó kan nú wọn ẹ mú wọn ẹ wá lọ rèé fojú wọn winá òfin pé kí ló dé èyí tí wọn fi ní àwọn àgbélẹrọ àwọn ẹrọ ìbọn léwọ èyí tó jẹ tilẹ̀ wa nàìjíríà tí wọn fi ní lọwọ. Ebi wọn sá mọ ètò aláàbò ní ẹwẹ àbí àbí pọ́npọ́ ni wọn tún mọ lónà gbóhùn pẹ̀lú bí àwọn ní AK-47 AK-49 tó ṣe wà bẹ́ẹ̀.
1: bóyá fẹ́lànà fẹ́ sọ pé kí wọ́n fún wọn ní ojúlówó ìbọn gidi tó ṣe kojú àwọn ìgbára ọlọ́ṣà.
0: wọn ti ẹgbẹ wọn gbé wọn lọ ilé ẹjọ níjọba àpapọ̀ ló gbé àwọn aṣọ́gbó yìí lọ ilé ẹjọ ìpé wọn ní àwọn ìbọn léwọ wọn ní lọ́wọ́ lọ́nà tí ò bófin mu. tó ṣètìmọ̀ náà ti lọ sí ilẹ̀ Benin lọ́hùn o kí wá ní tẹ́ bá bọ̀ ńbẹ̀ ẹ̀yìn ọgbọ́n láàárọ̀ tòní bá kókó rẹ̀ bá ti tò
1: ní. ẹja lọ rẹ polówó tá a bá darí dé tá a padà dé gbá àti fún tẹdọ rẹ mo fẹ pe bankọ gbẹmí.
0: àti fún tẹdọ rẹ yín
1: náà
0: mọ ṣó mọ ṣó
1: ṣọgọdọrin p afurẹ gẹgẹ
0: gbéra.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Known.
2: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
4: Oluwa yóò gbọ́ àdúrà yín.
5: Ìbàdàn ìkórè ọmọ tuntun àti ìyanu tọdún yìí ti kò nu omijé ìrẹnu ọlọ́run ìyanu tó sùn ànàdọ́ ọlọ́mọ ti ṣetán láti fún ọlọ́mọ àrídùnnú níbi ìsìn ọlọ́dọọdún ìjọ ìràpadà the redeemed christian church of god rccg region 20 city of david ìpínlẹ̀ èkó pẹ̀lú àjọṣepọ̀ rccg region 21 ìbàdàn lọ́jọ́ etí ọjọ́ kejìlélógún dọjọ́ àìkú ìkẹrìnlélógún oṣù karùn-ún ọdún yìí láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ àkòrí ni yóò wá sí ìmúṣẹ rccg mount zion cathedral oyo province one headquarters bolumole challenge ìbàdàn is the place to be.
6: Before this time next year, you will come carrying your babies.
5: Join us for Harvest of Babies and Miracles, Ibadan 2026, 22nd to 24th May 2026 at 5 p.m. Delhi. Theme, It Shall Come to Pass. Ministering, Pastor J.F. Odeshola, Pastor Gokekute, Pastor Dekunle Show Emmanuel, Pastor Ezekiel Adilabu, Pastor Samuel Awobode, Pastor Adekunle Bamiro, Pastor Mrs. Rebecca Adioti, Pastor Dr. Akintajo Felix, Pastor Luwale Yimu Albert, Pastor Shegun Latuji, Pastor Adeshiolo Lubengan, Pastor Latumbosun Elijah. Oh, don't miss it. Your time is now. Jesus awaits you.
7: The most anticipated night in club football is here.
8: Second successive game in the Champions League.
7: Decades of waiting, of pain, of banter against all odds. Arsenal, the Gunners, have weathered every storm to be here.
8: Andrew Trossard, and tapped in by Bukayo Saka, history makers.
7: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele.
8: Dembele!
7: The UEFA Champions League final that you hoped for is here. Live from Budapest, showing on the big screen in Ibadan, Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive. Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Events Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor, All Mobility, supported by Plays It. Media partners, Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.

0: So, welcome to Pada Lati Oju Oja. Wa yo, kawa kan sinu agbami iroyin gangan ni ti fun tedo sans. Eyo ki mu lati apa bi bayi iroyin na re o to nduro tin bo si waju mi bi won ni gomina tele ni ipinle Anambra. So si tun je oludije dupo bayi labe oludije dupo are abi oda fun tolo fe dije dupo are labe asia egbe oselu Nigeria Democratic Congress NDC Peter Obinu oni na lo ti da oro pada gaga bi awon kan se nro lokan won si ohun ipe ohun yera fun igba keje are orilede Nigeria tele Alhaji Atiku Abubakar saaju eto idibo gbogbogbo todun 2027 tin bo Obinu lo soro lojo eti Friday ni Cape Town orilede South Africa ele ti o si so be ni bi eto nla kan to waye ni oni oga nbe nu awon omo eda eniyan to je pe won mo bi emi ati Atiku se sumo ara wa to tori na kini won wa ma sa funfun rara o oni eni ta won ije agbalagba oloselu adari pataki to si je eni owo to si ti mo si tun ri gege bi egbon si mi
1: okay
0: oni emi o sa fun o lai lai ko ti e ni se pelu pe mo sa fun eni keni bi mo ti wa yi o emi o fi gba kankan sa fun eni kankan ri mo kan ni gbagbo wi pe lototo oloto ni tohun oto lohun ma nse nkan tohun ni oni oro ina lo n wa kodi awon oro kan ele ti o ti waye leyin bi osu melo kan seyin ti ajosepo fi be danmoromo laarin awon mejeji se mo pon jo wa nu egbe oselu ADC ni o tun to di pe kalukuta ta pinse re oni awon mejeji gege bi ro se gbe na ni won ti jo wa nu egbe oselu ADC eyi ti won fe se lati koju oro si are Bola Tinubu lati fi gbe won le fun eto idibo gbogbogbo todun 2027 afigba ti kadara to pin won niya ibi tele tele ojo kini osu kini odun 2026 na ni obi darapo mo egbe oselu ADC leti Atiku na si nki kaabo to nse lapoju pe didarapo mo re yi yo je ifitan bale nla ni abala ti eto oselu lorilede wa Nigeria ane amo o ajosepo yi o na ni o pada tu duro ore se duro mo o nigba ti o si ma ba ti e lo obi soro wi pe ipinu tohun lati kuro nbe ke se nipa wi pe ife okan tohun o abi pe boyo ohun ni kankan laburu abi ni ija pelu Atiku tabi alaga egbe oselu ohun David Mike o oni sugbon awon kudia kudia kan ati gbodo roso tin lo labenu nu egbe oselu ohun to si tin doro pe a nlo si ile ejo to doro si pe a npara lejo kaakira e si to ko tu de asore mo oni na ni tin sele yi ko wa tan sibe inu egbe na bo se nlo lawon ipinle lo nlo jake jado ohun ni ohun ati kwankwaso leyin igba na ni awon gberapa lo sinu egbe oselu ti NDC pe gbogbo ile ti won fa lọbọlọbọ láàrin ara wọn tó sì jẹ pé ó ti níṣe pẹlú òṣèlú ni kí wọn lọ rèé fi òpin sí i nítorí náà bẹ ẹ bá rí mi bí n bá ń ṣe nǹkan mi lọtọ ọlọtọ ní tòun ọtọ ni o mo kọ létí ẹ sàárọ ọtọ ni o nítorí náà èmi ò sá fún peter mi ò sá fún Atiku o n ò sá fún Atiku o mo dá dúró lórí ọwọ́ tèmi ni o punch to punch ìròyìn náà
1: ọ̀nà ìdádúró level náà nìyẹn ó dáa tó bá níbẹ̀ ẹ já lọ tààràtàárá sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún ti sunday àìkú tòní àtàwọn àtẹ̀yìn àjọmọ̀ fa ẹ̀kú dẹ́gbẹ̀rà ni o wọ́n ní ogun lọ́gọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc kálukú wọn náà ní bóde lẹ́sẹ̀ kùkú lánàá wọ́n bóde ní àwọn ìpínlẹ̀ wọn léyìí tí kò wọ àwọn ńkọ́ wọ́n ní ọlọ́rẹ̀ fòǹtẹ̀lú pé àníṣẹ́ ẹni tí ṣe àìlórílẹ̀-èdè wa nàìjíríà síwájú bọ́lá ahmed tinubu òun náà ni kó tún lọ rèé gbé àsìá ẹgbẹ́ òṣèlú ti apc dání kó sì díje du ipò ọ̀hún lẹ́ẹ̀kan sí i lórílẹ̀-èdè wa nàìjíríà wọn ni inú ní dídùn àti ayọ̀ náà ni kó wá wọn wà ó léyìí tó jẹ́ pé oníkálukú tilu ti fọ́n ni wọ́n fi ń lọ nínú síbi tí kálukú wọn ti fẹ́ lọ rèé dì í ìbò abẹ́nú ìní ní àwọn ìpínlẹ̀ èyí tí kó wá wọn wà wọn ni bó tilẹ̀ jẹ́ pé ẹni tí ṣe àìlórílẹ̀-èdè wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu òun nìkan kọ́ ò ló jáde gẹ́gẹ́ bí ọmọ oyè wọn ni ẹlòmíín náà ń kọ òun náà tún jáde léyìí tó ní ìwọ nìkan kọ́ lọ́lọ́run dáyé fún àwọn òun náà wà ń bẹ̀ àwọn òjò dunkin ní ọ̀hún ni ta wá lẹni tá à ń pè rí òsífọ̀ stanley iná lorúkọ èyí tí wọ́n ń jẹ wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé oníkálukú àwọn ẹgbẹ́ òṣèlú ti apc tẹ́ bóde lánàá kálukú wọn lọ rèé tẹ́ ni o ninu dibo abenu won pe ewo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o na le mi fe ejo tun lo re dije dupo un lekan si ko gbe ase egbeselu ti APC dani eni ti wa se are le o le de wa Nigeria Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu baba mo soro o pe kin baba wi ni won baba ni inu awon mo dun o inu awon dun pupo pupo won ni koda ba anti ni enike le to tun duro baye pe ni kini ajo du kini ohun ni ire Stanley Osifo won inu awon dun si be ka won jo fa kini ohun ko di fa aja laarin ara awon ko si ti fi burun be e wa ja lo si awon ipinle awon ipinle ka lo wo awon gbolohun gbolohun le to bode in lakata awon baba wa ni ka lo si ipinle kele ta pe ni ipinle Jigawa en ti se gomina won be Umar Namade nigba to won soro o ni se be ri bi awon egbeselu ti APC be se tuyaya tuyaya jade fun eto di ba benu lati yen ti o je omoye ti o dije du ipa re in lo ile de wa Nigeria o ni se wa ri o baba lotu ekeun iyen gulo Jonathan o ni ko fo bayi ko tun bere ko na ro ko de egbe ko tun da segbe keji o ni gbogbo to ba ri ko da lara ko le duro gege bi adina gboku in fun eni ti se lo ile de wa Nigeria Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lati ma jawe olubori boba di odun 2027 eja lo si ipinle Rivers gomina won be Simila Laifu bara o pe kila won wi ni oni se ri bayi asiko to da la wa ni se be ri ba won o me gbe oselu APC se bode kaluku won si ti bere si ni pare ariwo pe Tinubu la won fe Tinubu la won fe ejo kilo tuku Tinubu na la won fa kale o ko lo re dije du ipo na lekan si baba wa wa si ipinle Kano en ti se gomina won be ebe ranti o tuku nu egbe oselu ti NPP o di solu nu egbe oselu ti APC iyan ba Kabir Yusuf nigba to no soro oni ah ko si se ko sai se o bi awon omo ilede wa Nigeria ba le pa kiti mole ki won di ibo yen ko pore pete gan bo ba di odun 2027 eni fun are ilede wa Nigeria Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu oni ah yo da be nitori pe mukutu isejoba awa ara wa e titi nka to tele yo wa mo da ya siko wa wa akidamun o ma lagbara o da ni ipinle oso awon egbe oselu ti APC won bode nbe o ibo eleyi to le ni 1,100 kan o na ni en ni nbe eni fe ti se are lo lede wa Nigeria nu sugbon Osifo 2,000 o le na lokan ni ipinle Akwa Ibom Tinubu 1,300 o le o na ni ibo to je to nikan fo Osifo nko odo ni ko be yen ni ipinle Sanfara won ni Tinubu ibo to le ni 1,300 o na lo je ti won be o fo Osifo nko 32 ni won gbiyanju ni ipinle Rivers won ni je jama pe awon me egbe oselu ti APC ti a te pe anise Tinubu ni ko tesi waju won ni ibo eleyi to to 1,100 o le o na lo kan Tinubu o amo ti Osifo nko odo ni ko si waju e Tinubu yen ni ipinle Bayelsa o tun gbe gbo oroke nbe sugbon fo Osifo marun pere mo ro pa awon ebi won benbe un oni anlanfani lati ni ipinle Delta won ni jeje mo pe ibo ile to le ni 1,400 o na lo je Tinubu nigba ti Osifo nko odo ni ko si waju todo ti won e fe mo bi awon ipinle to ku se je oni poro ji poro ni o o nbe loju ewe karun iwe iroyin the nation e lo gba ke gba balance nbe
0: o da to loju iwe karin Sunday Punch lodo temi nbi iroyin ti nbe nbe ri o ni bi ti won ti ni ajo le se ajo asobode le Nigeria new Nigeria ile se ajo tori si wole wode orilede Nigeria Nigeria Immigration Service oni na ni won ti ni jika lupo lori fokan bale o pe ko si wahala kankan bi ti o ko mo gbogbo nta e ba ngbo nipa enu obode le Nigeria
1: okay
0: ipo e boya won bi kan wa nbe ta kan le gba wole lati ku aisan abi arun ajakale ti Ebola wole ni ile ti o je pe nba won fira lorílẹ̀èdè olómìnira ti Congo àti Uganda.
1: Okay.
0: Wọ́n ní kò sí tọ́jọ́ o abode ilẹ̀ wa gbogbo kò síbi tọ́ lanú lẹ̀ o.
1: Okay.
0: Bí ìlọ lanú o.
1: Okay.
0: Wọ́n ní àjọ tí ó ń rí sí ètò ìwọléwọ̀de ilẹ̀ Nàìjíríà ọ̀hún náà ló dúró lórí rẹ̀ wípé gbogbo ibodè tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n tì gbágbágbá. Àti wípé o àwọn ohun ìgbàlódé tá a fi wòye gẹ́gẹ́ bí alóore. Ìhun digital surveillance infrastructure lóríṣiríṣi láti máa fi wòye bí nǹkan ṣe ń lọ sí àti ìrìn ìwọlé àti ìjáde wọn ni òun náà ni àwọn nǹkan ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé yìí ni ojú rẹ̀ kálé tó sì kakò dáadáa olókìní fò sórí àjà ni.
1: Okay.
0: Agbẹnusọ àjọ ọ̀hún Akínṣọlá Akínlàbí wọn ni òun náà bí Akínlàbí wọ́n ní òun náà ni ó mú ọ̀rọ̀ ìdáni lójú ọ̀hún wá ní ọjọ́ etí friday níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú àwọn oníròyìn sunday punch o léyìí tó ní ṣe pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń kọminú tó nípa ti àìsàn ebola tó gbòde kan yìí àti bí ó ṣe lè jẹ́ pé ṣé kò ní fẹ́ dìrọ̀rùn fún àìsàn yìí láti wọlé sórílẹ̀-èdè nàìjíríà torí ìjayà pé àwọn ẹnu ibodè wa ọlọ́run ló lágbára gàdà akínlábí ló sọ̀rọ̀ ó ní àwọn ibodè wa tẹ́ ẹ rí wọn àmà lánú lágbára gàdà
1: o ok wọn sún mọra wọn ẹnikẹ́ni
0: eléyìí tí wọn fún pínpín ni eléyìí tí ó bá wá nípasẹ̀ àwọn ibodè wa ó ní láti jẹ́ ẹni tá a mọ̀ ohunkóhun tó bá fẹ́ wọlé ohun tá a mọ̀ tá a sì rí dáadáa ni o ó ní ẹnikẹ́ni tí ò bá sì wọlé ẹ̀wẹ̀ yóò fi ohun gbogbo gẹ́gẹ́ bí ìwé tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ hàn tá a gbọ́dọ̀ rí dájú kódà tó fi ní ṣe pẹ̀lú ìwé ìlera ẹ̀rí ìwé ẹ̀rí ti ìlera onítọ̀hún wípé ara òun yá kò síbi tó ń dùn ara òun le ju tàná lọ ó ní iṣẹ́ tàwọn náà ni láti máa ṣọ́ àwọn ibodè àti láti rí dájú pé àwọn tí ò bá tọ́ láti wo orílẹ̀-èdè wa nàìjíríà wọn kì yóò wo orílẹ̀-èdè wa nàìjíríà ó ní kò yé eyín ni àwọn ibodè wa tá a bá wọ́n ó máa lọ síbi 4,000 kìlómítà tá a bá ní ibà nípa ti ilẹ̀ tá a jọ ṣàpapín rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè benin niger orílẹ̀-èdè chad àti ti cameroon níbi tó jẹ́ pé àwọn ibi tó fẹ́ súnmọ́ àwọn ààyè tí àìsàn náà tí wọ́n lè tún gbà wọlé leléyìí o ẹ rí wípé eléyìí jẹ́ ibi tó jìnà tààrà púpọ̀ sí ọ̀dọ̀ tiwa ó wá kàtí wọlé wọn sí orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n akínlábí òun náà ni ó sọ̀rọ̀ o wípé àwọn ọ̀rọ̀ táwọn èèyàn wa máa ń sọ nípa pé àwọn ẹnu ibodè wa yanú lẹ́ẹ̀nì ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá bí tí wù kó mọ̀ ẹni márùn èèyàn ń bẹ̀ gẹ́gẹ́ bí èèyàn báyìí ṣùgbọ́n àìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tún ń bẹ yàtọ̀ sí àwọn tí wọ́n ń bẹ gẹ́gẹ́ bí èèyàn tó tiẹ̀ ti wà ń kalẹ̀ àtúwọ́n láwọn nǹkan ẹ̀rọ ìgbàlódé tó jẹ́ bí alóore ìgbàlódé ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tí a fi ń wo lílọ bíbọ̀ ìwọlé àti ìjáde àwọn ènìyàn ẹ mọ̀ túmọ̀ rẹ̀ tá a bá sọ pé ẹnu ibodè kan lanú lẹ̀ gbaragada ni ó túmọ̀ sí wípé kò sí ẹnikẹ́ni tó ń ṣọnù ó ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ gbogbo ibodè wa pátá náà lọ wà lábẹ́ ẹ̀ṣọ́
1: ojú
0: ìwé kẹrin sunday punch ẹ fọkànbalẹ̀ ẹni tí wọ́n sọnù gbogbo sí wàhálà ẹ bóyá kò gbọ́dọ̀ bó wọ bí
1: báyìí. Àwọn òṣìṣẹ́ elétò ààbò ń bẹ lẹ́nu ibodè tẹ̀ ń wíwù wọ́n wà mẹ́ àbí ní tẹ́ sọ fún wa ni àwọn òṣìṣẹ́ elétò ààbò tó sì máa wà ń bẹ̀ àwọn òṣìṣẹ́ ológun àwọn òṣìṣẹ́ aṣọ́bodè àwọn òṣìṣẹ́ tó rí sí ìwọlé wọ̀de àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti àwọn míì bẹ́ẹ̀ lọ àwọn náà máa ń wà ń bẹ̀ àbí ò tí ì gbẹnu bodè kọjá rí ni irọ́ mi àti ẹ̀kọ́ èmi àti man kọ́ báyìí lájọ kọjá nígbà náà kọ́ lọ́wọ́ bá ń dẹ̀lẹ̀ fẹ́ èèyàn rẹ̀ ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá já wo ìròyìn eléyìí eléyìí tó ń ṣe èwo ni ti kọ̀kọ́ múná gbogbo ẹ̀ ní ṣe máa ní kàmíkàmí kó tuntun níka ó dẹ̀ já lọ sọ́dọ̀ ẹni tí ó jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ndc peter obi níbi tí wọ́n ti ń ṣe lálàyé o bí ó ní ìbáṣepọ̀ tó ń ti ìpàdé pẹ̀lú àwọn èèyàn kan eléyìí ti ń bẹ nílẹ̀ south africa léyìí tí wọ́n sì jíròrò lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ìkọlùní èyí tó ń wáyé lórí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó fi ilẹ̀ south africa ṣe ibùgbé òbí ẹni tí ẹni ogunlẹ̀ o ẹni sí orílẹ̀-èdè south africa yẹn lọ́jọ́ etí friday ọ̀sẹ̀ tó kọjá fún ètò kan eléyìí tó lágbára ni wọ́n ní ṣùgbọ́n ṣáájú kó tó di wípé ó wọ ilẹ̀ south africa ó ti kọ́kọ́ ní ìbáṣepọ̀ kan pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà níbi tí a ti jọ jíròrò lórí ẹ dákun bó o gan ni kinní ọ̀hún ṣe ń ṣẹlẹ̀ bó o ní ti ń ṣe yín àwọn wo gan ní dojú ọ̀rọ̀ ó kọ yín ṣáwọn ọmọ ilẹ̀ south africa ni àbáwọn èèyàn míì kí ni tó fà á gan tí a fi ń dojú ọ̀rọ̀ ó kọ yín bẹ́ẹ̀ àti àwọn ìpèníjà eléyìí tí kò wà wọ́n ní nínú àtẹ̀jáde kan eléyìí tó gbé síta kọ́ ìjára x èyí tá a mọ̀ sí twitter tẹ́lẹ̀ yẹn lánàá tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé níbẹ̀ gan ló ti wá pabìyà bìdú ọ̀rọ̀ ìyẹn peter obi ni o pé ẹ wo àwọn tí ẹ jẹ́ alákòóso bíi mẹ́ta eléyìí tó wà ní orílẹ̀-èdè south africa làwọn ti jọ jókòó báyìí táwọn ti jọ ṣe ìpàdé kódà àwọn olórí nínú àwọn ẹgbẹ́ òṣèlú bíi mélòó kan àwọn jọ jókòó léyìí táwọn jọ foríkúlukú lórí ẹ̀dákun ọ̀nà owó gan òun náà ni ìwọléwọ̀de sí orílẹ̀-èdè south africa bó o ló ti rí bó o ní àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà yóò ṣe máa gbé ńbẹ̀ nínú ayọ̀ àti àlàáfíà tí ò ní sí páàhé tàbí ìpayín kékeré kankan ẹni fún kó wá wọn ó ní àwọn gbólóhùn tó bòde lẹ́nu wọn náà ni wípé ìbáṣepọ̀ ń bẹ láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti ilẹ̀ south africa léyìí tó sì jẹ́ pé àwọn ò ṣetán láti fi ọwọ́ pa ìdá ìbáṣepọ̀ ọ̀hún lójú bó ti wù ú wò mọ́ won tesiwaju na awon gbole ile ti gbe kale o pe ewo awon are ile ti nbe nile South Africa o na lo je pe won foju wi na awon nkan kankan e to lagbara gba o akoko iwole wode won sile South Africa won ni kini ohun o fun pinpin ni o ari se se na nko isoro re nbe nle be na na gbogbo to ni se pelu eka itoro aje won e ti ani kini ohun o ti wa lagbara gba o oro eto abo won nko won ni ewo bi ikolu ta so nipa re bo ba de ah awon olopa le South Africa gan won mo wo awon mo le South Africa bayi ti won si mo se awon ilede wa Nigeria basu basu le ti ko si ye ko ma ri be o sa fi ku oro re pe ewo gbogbo awon tan ti jiro lori bayi o na ni bi nkan o se senure fun awon ilede wa Nigeria ti won ni wa ninu iberu bojo tabi ipa yin keke kankan tabi iberu eyin ni le South Africa baba wa wo nkan ile to se be to te wa lowo iyen nikan ni omo luabi scoro eyin na ni ma nse lalaye o pe dokita Kazim Adesina Abidi Kugu eni ti gbogbo eyan mo si KSO o na ni amo ti kede re bayi o pe o na ni o je omo ye eni fe gbo selu ti ADC eleyi ti o lo re dije du ipo lati lo si ilegbi ma sofin iyun ni asoju sofin e ta ni lorilede wa Nigeria ekun dibo owo gan ni o lo re soju fun ekun dibo ti Ibadan North East ati Ibadan South East e ti nbe ni ipinle Oyo o na ni yo lo re dije du ipo won o ko le lanfani ati lo re soju awon eyan re lati ekun dibo na nigbati won mo kede abajade eto dibo abenu eleyi to waye lana ti se ojo abameta Saturday won eni ti se aglaga eni fun igbimo eleyi to ri si eto dibo abenu ohun ninu egbe oselu ti APC nipinle Oyo ogbeni Harrison Apojaro in loko won o won yan se lalaye pe se ri Abidi Kugu ta so nipa re yi ah eyan re ni o oloko owo gidi si ni pelu be ba fe mo o na tun ni agba kin boba juro eni fun gbogbo le badan patapata won ni won kede o pe ibo eleyi to je ti Abidi Kugu nikan o na lo le ni egberun kan ni ye iyen 1619 won ni pelu ibo yi topo ya mura yi o na ni o fi lo lanfani o lati lo re gbe bana egbe oselu ti ADC dani ko si dije du ipo hun bo ba di odun 2027 nigba ti won tesi waju na awon ro ile ti egbe kale o won ni seri abajade esi eto dibo abenu e to wa inu egbe oselu ti ADC yi tara so se bo ba di odun 2027 iyen ninu osu kini le ti eto dibo gbogbogbo yo ma waye gan won ni seri o Dokita Kazim Adesina Abidi Kugu KSO bana egbe oselu ti o gbe dani ADC ni e ba ti ri e ma dibo fun be Abidi Kugu en te se lalaye pe oguna gbongbo ti nda to lenu ogbe ni o ta ba so nipa dokita e to mo itoju ti won ma

0: Okay, I can't remember last year, George, at footed or in a written test you are doing on the splash 105.5 FM, the integrity station promoting right values. You really know, that's what I don't mean, being able to call it. I want to call on your papa, get a be a bullish look on JDS political dynasty. Nick, hello, yo, on any one to take it, be want to take it, Kuro. Ani awon omo arakunrin kan honorable Kunle Busari ninu egbe awon o eni ti o je pe o na ni oludamoran oluranlowo pataki si gomina Seyi Makinde nipa oro to ni se pelu oselu wi pe arakunrin ta awon yi Kunle Busari o ki ma se omo egbe awon o bo ti le je pe awon kankan soju sara tin foju han bi eni wi pe o darapo mo egbe na oro yi ati ipa bi abidun re na lo waye latodo mogaji Igbinsola Sunday Paul anti se adari alakoso ti JDS political dynasty ni ipinle Oyo leni to so yanya wi pe oruko Busari te riun wi pe ko mo han ninu iforuko sile tegbe gangan ni o ti egbe ohun to nbe labe ijoba ibile iwo orun gusu Ibadan Ibadan Southwest Local Government Abinibi Kibi ni toro ti bu ipinle Toyo gege bo ti wi oni bi o ti le je pe honorable Busari te riun o na ni oni eto gege bi ofin ti la kale lati du ipo kipo abi lati wa aye gege bi oloselu ni bi kibi abi lati lo egbe oselu yowo to ba fe o koda to fi mo egbe oselu ti Accord Party ani sugbon ko ma wa so ara re papo mo ti igun ti JDS political dynasty eleyi ki se ododo be si ni isini lona gba ni mo gaji Igbinsola na lo so di mimo pe awon mo egbe ti JDS political dynasty loyo ta nwi yi don be ni gbogbo toro ti bu ijoba ibile meteta le ni ogbon ni gbogbo ipinle Oyo gbogbo pata ni awon se jo mo ara awon be na si ni awon adari alakoso won lawon ijoba ibile gbogbo ti kaluku won wa won rira won si mora won daada o wa teso waju onise ri JDS political dynasty na lo duro gaga bi a opo kan ara oto to duro tan ti won si ni iwo omo lo abi ati ikore ni nijanu gaga bi egbe kan ti won wa gaga bi egbe alatileyin fun ti oselu oni to si je pe awon mu ara awon ni amoduju ni be nikan ba de bi asawo oju ese la won fonu to yo toga eleyi ki si ara wa o
1: ah
0: to se fi kun wi pe ba ba wa re eyan ti o ba fe ma fira re pe nti o je gege bi ara awon e sara awon o oni alakoso ohun na lo tun te so waju o nibi to tin si paye oro wi pe ah egbe kan na tun be ta mo si owo se ni support group ati Oyo npe o political structure to je ti a egbe ti won diramu fun ti oselu eleyi to je ti Alhaji Oriyomi Hamzat
1: okay
0: oni ona ni won ti pada parapo wa ni isokan pelu JDS political dynasty ta nwi yo lojupona atijo ni ajosepo ti oloselu de ninu egbe oselu ti Accord saaju eto idibo ti idupo yan gomina ti ipinle gbogbo ti o waye ninu eto idibo gbogbogbo todun 2027 gege bo se wi oni ajosepo ati ajumo se awon ohun ona ni o ni se pelu gbigbajumo bawo ni egbe oselu Accord yo se je egbe na julo to da julo loju gbogbo awon eniyan tori ti won ni afojusun idari gidi ati ojo rere ati ojo iwaju eleyi to jingirin fun gbogbo eni pata ni ipinle Oyo o wa ro gbogbo omo egbe ati alatileyin to je ti JDS political dynasty ati OSG ni ati Oyo npe oni pe eje ka lo re fokan bale koni si wahala kan si wa ni isokan oni ajumo se gbogbo wa na ni o si se pataki gege bi n to mumu laya atawon o nitori afojusun ti awon dijo ni o mo ro wa bi ikilo wi pe e sora fun awon ti o fe ma yeju yin kuro ni bi n to je ohun pataki ti gbogbo ajo gbajumo o tori fe irufe awon iwa bi eyi I ma ye opo egbe ni ti ki fi rese mule daada mo gbogbo n to si ti wa gege bi afojusun ti awon ti jo ni saaju eto idibo gbogbogbo ti n bo lodun 2027 Béèyàn bá ń wo ariwo ọjà, kò ní rọ́jà kankan àbí tí wù kó mọ̀.
1: Tó
0: wọn ni JDS coordinator yìí fúnra rẹ̀ náà. Ìyún Mọ́gàjí Ìgbínṣọlá náà ló tún wá ṣe àwọn kan pẹ̀lẹ́ o nínú ẹgbẹ́ òṣèlú gbogbo wípé ẹ dákun ẹ dábọ̀ ẹyẹ máa lo orúkọ àbí ṣe àṣìlò orúkọ olóyè Jubril Dọ̀tún Sanusi àti JDS Political Party torí wípé ẹ fẹ́ dọ́gbọ́n máa fi kó àwọn èèyàn kan tí wọn ò fura ìwà ète yín jọ níbi ẹgbẹ́ òṣèlú ibi tẹ́ ẹ bá fì sí àwọn tí wọ́n fẹ́ máa so orúkọ wọn pọ̀ bí àgbò méjì tẹ́ ẹ fẹ́ gbé omi inú koto kan náà fún bí ìbọn fẹ́ máa forí ara wọn gbára wọn wọn ní ẹ ṣọ́ra o kò sí ní tó jọ́ o ọ̀tẹ̀ àti ète ní ìtàkùn wọn tó sì lọ́mágbé fẹ́ ṣàkóbá ojú olóko tàwọn ti tó.
1: Tọ́ ọ̀dà bẹ́ẹ̀ ó dà níwọ̀n babẹ́lẹ́ ń já eléyìí tó kù tí ìròyìn ti fún tẹ̀dọ̀ tẹnubodò láàárọ̀ tòní sọ̀rọ̀. Wọ́n ní obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló mọ̀ ti pe ìpè kan pé ní pápápá ní kíákíá ní wàràǹsesà òun náà ni kí òpin kó máa dé bá fífi ọmọ kéékèèké àwọn ọmọ tí ò tí tó lọ ilé ọkọ wọn mọ fi hàn lọkọ pé ó yá ọkọ rẹ rèé òun gbọ́n ti bí báyìí làlájì lágbájá ti yọjú pé òun lòun ọ̀fẹ́ àbí lágbájá ti yọjú òun lòun ọ̀fẹ́ léyìí tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń lọ́kọ yìí pápápá òun náà ni wọ́n ń ki oyún bọ̀ wọ́n nú ká tó wá bojú wò bojú rí àìsàn kan yóò ti tara bẹ̀ jáde eléyìí tí wọ́n pè ní fistula abilékọ Tinubu òun náà ló mọ̀ pé yìí o lásìkò eléyìí tí wọ́n ń ṣe àjọ̀dún ọdún ti fẹ̀sùlà yìí léyìí tí wọ́n fi ń ṣe ìlanilọ́yẹ̀ èyí ni fún àwọn obìnrin èyí ni lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ni tọdún yìí akorí rẹ òun náà ni wọ́n pè ní ìlera rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ àti ọ̀nà eléyìí tí wọ́n fi mú òpin dé bá àìsàn ọ̀hún èyí tó fojúbàdé lára àwọn ògo wẹrẹ èyí tí ò tí tó lọ ilé ọkọ tí ẹ ti lọ ilé ọkọ ní tipátìkúùkú wọn tẹsíwájú nínú àwọn ọrọ ilé tí ẹ gbé kalẹ pé àwọn ọmọ yìí gan èyí tá a fi rán wọn lọ ilé ọkọ ní yàjóyàjó ẹ jẹ dojú wọn kó ètò ẹkọ eléyìí tó nítumọ kí wọn wá wọn kọ sí wọn sì ní àǹfààní sí ètò ìlera èyí tí ó mú kí àgọ ara wọn ń kọ kó máa jí pépé ní gbogbo ìgbà ìwé ìròyìn the nation ló gbé láàárọ tòní ojú ewé kẹfà ló wà o ẹ fẹ mọ bí ọrọ ń fulẹ sí ẹgbà kẹgbà balance ẹ ń bẹ.
0: Nítorí ìjọba àsìkò ibi tí a ti máa ṣẹ́rí padà wálé náà lélẹ́yìí o ibi abáde náà ní jẹ́ òun àìtorí pọ́bẹ́dùn ká gbá fún mi o níbi bàbẹ́ ní bá jẹ pẹpẹ ọmọ
1: làbàjẹ́
0: ẹ ṣeun gan ni o gbogbo etí tó gbọ́ wa gbogbo ojú tó sì wà lórí ayélujára gbogbo pátálákì
1: adúpẹ́
0: o a ò lólódì kan àwa ń fèyí ṣe lọ a nílò lọ ẹja tó lọ tí ò dénú bọ à nílò tí kọkọ tó lọ tí ò dálé odò a bá lọ a tún padà wá náà ní tí fúntẹ̀dọ̀ ròyìn mọ̀ ṣó aago mẹ́sàn-án láàárọ̀ ọ̀la làkọ̀tún ti fúntẹ̀dọ̀ ròyìn aago mẹ́jọ kété tá a bá ti dìde ẹ pàdé ṣeun ọmọ akínọlá lórí ètò tá a pè ní tọ́nídọ̀ aago mẹ́wọ̀ òwúrọ̀ yìí òun náà ní kẹ́ ẹ ti pàdé ṣadé àpótí ẹ̀ rí lórí ètò tá a pè ní wákàtí ìyìnbó bá délé aago mẹ́wàá alẹ́ òní ẹ pàdé tọ́lá ní aládélájà lórí ètò tá a pè ní ìsinmi aláyọ̀ ọláyíwájú ọpẹlẹ ọrọ adéhùsì lórúkọ mi elifasu lóyún náà ló ń kí n pínkẹ lọjọ rẹ.
1: Aminat Adetun Badmus orúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ṣe dáadáa ká tó ra láyọ̀ ká pàdé rin o.

0: Turn it up.
1: Turn it up.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá.
4: Bí
3: ọ̀rẹ́ ojúlùmọ̀ṣẹ́ ní ìbápàdé pẹ̀lú ara wọn
4: tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́, bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashpot dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashpot 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashpot iléyà nínú oṣù méje. Owó tó ju 750,000 naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 160 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashpot, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
5: But I want you to realize what is happening in the realm of the spirit. Oh, clap your hands so you.
6: Hello, everybody. This is Dosin Oyeka.
7: As we worship him, behold your face, the light of your countenance.
6: You're listening to Turn It Up. Don't change the dial. Go.

0: ki olorun to dara ni gbogbo ona aki gan pe ohun naa ni olorun ninu irin ajo gbogbo wa awa ma so lori eto yi wi pe olorun okan mi ti mura emi o ma korin emi o si ma fi ogo ti temi korin anki olorun laaro yi tori po je olorun olorun to ni di dara lowo owo re o na ni gbogbo ire to fi nshan wa eleyi ti awa ngba ale ti ati rigba ati eleyi ti atun bere agbare ka ipa re si ka gbogbo e an fi ogo atola fun olorun nibi to ran wa lowo de ninu irin ajo osu yi gege bi eni kokan gege bi idile kankan gege bi orilede gege bi ipinle na ni an dupe lowo olorun olorun to dara ni o si nse dara dara fun wa gbogbo eleyi to ku ni waju wa ti an wo to ku die ka to yen o lagbara lati ba wa yanju e lori eto wakati yin ona la wa o ni ka ma je ki ope wa ko po ti ibere wa lo a wa dupe lowo e laaro yi fun ori ofe eleyi to fun wa fun awon adura eleyi ta gba to si da wa lohun fun awon eleyi ta gba ti o ti e si da wa lohun fun awon ipo abi aye ti abara wa ele to mu erin dani ati awon iriri tari to ngba omi je loje wa gbogbo awon ele ti an gbo kakire to nseru ba okan wa sibe olorun dara ni gbogbo ona wa eja dupe lowo e laaro yi ori eto wakati yin ona letun ni ori ofe ele ti en gbo ohun temi sade adedeji ayo tekunle aputi eriyin ona ni lori eto wakati yin itunde dixin wa pelu mi gege bi se wa lori eto yi lati tunjo wa nbi gbogbo eyin te wa pelu wa nbe yen pata a o jo gbadura laaro yi a o jo gbadura ayan olorun oni ninu ope ona ni ka ma fi ibere wa han si pelu ope ona la fi ma fi awon ibere wa han si bo tin se mi laaro yi nigba ti mo wo pe ose ta mu yi ona ni ose ayajo ti a fi celebrate awon omo wa patapata kakiri agbaye bo se nse ti amura be na ni mo ronu ona keji pe awon omo kan na wa lowo bayi ti ibi ti won wa ko te won lorun be ni o mu iporuro kan ba gbogbo eniyan lowo lowo bayi agbadura lowo ni ori eto yi ohun ti o n wa si emi mi sha ni pe oluwa inu wa odun pupo ohun nikan na ni ko si mu inu wa dun lorilede Nigeria lowo bayi okan wa o bale an be olorun laaro yi ko jo ko fi okan wa bale o ma nowo re o si ma nte gbogbo aye lorun oni stretch forth his hands and satisfy the desire of the world o to ba ti nowo re bayi yo te gbogbo wa lorun an be laaro yi lori eto yi awon nkan ti an ri ti ko dun mo wa yi a pe laaro yi ko jo ko ba wa fi opin si gbogbo awon nkan ti awa n wo ti o si n deru ba okan wa agbara re ka lati fopin si tori a oni ibomi ta le sa lo emi o mo ba elomi o bi o se gba visa ba sugbon a mo pe a ni olorun ti a le pe to si le ran wa lowo o le ra wa pada ni gbogbo bi ti a ti ta wa si o ko eru ibi ta ha mo ta ti bara wa a ti e mo ba se debe sugbon a mo pe a ni olorun eleyi to le yo wa a n be laaro ikojo ninu anu re ko tu wa sile ko fa wa yo gbogbo awon to wa ninu ahamo lowolowo bayi awa ti n gbadura a si tun gba lori eto yi laaro yi pelu gbogbo okan abiyamo patapata lorilede aye a si n gbadura yen e darapo lati tun gba bi a se n gba ni iseju yi lowolowo yi olorun ko ran itura sibe ko so won di apoti eri nibikibi ti won wa ko si tu won sile a n bere fun abo alafia lorilede Nigeria olorun ko rin ile yi koja ko la orilede yi koja ko si tu wa sile patapata lowo gbogbo anini lara ko ba ipede sugbon adura ni awo ma gba to ra ni olorun kan to le gba wa o na si na o ma kepe ni gbogbo igba ati akoko an wo ba se nlo ninu irin ajo yen ti an wo pe lojo Wednesday a mura odun awon lesson keji be na ni a mura pe awon omo wa a fe se ajodun ewe student anniversary otutiko fun odun yi ba se gbadura ona la ma ko ara wa leko die lori eto yi emi ati yin ona la jo wa lori eto eyin ti e ba fe gbadura pelu awon omo wa laaro yi e je ki n fun wa ni iseju die ẹyin ti e mo pe ẹni ase olorun lenu lati fi gbadura pelu wa e je fun yin ni seju marun ka to wonu oro ti a fe bara wa so lori eto yi laaro yi 0706949300 ona la fi pe wole sori eto wakati yin Hello. Ekaro sao.
1: Ekaro.
0: Yes sir.
1: Mo ko te mi ni akatole akiola mo pe lati wo fun.
0: Lati wo fun. Ekaro sir.
1: Program de ni kan ase la do ta e na sire gbe kale la oro yi in fact. O wa so pa sugbon gege ba te man so. Nu ngugu. Ijeli ni kama dupe do te ba wo ti yan ti oju ri. Do ti se ami ti agbon te yan wo gan.
0: Ko ti e se fe ma wo mo ngba mi sir. Ami loruko Jesu e se adupe gege bi obi ni mo ni ka gbadura laaro yi gege bi eni ami ororo olorun ti olorun dawole opolopo wa idi ta fi mo pe asele wa lenu wa ni pe a dara wa mo bibeli so ni bi kan pe kini eniyan gan ti wo fi be wo odo ti fi oro o ti fi ogo ati yi o fi de ni ade o ti de wa ni ade ani agbara lati pase hello e ka ro yes sir era sir baba mi adupe o tojo meta ami oluwa ami e segun adupe sir ami oluwa ami jesus ami ami jesus ami jesus christe loruko lorun emi mimo e se adupe e ba wa gbadura gege bi obi laaro yi Ami Jesus. Ami Jesus. Loruko lore mi mo. It's my baba mi e se go gbogbo riri yin gbogbo igba. Heya. Hello.
2: Hello.
0: Eka ro ma o. Ma. E se adupe. E se adupe. Nu mi dupe obirin wole laaro e.
2: Gbogbo idi ti
0: Ami Jesu Christi. E sha dupe Oluwa wa avi loruko Jesu. E ma se gbogbo eyin ti en gbadura ke la ro yi inu mi dun. E je ki wa won to tu wa nbe ton fe gbadura fun wa gege bi obi la ro yi. Hello.
3: Hello.
0: E ka ro ma o.
3: Hello.
0: Mami e se gan ma.
3: Iya de mo ni o.
0: Be ni ma, inu mi dupe wole la ro le kan si. E gbadura fun wa.
3: Lorúkọ Jésù.
0: Àwọn
3: ọmọ kan wà nínú ìlú ní wákàtí yìí tí wọ́n ti wà lọ́wọ́ àwọn ajínigbé láti bí ọjọ́ mélòó sẹ́yìn. Ọlọ́run gbogbo wa náà là ń gbàdúrà
0: àgbà bẹ́ẹ̀ ni
3: Olódùmarè kó mú àdúrà gbogbo tá a gbà kó mú lọ ní àfẹ́.
0: Àmì lorúkọ Jésù.
3: Ọlọ́run kó wá gbogbo àwọn ọmọ wọ̀nyí rí.
0: Àmì Jésù.
3: Ọlọ́run kó
0: fún
3: wọn lẹ̀. Àmì. Agbára Ogbonu bibi gbogbo ta ba wa.
0: Ami.
3: Gbogbo awon tan de won, Olorun Olodumare ko fowo to won lokan.
0: Ami Jesu. Ami Jesu.
3: Gbogbo awon ri.
0: Ami.
3: Ile loruko Jesu.
0: Ami.
3: Gbogbo Olorun kaloku se ko ruru okan.
0: Ah, Oluwa.
3: Loruko
0: Jesu. Ami. Ami. Hallelujah. Hallelujah. E se goma, e se grandma, e se modupe, e pe fun wa loruko Jesu. Iyo, oh, bo ti se yin, e ma binu grandma ona lupo, e joma, e mo ma pe yin, e se adupe ma.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
6: Power Oil, hey, Power Oil.
7: Ineyini Kenny Shemi, distinguished senator Teslim Kolawole Folarin, Oyo State Renew Hope Ambassador. On dupe dupe pe okun lowo gugu agba egbe oloye egbe APC lati ward ijoba ibile to fi dori state executives ati gugu omo egbe APC nipinle Oyo fun titu yaya tuya dadi lati dibo fun are Ahmed Bola Tinubu lasiko eto dibo abenu APC to waye loju abameta Saturday. Senator Teslim Kolawole Folarin wa ran gugu omo egbe APC nipinle Oyo pe ibere ki so nise ati pe oku ne ban ro ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fira rẹ̀ han gẹ́gẹ́ bí aṣíwájú nínú ètò ìdìbò 2023 nípa fífún ààrẹ Bola Ahmed Tinubu ní ìbò tó pọ̀ jùlọ nínú gbogbo ìpínlẹ̀ tó wà ní South West. Lóòótọ́ àjíṣe bí Ọ̀yọ́ láàrí Teslim Folarin ni ẹ̀jẹ̀ á tún fìmọ̀ ṣọ̀kan láti rí dájú pé ìlọ́pù ìlọ́pù ìbò 2023 la fún ààrẹ Ahmed Bola Tinubu ní 2027 kó lè kó Nàìjíríà débù tí ogo. APC Progress.
8: It's the season to celebrate and even better to save big at Foodco.
9: Yes, so it's the Foodco Festival of Savings. Come experience hot deals from this May 22nd to May 31st, 2026.
8: Enjoy a plate of rice with chicken for as low as 2,500 naira. You see, say this season, you go chop better. Get 3 congos of rice plus 750 ml Devon King oil bundle for just 9,599 naira. Classic bread plus 50 cl Coke for only 1,500 naira. Pepsi, 7-Up or Mirinda 60 cl pack of 12 was 4,548 naira, now 4,439 naira. Power Oil Zero Fat 3 liters was 13,300 naira, now just 11,549 naira.
10: Oh, we can play too.
8: Of course, on Children's Day, when you spend 3,000 naira at the restaurant, you enjoy a free face paint for the kids or 30 minutes at the games arcade.
9: The service is still plenty. Oh, hurry now, bring the family, bring the kids, and enjoy better prices from Friday, May 22nd to Sunday, May 31st. It's the Food Court Festival of Savings.
11: Ó dé o, alẹ́ Monday lágo méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀. Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́. Gbàgbé ìrùn ẹ.
12: Gbàgbé ìrùn ẹ.
11: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios the return of Gbẹ̀ngà Adébóyè.
13: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
11: Flash FM 105.5 lẹ́hìn tí máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 p.m. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
14: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
11: Láolú gbẹ̀mí débẹ̀.
15: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayò àti fèrè ní pápá eré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
16: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
15: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Usman Dembele.
16: Dembele!
15: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 p.m. ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM.
17: Àwòdì tó lè bára lórí yẹn.
18: Ó lọ mú agbára kún agbára ni.
17: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
19: Kájọ ṣe, tí wọ́n ń tagbá kájọ ṣe.
17: dẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago márùn-ún ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàta láago mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A, owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mọ̀wọ́ ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
10: Aṣíwájú ó ṣe fọ́ nílé, ó ṣe dáadáa.
7: Yìnìyìnìkẹ́ni Ṣèmí, distinguished senator Teslim Kọ́láwọlé Fọlárin, Ọ̀yọ́ state renew hope ambassador, ó ń dúpẹ́ dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo àgbà ẹgbẹ́ olóyè ẹgbẹ́ APC láti ward ìjọba ìbílẹ̀ tó fi dórí state executives àti gbogbo ọmọ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ fún títúyáyá túyáyá jáde láti dìbò fún ààrẹ Ahmed Bola Tinubu lásìkò ètò ìdìbò abẹ́nu APC tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta Saturday. Senator Teslim Kọ́láwọlé Fọlárin wá ran gbogbo ọmọ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ pé ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ àti pé ó kú òkú ní bánrú. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fira rẹ̀ han gẹ́gẹ́ bí aṣíwájú nú ètò ìdìbò 2023 nípa fífún ààrẹ Bola Ahmed Tinubu ní ìbò tó pọ̀ jùlọ nínú gbogbo ìpínlẹ̀ tó wà ní South West. Lóòótọ́ àjí ṣe bí Ọ̀yọ́ láàárí, Teslim Fọlárin ní ẹ̀jẹ̀ á tún fìmọ̀ ṣọ̀kan láti rí dájú pé ìlọ́pù ìlọ́pù ìbò 2023 la fún ààrẹ Ahmed Bola Tinubu ní 2027 kó lè kó Nàìjíríà débù tí ògo. APC Progress.
12: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

ọ̀rẹ́ tó wákàtí ọ̀nà ni a ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kọ́kọ́ ṣe báyìí torí àwọn èèyàn ṣe ń pè wá láti gbàdúrà lẹ́ẹ̀kan nígbà tá a lọ polówó ọjà ẹwọn tí wọ́n ti ń gbaradì láti darapọ̀ pẹ̀lú wa lọ́sẹ̀ tó ń bọ̀ ìyẹn ọ̀sẹ̀ tó ń bọ̀ Casting Crowns 2026 ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí náà ni Sunday tó ń bọ̀ àwọn kan ti pè mí lé ní látẹ́kọ̀ ṣebéèni náà ni mo enikọ́ ẹ má lọ máa wọ mọ́tò kẹ má máa bọ̀ ń bàdàn bí o ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní gbogbo wa máa pàdé láti wá júbà ọlọ́run eléyìí tó gbé adé lé wa lórí ó crown wa with glory and honor ní ìrẹ̀lẹ̀ yẹn là ń bọ̀ gbogbo wa pátápátá eléyìí ò ń ṣe pé ṣáde àpótí ẹ̀rí ni irọ́ o gbogbo wa pátápátá bó ti wù kó o ga tó bó ti wù kó o mọ gbogbo wa ló gbé adélé lórí adẹ̀ ń bọ̀ láti wá jùbà láti wá fi adé wa lélẹ̀ ní ẹsẹ̀ torí pé òun nìkan ló ga tó sì ga ju gbogbo ayé lọ torí ẹ̀nà la ṣe túbọ̀ ní ọdún yìí eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn Casting Crowns tí ọlọ́run ti ń ṣe pẹ̀lú wa ẹjọ́ ẹ darapọ̀ mọ́ wa lọ́dún yìí àwọn ìránṣẹ́ ọlọ́run ti ti pọ̀ tí wọ́n máa jẹ́ ìbùkún fún wa tolúwa ni saint ọ̀n bọ̀ live láti jẹ́ ìbùkún fún wa bàbá túnmí ṣe ọ̀n bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ iná ni bẹ́ẹ̀ ni ẹ̀yà bukola akin adéṣẹwẹlẹ jésù tiwa gangan ọ̀n bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ yìí náà ni yes ta ló tún bọ̀ yẹn náà portal pastor portal láti redemption camp wọ́n bọ̀ bẹ́ẹ̀ ni ìfẹ́ odò gíyàn ó ń bọ̀ ní ọjọ́ sunday náà ni o dot keys ó ń bọ̀ ní ọjọ́ sunday ṣáde àpótí ẹ̀rí náà àwọn náà tó máa kọrin ní sunday náà eléyìí tó ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ṣé wá rí àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n máa darapọ̀ mọ́ wa tí a máa ń fún ní àmì ẹ̀yẹ lọ́dọọdún ìyẹn legendary award tó jẹ́ àwọn àgbà àti ṣe é sìn ó ti lọ sí bí ọdún márùn-ún sí mẹ́fà tí ọlọ́run ní ká máa fún wọn ká máa yẹ wọn sí ká máa mú orí wọn wú lọ́dọọdún la máa ń ṣe ní Casting Crowns a tún máa ṣe lọ́dún yìí bàbá wa Abraham Adelego àwọn ọ̀nà máa gba award wa lọ́dún yìí mo dẹ̀ fẹ́ kẹ wá wo bá ṣe máa ń ṣe láti yẹ wọn sí mo fẹ́ kẹ wá jọ kájọ celebrate àwọn èèyàn yìí ní ọjọ́ sunday yàtọ̀ sí pé a máa yan ọlọ́run a máa gbàdúrà aspect kan wà tá a máa ń ṣe lọ́dọọdún tí a kì í miss ìyẹn ni gbígbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà ọwọ́ tá a wà yìí gan mo wá rí i pé a ní ìdí kíní yẹn dáadáa a ti fi àyè sílẹ̀ síbẹ̀ dáadáa láti gbàdúrà fún orílẹ̀-èdè yìí nínú ẹ̀ náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí a sì ní dákẹ́ àdúrà ẹ darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ aago kan ọ̀sán òun ni Casting Crowns ẹ tọ́jú aṣọ ẹ wé gèlè ẹ̀yin mọ́mì mi ẹ wé níwájú ọba là ń bọ̀ àwa tó gbé adé ní lórí ẹ jẹ́ ká múra bí ọmọ ọba lọ́kùnrin àti lóbìnrin láti wá ìyan ọlọ́run it's going to be a great celebration so má múra ẹniyàn ọ̀ múra bí ọmọ ọba kan ní kí ló dé ṣẹlẹ̀ ṣọ́dún wa ọdún ni o ọdún ọba láti wájú bá ọba àwọn ọba ṣẹ wá rí ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti máa nawọ́ sí àwọn opó láti máa fún wọn ní oúnjẹ lọ́dọọdún àti sọ máa fi àwọn èèyàn tó bá lè tètè dé tá a bá rí àwọn èèyàn lórí ètò látòrí ètò yìí opó 20 látòrí ètò yìí tọ́mà ti ń débẹ̀ kan sọ pé láti orí ètò wákàtí yìí làwọn ti wá ẹ máa wá tètè dé torí aago kan nípàdé máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n opó 50 la máa ní orí ọ̀fẹ́ láti fún ní oúnjẹ ní ọjọ́ náà àwọn ọ̀dọ́ níwọ̀n bá a máa ró wọn ní agbára ní ọjọ́ ilé máa kó ṣe rí wákàtí márùn-ún gbáko la máa ń wà níwájú olúwa ní oṣù karùn-ún ọdọọdún pẹ̀lú Casting Crowns ẹ darapọ̀ mọ́ wa ẹ wá wo láti wo ohun tí ọlọ́run fẹ́ ṣe lọ́dún yìí ohun tí mo mọ̀ ni pé kò ní gbà kẹ wá kẹ sì lọ bákan náà he won't allow you to go back the same way so wàárí kankan ìwàásù ni wàárí nínú orin nínú àdúrà nínú ẹ̀rí wàárí tí ẹ ń bẹ̀ ṣáà ni ẹ kàn jẹ́ kí gbogbo wa ká tè pinnu pé okay o next mo fẹ́ parí oṣù karùn-ún ìyẹn ọjọ́ tó parí oṣù karùn-ún náà ni ẹ jẹ́ kí n lọ parí ẹ̀ pẹ̀lú ọlọ́run ló gbogbo ọjọ́ yẹn níwájú ẹ̀ wá wo bá ṣe ń wọnú oṣù kẹfà lọ kó wá rí àwọn ìyípadà àwọn ọwọ́ ìràpadà gẹ́gẹ́ bí olùràpadà
to ma no sinu aye gbogbo wa ejo e ma bo agokan te ba ti de orita challenge police station ni egbe keji e gangan adoju ko orita challenge police station ibe ni Redeemed Christian Church of God Solution Assembly ibe lo wa ko ni sisi rara titi gangan ni e nbo e ba ti de waju police station e ti ma ri gbogbo awon eso ti o duro lati direct yin wole e tete de o lori awon ba ye fe se bayi e tete de ke ni raye ke le joko lati gbadun olorun ni ojo na mama reti yin lagbara lowo olorun e je sare soro die gege bi obi mo ti ri awon temi bi bayi akiyemi esther lori ero aye lujara ni won wa nbi ade oti oba hey mo ti ri oluwa segun jackson god bless you e se ti e darapo mo wa pe ka wa woju apoti eri gbogbo yi na patapata ni an reti ni casting crowns e je ba wa share dada lati go viral olorun a fun wa ni ori ofe se lagbara lowo lo lose to nbo lati tun so nipa e hey ohun ti mo wo mo ri itan kan gege bi a se ngbadura ti a sin wo awon akoko yi lati fi celebrate awon omo wa mo pe owo olorun ti koja lo lati sise be ni ako awon kan ni igbekun nigba kan sugba agbara kan gba won iyan agbara olorun agbara ina la wa gbe sita a si ran nise lati lo tu gbogbo awon omo to wa ni igbekun yen sile erun ti olorun le se erun ti olorun le se a si pada wa rerin lagbara lowo olorun sugbon mo ri itan yi ninu iwe oba keji ninu iwe awon oba keji oni mo ti ka mo fe ka kokko ara wa leko die laaro yi kin to kuro lori eto yi ni omobirin kan ni mo ri itan e nibe omobirin yi a ko leru ni eru nigba to die ese keji yen ori karun yen iwe oba keji ori karun ese keji oni awon ara Syria si ti jade lo ni egbegbe won si ti mu omobirin kekere kan ni igbekun lati ile Australia won mu won jigbe a le fi sapere ton sele lowo bayi won kidnap e won ko won leru ohun to ba wo ke ya si won sa ko o wa je bi eru nigba to de ile Syria ibi ti mo nbo ni se mo pe ibi ton ti mu o ti jina gan si ile o jina sibi to ti le ri awon ara adugbo won pe ara church mi na wa nbi won mu jina si bi agbegbe ibi ti o le ti ri awon eyan ti e sugbon bi won se mu leru to awon kokon wa to ye ko affect omobirin yen eru en ton ba mu leru inu e o kin dun naturally eru o ye kinu e dun eru o ye ko le ma soro tabi ko le so nkan to wa ninu e jade eru ko ni le won ti e le fun laye gege bi omo lati se awon kankan ko ni laanu tori gbogbo nkan to ti se fun won ti gbe oro sinu e lati da loro won ti separate kuro ni bi ti awon eyan e wa sugbon mo ri awon eko kan ninu aye omobirin bo se je pe won ko leru to o si ni awon iwulo ti olorun lo fun ninu aye en to ko leru ki la nko laaro e ki la nko gan laaro e e wo omobirin yi ibi to wa jina sugbon sibe sibe ko je ko so olorun to gbagbo ninu enu won ko leru won mu kuro ati sukun mo sure ati ke ti o se n to fe ran lowo sugbon sibe sibe omobirin yi ko gbagbe olorun re ki lo fa ti o fi gbagbe e ni pe won ti gbin sinu e won ti gbin olorun sinu e won ti gbin sinu okan e lati kekere mo wa ri pe asise ti awa obi ma nse ju ni pe a ma wo pe omo ere ma ni o si kere won ni kekere ni mole ti ma n komo e wo se ri awon omo yan a n wo pe won kere odun meji odun meta odun merin odun marun odun mefa obi mi a ma so pe omode si ni o o kan se beyen ni omode ni won kire ohun ti a ba ti gbin sinu won ohun lo ma je jade ninu won omobirin yi o gbagbe olorun ti awon obi e ti o gbin si lokan o gbin olorun yen
o gbe igbagbo to ni ninu olorun yen o tun gbe de ibi ti won ti mu ti won ti fi sinu igbekun ko wa frustrated ko je ki iberu ko pa inu e igbagbo eleyi to ni ninu olorun o ti mo ri ni pe opolopo awon omo wa akoko kan wa to je pe won ni si pelu wa akoko kan wa ninu irajo won to je npe ibi to ma wa obi oni si nbe sugbon kan ti a ba pin sinu won ohun ti a ba ti gbin sinu won ti a fi se foundation gangan ohun lo ma je jade lara won ni bikibi ti won ba wa won le ni awon ilakoja orisirisi be ni ninu irin ajo aye ilakoja ti omo mi ma lakoja o le yato si iriri ti awon obi eni gan sugbon ki lo gbin sinu awon omo yen ki lo gbin ki lo gbin so gbin olohun sibe so gbin oro olohun sibe so gbin iberu olohun sibe so gbin pe ma saanu awon eyan to wa ye ka e ma ri omo obirin fun re lo so fanda e mo ki eru to le ni igboya ko to le ni igboya o mo ko olohun ohun le se nkan kan sugbon ko to le wa ni igboya lati lo wa ba yawo oga pe kini to nse daddy to ba de je npe lodo wa ni ilu wa ni awa ni olorun kan to le wo won san ko to le ni igboya be e ti ma mo pe won ti gbin igboya sinu omo yen won ti gbin omo mi le ni won le defend ara won to ba laarin egbe e ma ri pe ma ni complex if you wrote complex in my setting tori pe lati kekere won ogbin sinu e bi pe iwo ni obirin ni e bo se rire bọlọ se da ere awon kan to wa lara e ni awon kan to fi jeyan gidi ni awon kan to fi yato ni ko build e won build the confidence sinu omo mi so to ba data easily lo man surrender for circumstances fun ra won ni won ara jo wa ara won pe awon ni choice tori pe obi ogbin kankan sinu won ki la ngbin sinu awon omo yen ki la ngbin gan sinu awon omo yen se mo ku omo ti mo so yi ti mo fi se apere yi a so pe eru ni won mu wa si Syria gege bi eru sugbon o ye ko ma beru ko beru o ye ko ni ibanu je ninu e o accept are pe ibi to n wa yi gangan o n si le je ibukun do won mu leru ni o ye ko ma binu o ye ko ni ibanuje okan o ye ko ni ikoro okan sugbon kaka be o wo agbegbe e agbegbe to wa yen gangan o wo pe ohun gangan ohun tun le se nkankan fun won bi ohun gangan ohun tun le ran won lowo o bere si so dara dara ohun to mo nipa olorun to gbagbo se awon omo wa yi at age 8, 10, 12 se won le so nipa olorun ti eyin obi won ti ensin then e ja ro dada o e wo omo yin yen o ti pe odun mefo o ti pe meje mejo se lai si yin nibe se awon omo yen le soro nipa olorun te ensin pelu igboya ni o se won le so se won understand nkan te nse se won so ye won tori ohun ti mo ri ninu aye lowo bayi ni pe gbogbo nkan lo dara o dara ka momo lo ilewe o ti e dara ka momo lo church gan o ya eni so church o ye mure agboro ma de church de ni oju be lo oju pa lo church lo ya won di lo sunday school ti fe bere o ye joko ke gbaro olohun o da be sugbon awata je obi gangan se apinu lati ko awon omo yi no ohun to ye ko wa lokan won sa apinu lati wa time tori pe o ni se pelu ipinu ka fi aye sile pe mo fe build kankan sinu omo e lati kekere e ma ri omo odun marun mi e ma wo oro to so awon e ma ni omo olohun akandare won gbin sinu e ni won gbin kini yen sinu e ni ko sa dede jabo wa yes won gbin sinu e ni ki la gbin sinu awon omo wa beni ki la ngbin sinu irin ajo wa nja nko won lati bowo fun olorun sa
Benny. Omo mi to ba ti kuro ni akata won obi e. Bi lo nje church. E fun laye, ko raye mo. O ti lo. O ti wa distracted easily. Nkan mi ti wa lopin e, o ti tele, o ti wa e mo. Omo mi, mo ni omo kan ti mo fi se apere. Baba e nigba ti omo yen wo yen ile iwe eko giga. Ipo wa ma nri awon ore to ma nwa wale. Ah, peru wa nba un. Bi he. Se won ti rogo bayi. O won ba pe omo e pe lagbaja. Eh. Awon to n ba rin kan ti bon ma se nse yi. O no mo yan ni pe rara o. Ko se ni kankan to le yi okan temi pada. Kuro ni nkan te ti fi ko mi. Kaka be emi ni ma yi won pada. Kuro ni nkan ti won se ti o dara. Si ele to dara. Won ni eru an ba won oni sugbon gba ta ma ri laarin odun meji. Awon ri pe awon ore yen wa change. Ibo to ye ki a build awon mo wa de niyan. Tori pe won ni si pelu wa for life. No ko possible now. Ninu irin ajo won de ni o sese ki won ni distraction. Beni, o sese ki won se awon asise. Sugbon nkan to ba wa ninu won ti a ti gbin sinu okan won. Ta ti gbin sinu okan won. Nkan yen na ma ri lo nigba to ba ko awon nikan ti o si mommy nbe. Ti o si sister mi nbe. Ti o si aunt nbe. Ohun ni won ma le lo lati fi duro lori ese won mejeje. Si a ko won pe eyan ma bowo fun Olorun. Omo mi won ko ni ise pe o ki se pe o na. Won gbin sinu e ni pe to ba nlo le Oluwa ma wo so bayi. Won gbin sinu e ni. Won gbin sinu e pe to ba ri won ton ba ngbadura lowo ma wo fun. Olorun ma la nso nipa e. Se a fi iberu Olorun sinu won. God bless you. Ki se pe won ko ma sadede bere awa obi la ma gbin sinu won. Ti a ba ti wa raye lati gbin sinu won. Eh, awon to wa nta ma ba wa gbin nkan mi sinu won. Mo

wọ́, ìyẹn ni nǹkan tí a bá gbìn sínú àwọn ọmọ wa. Mo ní ọmọ kan, òbí ẹ̀ jẹ́ pastor àti màmá àti ìyá, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Mo máa ń sábà fi ṣe àpẹẹrẹ. Ṣùgbọ́n nínú ìrìn àjò, ṣé mọ ọmọ kékeré bó ṣe ń dàgbà, ó bẹ̀rẹ̀ sí ń wà influenced one way or the other. Tó bá yapa kúrò ní nǹkan tí àwọn òbí ẹ̀ kọ. Láàrin ẹ̀ ó gba oyún, ó bá lóyún. Àwa tá a súnmọ́ wọn bá ní, ọmọ pastor, ariwo sọ. Ṣé mọ̀ pé àwọn òbí ọmọ yìí, ọ̀rọ̀ yín omi wọn o. A máa pé kí ló ṣe, wọ́n ní ṣe lágbájá, ẹ máa wọrí. Àní kán máa wọrí bá wo, wọ́n náà wọn mọ̀ nǹkan táwọn gbìn sínú ẹ̀ ni. Pé bó ṣe gbìn, àwọn ti mọ̀ nǹkan táwọn gbìn sínú ẹ̀ kò possible. Èṣù ò lè mu, ó ń padà bọ̀. Ní ọdún tó pẹ́ dada, mo wá ń wo ẹni yẹn lé ni. Ẹni tí mò ń sọ yìí, ó ti di professor lórílẹ̀-èdè America. Ó wá jẹ́ pastor ló wá dì báyìí lé ni. Mo wò ó pé, ọ̀rọ̀ ni àwọn bàbá ẹ̀ àti màmá yẹn sọ nígbà yẹn pé àwọn ti gbìn nǹkan kan sínú ẹ̀ ẹ filẹ̀. Ó lè ní nǹkan kan, ó lè àwọn ọ̀rẹ́ ẹ̀ lè ṣí lọ́nà, ṣùgbọ́n torí nǹkan táwọn ti gbìn sí yẹn. Ó ń padà bọ̀. Ó ń padà bọ̀, kọlu ẹ̀ máa pé padà. Wọ́n ní ká má wọrí, ká má wọrí pé ká fà wọ́n lẹ̀ pé àwọn mọ̀ nǹkan táwọn gbìn sínú ẹ̀. Kí làwa ń gbìn? Ṣé a lè fọwọ́ wa sọ̀yà pé mo ti gbìn nǹkan sínú ọmọ mi? Mo gbin Ọlọ́run síbẹ̀. Mo gbin ìbẹ̀rù Ọlọ́run síbẹ̀. Mo gbin àdúrà síbẹ̀. Mo gbin bá a ṣe ń ṣe dáadáa sí ọmọ nìkejì síbẹ̀. Mo ojú ọmọ mi ìyá ẹ̀ ti máa ṣe nǹkan tí ò da ni ó ti máa parọ́. Ó ń gbin náà ni. Ó ń gbin kiní yẹn sí láyà. Ó ń gbin sí láyà. Ẹ jẹ́ kó wo ibi tí àwọn òbí ta ti ń ṣe àṣìṣe ní ọ̀sẹ̀ yìí tí à ń ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn ọmọ wa. Àwọn òbí ta ti ń ṣe àṣìṣe, ẹ jẹ̀jẹ̀ ká tètè ṣe àtúnṣe. Àwọn kiní tá ń gbìn yìí, nígbà tó bá ń so èso, ó ṣeéṣe ká má lè kápá ẹ̀ mọ́. Ó ṣeéṣe, ó ní tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀. Ṣẹ̀rí tó bá ti dàgbà, bíbélì ló sọ bẹ́ẹ̀, ó ní kò ní lè kúrò lójú ọ̀nà yẹn. Ẹ kọ́ wọn láti máa rántí Ọlọ́run nígbà tó bá kúrò nílé. Bí mo ṣe ń lọ yẹn, mi ò sí níbẹ̀ o. Ṣùgbọ́n rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ. Ẹ máa dígbà pé wọ́n ní school. Má gbàgbé Ọlọ́run o. Ó lè gbàgbé òbí o. Ó lè gbàgbé anybody. Ṣùgbọ́n ṣe ẹ̀ ń bá wa pè wọ́n. Don't forget your God. Torí lẹ́yìn Ọlọ́run kò tún sí nǹkan kan mí mọ́. Ṣùgbọ́n mo rí àwọn ọmọ kan tó gbé Ọlọ́run dání, mo sì ń wáyé wọn lénìí. Tí má wáyé wọn máa wò pé speed tí mo rí tí wọ́n fi ń sáré gòkè. Torí pé wọ́n di Ọlọ́run mọ́ ìrìn àjò wọn láti kékeré. Mo fẹ́ ká wò ó dáadáa bá a ṣe ń gbin nǹkan sínú ayé àwọn ọmọ wa. Ká bá ti fi ẹsẹ̀ wọn múlẹ̀ táwa gan ti rí, ó máa fi ọkàn wa balẹ̀ púpọ̀. Àwa gan máa ní rest of wa sùn. Ṣé gbọ́ mọ́ mi? Ẹ máa sùn honestly. Torí ẹ ti máa wò ó pé ẹ̀yin gan ti máa rí èso yẹn ti máa jáde. Èso yẹn ti máa jẹ jáde, ti máa wò pé Ọlọ́run ti dé. Ó ti gba ọkàn ọmọ eléyìí. So ẹ máa lè lọ sùn. Tó máa sọ pé wọ́n káwọn ọmọ kan mọ́ rógà, ní ronú ọmọ ẹ. Wọ́n sọ pé kò possible, ìwọ náà mọ̀. Bẹ́ẹ̀ ni, torí mọ̀ pé o ti gbin nǹkan kan sí inú wọn. Mo kò fẹ́ kájọ wò láàárọ̀ yìí. Environment lè change. Ṣùgbọ́n environment kò yẹ kó change ohun tí àwọn ọmọ wa gbàgbọ́ nínú ẹ̀. Tí a bá gbin nǹkan tó dára sí wọn. Gẹ́gẹ́ bí òbí láàárọ̀ yìí, mo kàn mú ilé wa. Mo ń gbàdúrà. Àbọ̀ Ọlọ́run kò ní ká kúrò lórí gbogbo àwọn ọmọ wa. Gbogbo ibi tó bá wù kán máa rìn sí lórílẹ̀-èdè àgbáyé. Àwọn kan wà fún àìmọye ọdún. Àwọn ọmọ wọn ibi tán wà jìnà sí wọn gan. Ṣùgbọ́n mo ń gbàdúrà láàárọ̀ yìí. Àbọ̀ Ọlọ́run ó máa dájú lórí gbogbo àwọn ọmọ wa. Mo ń bèrè fún ọgbọ́n Ọlọ́run láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bí òbí àwọn ọmọ yẹn need God's wisdom. Ọgbọ́n Ọlọ́run kọ́lọ́run kó jọ kó bá wa fi fún gbogbo wọn. Láti mọ ohun tó kàn ní àkókò kọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ wọn struggle. Àwa òbí gan mọ̀ pé wọ́n struggle. Àmọye àwọn ẹ̀rí tí mo máa ń gbọ́ nígbà míì tí n bá jòkó sáàrin àwùjọ àwọn èèyàn. Ọmọ mi à sọ nǹkan tó bá débi tó dé. Àwọn òbí ẹ̀ ò dẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n struggle fúnra wọn mẹ́ni tí wọ́n lè bá sọ̀rọ̀ nǹkan tó ń ṣe wọ́n.
aran Olorun si won laaro yi pe ki Olorun to ni won gangan ko ba wa da si oro won ona ko la fun gbogbo awon omo yen awon oluro lowo ti aye won nilo ni ipele irin ajo kankan ko Olorun ko jo ko yan ti won aye won ko dun wo fun Olorun irin ajo won ko si mu ayo wa fun awa ta je obi won loruko Jesu oni an gbadura laaro yi o se bi adura gan tori bi o dake lati bi ojo melo kan e ja jo ma gbadura gbogbo bi kibi ti awon omo wa si rin si ati awa na ki abo Olorun ki oju Oluwa ko ma se kuro lara wa owo rere Olorun the good hand of God ko wa lara wa permanently ati awon omo wa ati ebi wa ati ara wa e ma dake adura an pade lose to nbo fun casting crowns 2026 e je ki fi number isita e je ki fi number isita fun awon to ba fe bere onkohun boya awon opo ti a fun lori ofe lati wa gba onje won le ni ori ofe lati pe number fun wa 080 60 73 69 53 ma pe le kan si 080 60 73 69 53 e je npe le kan si 070 80 60 73 69 53 o na ni e ma fi ma pe boye ni kokan te fe bere lori casting crowns ose to nbo ma pe number yen ejo e pe number yen won de ma da yin lohun lagbara lowo Olorun ose to nbo la pade ara wa lori eto wakati yin I celebrate all our children all over the globe loruko Oluwa Olorun a da yin si fun wa e o si se rere loju aye wa gbogbo obi patapata na ni mo npe mo si nkiwa ipe aku itoju Olorun fun wa ni okun atagbara si a o ni didakuda loju awon omo wa Olorun ran wa lowo si ose to bo lori loruko Oluwa lori eto wakati yin a pade ara wa laaro ka to ma lo si casting crowns gbogbo yin te para po pelu wa lori ero aye lo jara ti Splash FM 105.5 gbogbo yin ni mo ki eyin te wa lori shadi akuti ere laaro ipelu wa thank you so much mo ti ri e God bless you. Motiri Adekobi ti wa daddy Olujide Abiodun. God bless you so much for joining us. Oluwa Femi Ogunbode de. Hey, awon band manager. God bless you. Ese ti gbogbo yin ti e darapo mo wa laaro yi. A ri alose tun bo. E ma ka ko ti ri kuro na aye. You know I love you. God bless you. Bye.

ẹ káàsán ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adetun badmus ló níròyìn ṣáájú ẹ̀já gbọ́ àwọn kókó tó ṣíyọ nínú ìròyìn náà ààrẹ bọ́lá tinubu ti tayọ akẹgbẹ́ rẹ̀ tó dúró gẹ́gẹ́ bí alátakò nínú ètò ìdìbò abẹ́nú láti yan ọmọye fún ipò ààrẹ ẹgbẹ́ òsèlú adc ti yan àwọn ọmọ òye tí yóò díje o lábẹ́ ẹgbẹ́ òsèlú náà ní ìpínlẹ̀ borno ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump ti ní àdéhùn àsọyé pẹ̀lú ilẹ̀ iran ni yóò ṣokùnfà ṣíṣí ibùdó ti strait of hormuz ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀jẹ̀ wẹ́wẹ́ àwọn obìnrin nílẹ̀ wa nàìjíríà ni yóò kúnlẹ̀ padà sílẹ̀ yìí lẹ́yìn tí wọ́n ti pitú méje nílùú abidjan ìròyìn ọ̀hún rẹ̀ ò lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ bọ́lá tinubu ló ti gbégbá orókè tayọ alátakò rẹ̀ stanley osifo nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òsèlú apc níbi tí ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òsèlú náà ti panupọ̀ tún yan ààrẹ láti díje du ipò ọ̀hún lẹ́ẹ̀kan sí i ààrẹ ẹni tí yóò gbé àṣẹ ẹgbẹ́ òsèlú apc dání díje du ipò ààrẹ lọ́dún 2027 ni ó du rẹ̀ kú káàkiri àwọn wọ́ọ̀dù àti àwọn ìpínlẹ̀ gbogbo lẹ́yìn tí kò wá àwọn ọmọ ẹgbẹ́ òsèlú náà ti bẹ̀rẹ̀ láti orí àwọn gómìnà títí tó fi dé ẹsẹ̀ kùkú pọ́pọ̀ dìbò wọn lẹ́kùnrẹ́rẹ́ fún ààrẹ ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn ṣe wí ètò náà ló wáyé ní wọ́ọ̀dù tó tó 8,000 káàkiri tìbútòrò ilé wa nàìjíríà tí kò wá àwọn ọmọ ẹgbẹ́ òsèlú náà ti fọwọ́ sí kí ààrẹ ilẹ̀ yìí tún tẹ̀síwájú tí stanley osifo sì ń tọ̀ lẹ́yìn ṣáájú òun náà ni ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òsèlú ti apc ìgbìmọ̀ tẹ̀ kó tó fún ẹgbẹ́ òsèlú náà àgbáríjọpọ̀ àwọn gómìnà ti ẹgbẹ́ òsèlú apc eléyìí tí a mọ̀ sí progressive governors forum àti ẹgbẹ́ òsèlú ọ̀hún ní àwọn ìpínlẹ̀ ti yan ààrẹ bọ́lá tinubu kí ètò ìdìbò abẹ́nú gbangba làṣáta láti yan ọmọye tó wáyé olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òsèlú ti nigerian democratic congress ndc peter obi ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn aṣojú ilẹ̀ south africa lórí ìkọlù tó ń wáyé lórí àwọn ọmọ ilẹ̀ wa nàìjíríà tó fi orílẹ̀-èdè náà ṣe ibùgbé obi ẹni tó kúnlẹ̀ sí ilẹ̀ south africa lópin ọ̀sẹ̀ tó kọjá fún ètò àpérò kan eléyìí tó wáyé lo àǹfààní náà láti ṣèpàdé pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ yìí eléyìí tó ń gbé ní cape town láti lè béèrè lọ́wọ́ wọn bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ tó ń ti ìpèníjà eléyìí tí wọ́n ń dojú kọ nínú àtẹ̀jáde eléyìí tó fi léde lórí ìtàkùn ayélujára x obi sọ di mímọ̀ pé òun ti jíròrò pẹ̀lú àwọn alákòóso mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ south africa tó ń ti àwọn olórí olórí nínú ẹgbẹ́ òsèlú lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ìwọ́dewọ́de ìfọwọ́sowọ́pọ̀ àti ìbágbépọ̀ àlàáfíà láàrin àwọn ọmọ orílẹ̀-èdè méjèèjì gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ anambra ṣe wí ìpàdé náà ló dá lórí rògbòdìyàn tó ń wáyé lórí àwọn ààrẹ eléyìí tó ń gbé nílẹ̀ south africa pẹ̀lú yínànànà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwọléwọ̀de ìṣòro àìníṣẹ́ lọ́wọ́ ètò ọrọ̀ ajé eléyìí tó lè kankan àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ó ṣàpèjúwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí mímú ojú ajá kò ní sọ léyìí tí yóò so èso rere ẹgbẹ́ òsèlú african democratic congress adc ti yan àwọn ọmọye mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹkùn ìdìbò àríwá ní ìpínlẹ̀ borno gúúsù ìpínlẹ̀ borno àti àárín gbùngbùn ìpínlẹ̀ borno ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ẹgbẹ́ òsèlú náà kéde idris dókùà fún ẹkùn ìdìbò gúúsù ti ìpínlẹ̀ borno bùnlámà fúgú ibrahim fún ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ borno àti bàbá genezana fún àárín gbùngbùn ìpínlẹ̀ ti borno gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ẹgbẹ́ òsèlú náà ṣe wí ìpanupọ̀ náà ló wáyé káàkiri ìjọba ìbílẹ̀ 37 ní ìpínlẹ̀ borno lẹ́yìn tí àwọn ìgbìmọ̀ tó ń ṣàmójútó kéde rẹ̀ wọ́n ṣàfikún ọ̀rọ̀ wọn pé àjọ elétò ìdìbò inec wà lára àwọn tó ṣàmójútó ètò náà ní ẹkùn ìdìbò oko àwọn ìgbìmọ̀ náà ṣàlàyé pé ẹgbẹ́ òsèlú náà ti ṣiṣẹ́ rú àwọn ẹgbẹ́ òsèlú ọ̀hún lágbára títí
DSA kuku fun igbaradi lori eto dibo gbogbogbo ti o waye lodun 2027. Ẹgbẹ́ òṣèlú ADC ti kéde Sẹ́nítọ̀ Ireti Kingibe gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú náà dání díje du ipò lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún ẹkùn ìdìbò ti ìlú Abuja lọ́dún 2027. Kingibe ló jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú níbi tó ti ní ìbò tó tó 17,516 tó ti fẹ̀yìn alátakò rẹ̀ Mubarak Tijani jọlẹ̀ ẹni tó ní ìbò tó tó 4,000+ péré. Nígbà tó ń kéde èsì ìdìbò abẹ́nú náà ní ilé ẹgbẹ́ òṣèlú ADC tó wà nílùú Abuja, alága fún ẹgbẹ́ òṣèlú náà kéde Abubakar Adamu, eléyìí tí ó díje du ipò lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin. Bẹ́ẹ̀ sì ni wọ́n kéde Kingibe gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tí ó sì gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú náà dání díje du ipò lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́dún 2027. Ètò ìdìbò abẹ́nú náà ló yọrí sí kíkéde àwọn ọmọye méjì eléyìí tí yóò díje dupò lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin nílùú Abuja. Ìròyìn ọjọ́ kọrí ló ṣì ń dé sétí ìgbọ́yín láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèèrè ààrẹ ilẹ̀ America Donald Trump ti ní àdéhùn àsọyé pẹ̀lú ilẹ̀ Iran ni ó ṣokùnfà ṣíṣí ibùdó ti Strait of Hormuz. Ní ti eré ìdárayá, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀jẹ̀yẹwẹ́wẹ́ àwọn obìnrin nílẹ̀ wa Nàìjíríà ni yóò gúnlẹ̀ padà sílẹ̀ yìí o lẹ́yìn tí wọ́n ti pi 2-7 nílùú Abidjan. Àdánù dúró díẹ̀ náà tàbá wa padà dé, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ láìpẹ́.

ẹ káàbọ̀ padà. Ìròyìn ilẹ̀ òkèrè, ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti ní ìforíkorí tó ti ìpàdé ìdúnàádúrà lórí àdéhùn ìgbọ́ra-ẹni-yé tó dá lórí àdéhùn alálàáfíà pẹ̀lú ilẹ̀ Iran ni yóò ṣokùnfà ṣíṣí alagbalúgbú omi ti Strait of Hormuz, bó tilẹ̀ jẹ́ pé àjọ oníròyìn ilẹ̀ Iran tako ọ̀rọ̀ náà. Trump, ẹni tí ó gbé ọ̀rọ̀ náà sórí ìtàkùn ayélujára, ṣàlàyé pé ìfẹnukò lórí àdéhùn ni yóò ṣokùnfà ṣíṣí orí omi, eléyìí tí yóò fàyè gba gbígbé ọkọ̀ ojú omi kọjá. Títí ibùdó náà ló wáyé látara ìkọlù láti ilẹ̀ Amẹ́ríkà tó ń ti ilẹ̀ Israel, eléyìí tó ń gbógun ti ilẹ̀ Iran láti inú oṣù kejì ọdún yìí. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ni kò sọ ohun mìíràn o tó lè wáyé lórí àdéhùn àsọyé náà. Ní báyìí, àwọn àjọ akóyìnjọ ilẹ̀ Iran, eléyìí tá a mọ̀ sí FARS, ṣàlàyé nínú ìròyìn lówùúrọ̀ kùtùkùtù ní pé àdéhùn náà ni yóò fàyè gba ilẹ̀ Iran láti máa ṣàmójútó ibùdó omi ọ̀hún, pẹ̀lú àlàyé pé àwọn ọ̀rọ̀ tó ń ti àkàtà Donald Trump jáde ni kò fi bẹ́ẹ̀ jọra wọn. Ìròyìn eré ìdárayá, ikọ̀ ọ̀jẹ̀wẹ́wẹ́ àwọn agbábọ́ọ̀lù obìnrin ilẹ̀ wa Nàìjíríà, eléyìí tí a mọ̀ sí Flamingos, ní ìrètí wà pé wọn yóò gúnlẹ̀ sí ilẹ̀ wa Nàìjíríà lónìí o, lẹ́yìn tí wọ́n ti jáwé olúborí tayọ ilẹ̀ Guinea nínú ìfẹsẹ̀wọnsẹ̀, eléyìí tí yóò ṣàfihàn àwọn tó kójú òṣùwọ̀n fún ife ẹ̀yẹ àgbáyé egun ti àwọn obìnrin, eléyìí tó wáyé nílùú Abidjan ti ṣẹlẹ̀ Côte d'Ivoire. Àwọn agbábọ́ọ̀lù náà ni wọn yóò kúrò nílùú Abidjan lónìí nínú ọkọ̀ òfurufú ASKY Airline tí ó sì kọ́kọ́ dúró ná nílùú Lomé ti ṣẹlẹ̀ Togo, ṣáájú kí wọ́n tó gúnlẹ̀ sílùú Èkó ní dédé agogo márùn kọjá ìṣẹ́jú 15. Akọ́nimọ̀-ọ́n-gbà wọn Akeem Busari àti àwọn ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ni wọ́n padà sí ibùdó ìgbaradì ní Ìkẹ́nẹ́ kí wọ́n lè túbọ̀ túnra mú láti kojú ikọ̀ ti Guinea nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Ikọ̀ ti Flamingo ló fakọyọ o nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé pẹ̀lú àmì ayò 5-0, eléyìí tí wọ́n fi gbo ewúro sójú ikọ̀ ti ilẹ̀ Guinea. Èyí wá lópin ìròyìn, ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ ká gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu ti tayọ akẹgbẹ́ rẹ̀ tó dúró gẹ́gẹ́ bí ìpèníjà nínú ètò ìdìbò abẹ́nú láti yan ọmọ oyè fún ipò ààrẹ. Ẹgbẹ́ òṣèlú ADC ti yan àwọn ọmọ oyè tí yóò díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Borno. Ní ti ilẹ̀ òkèrè, amúwáṣe ti gbọ̀yìn pé ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Trump ti ní àdéhùn àsọyé pẹ̀lú ilẹ̀ Iran ni yóò ṣokùnfà ṣíṣí ibùdó ti Strait of Hormuz. Ní ti eré ìdárayá, amúwáṣe ti gbọ̀yìn pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀jẹ̀wẹ́wẹ́ àwọn obìnrin tilẹ̀ wa Nàìjíríà ni wọ́n gúnlẹ̀ padà sílẹ̀ yìí lẹ́yìn tí wọ́n ti pitú 7 nílùú Abidjan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo, ẹ máṣe láìka sí ìtàkùn ayélujára ti www.starshfm1055.com. Túnde Ọláwo lolóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Muronkeji, Aminat Adetunbadmus ló ti ròyìn. Ẹ ṣé tẹ̀ǹtẹ̀ ti gbọ́ wa ní gbogbo ìgbà.

ẹ̀kan san o ẹ̀sìnkú ìsinmi òní èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí èyí tó ń dé sí etí ìgbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí the integrity station splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà ǹjẹ́ lórúkọ olúwa ṣeun ọmọ akínọlá àti lórúkọ alákòóso studio ibi tí a wà yìí emmanuel ọ̀rẹ́ sanwó mo kí ọ kú iṣẹ́ àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe kétò lè da studio manager àti ẹ̀yin tí ẹ wà nídìí àkóso studio iná ni èmi lérè ṣìtù alágbẹ̀dẹ èdè fi ń kíyín káàbọ̀ sórí ètò náà ta pè ní ọ̀rọ̀ olóòtú ẹ máa bá mi kalọ̀ ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn nigerian tribune tó jáde lọ́sẹ̀ tó kọjá yìí láàfin ṣíde ètò wa tòní èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní èyí tún kọjá àtúntò ráńpẹ́ nínú ìgbìmọ̀ aláṣẹ ìjọba o kí ni eléyìí dálé lórí ná èwo ló tún kan àtúntò ìgbìmọ̀ aláṣẹ ìjọba nínú oṣù kẹrin ọdún yìí April 2026 ni ààrẹ bọ́lá ahmed tinubu ààrẹ wa ní nàìjíríà mú àyípadà ráńpẹ́ bá ìgbìmọ̀ aláṣẹ ìjọba rẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ ó ṣe ìṣípòrọpọ̀ mínísítà tí wọ́n wà nínú ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí inú èyí tá a ti rí mínísítà ètò ìnáwó àti alámòjútó ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni wálé ẹdùn tí ó sì fi mínísítà lábẹ́ iléeṣẹ́ ọ̀hún taiwo oyedele rọ́pò rẹ̀ èyí nìkan kọ́ o ààrẹ fi ọ̀nà ilé han mínísítà ọ̀rọ̀ ilégbèé àti ìdàgbàsókè àwọn ìlú láńlá lórílẹ̀-èdè nàìjíríà ahmed dangiwa ìròyìn kan tó wá látọ̀dọ̀ olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ìkéde sí akọ̀wé ìjọba orílẹ̀-èdè nàìjíríà yomi odunuga ó fi hàn wípé àyípadà ọ̀hún jẹyọ nínú lẹ́tà kan tí akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè george akume tó buwọ́lù lẹ́tà ta wí yìí iná ni ó wá láti ọ̀dọ̀ akọ̀wé ìjọba àpapọ̀ àtúngbọ́ bákan náà pé òun ló ṣàfihàn rẹ̀ pé ọ̀mọ̀wé murtaga darima ni wọ́n ti dárúkọ gẹ́gẹ́ bí mínísítà ilégbèé àti ìdàgbàsókè àwọn ìlú láńlá láti dí àlàfo dangiwa títí di ìgbà tí ìjókòó lé ìgbìmọ̀ aṣòfin àgbà tá a mọ̀ sí sẹ́nẹ́ẹ̀tì yóò fi lu ipò tuntun tá a wí ọ̀hún lóǹtẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe wọn lẹ́yìn ọ̀rẹ́yìn ni ọ̀mọ̀wé dharma ló bọ́ sí ipò tuntun lẹ́yìn tí ìjókòó lé ìgbìmọ̀ aṣòfin àgbà tá a mọ̀ sí sẹ́nẹ́ẹ̀tì lù lóǹtẹ̀ lásìkò tá a wí yìí kò sí àwọn ọmọ nàìjíríà tó ń retí pé bóyá àtúntò lè dé bá ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ń léwájú ẹ̀ kò sẹ́ni tó lérò bákan náà pé mínísítà wálé ẹdùn yóò kúrò nínú ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìdarí ààrẹ bọ́lá ahmed tinubu ṣáájú àsìkò yìí ni àwọn ènìyàn ti ń sọ̀rọ̀ nípa ipò àìlera ara tí wálé ẹdùn wà ẹni tí wọ́n gbé lọ sí ìlú òyìnbó fún ìtọ́jú kó lè ba láǹfààní láti wà ní ipò ìlera èyí tó ṣe dédé a gbọ́ bákan náà wípé lásìkò tí wálé ẹdùn tó ti kọjá lọ sí ìlú òyìnbó èyí ni òkè òkun ni ààrẹ bọ́lá ahmed tinubu ààrẹ wa ní nàìjíríà ti ń ronú nípa ẹni tí yóò rọ́pò wálé ẹdùn gẹ́gẹ́ bí mínísítà ètò ìnáwó àti alámòjútó ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ju gbogbo rẹ̀ lọ a kò lè fẹ́ irú àtúntò báwọn yìí kú
iru atunto be o se pataki lore kore ninu ijoba apapo ati ninu ijoba ipinle gan nitori yoba lo ma nsoro kan pe oni ilu ki ife otu lo somodi gbagbon lowo omo ojo gbogbo igba ni are ma ntopinpin ise si ati igbiyanju ohun ilakaka ikokan awon omo igbimo alase ijoba apapo orilede Nigeria amojuto ati atunto igbimo alase ijoba apapo ta wi ohun se pataki po ninu erongba lati mu ayipada rere deba eto akoso orilede Nigeria lapapo bo tile je pe ise si awon omo igbimo alase ijoba apapo kan o ku die ka to tabani ka gbe won sori osuwon se won se daada abi won o se daada abi igbiyanju itiraka ilakaka won o ku die ka to o se pataki lati ma mu ayipada rere deba eto akoso igbimo alase ijoba apapo orilede Nigeria lore kore bi awon omo igbimo alase ijoba kan ton ba korodo leyi to tumo si pe won danto won tiraka won lakaka won korodo dada o se pataki pe ki are Bola Ahmed Tinubu ti se lori igbimo alase ijoba apapo ko fi ona le ha awon ti o se daada to o ma n waye be ni opolopo igba eyin eyan mi eyin nikan ko o awon omo igbimo alase ijoba to ba se daada o ye ki iru awon eyan be ko gba oriyin latodo en to je are apapo forilede Nigeria Bola Ahmed Tinubu tori yoba lo ma n soro kan pe won ni yini yini keni o se mi ta ba korin re ki awon omo igbimo alase ti won ba n se daada ko buru ti ijoba apapo ba si juwe ona le fun awon omo igbimo alase ti o se daada to ko laifi ko lejo nu oro lotu lati nu okan ojokan iwe iroyin ojojumo le wa to jade lose to koja lo ina ni a n gbon yebeyebe lowo lati ikanni omoluabi the integrity station splash 105.5 fm ile funfun balao felele la wa nibadan lorilede Nigeria.

0: ọ̀rọ̀ olóòtú náà ni o kẹ máa fi ọkàn bá wa bọ̀ lónìí ọjọ́ Àìkú Sunday bóyá kí n tiẹ̀ bí pé níbo lẹ wà tẹ ti ń gbọ́ wa ṣé oko ẹ̀gàn lẹ wà bàbá àti màmá àbí ládùúgbò lẹ wà ni lónìí ọjọ́ Àìkú Sunday àbẹ tún wà nídìí káràkátà káràkátà ọjọ́ ò lè fẹ́ nísìnyí torí ọlọ́run àdẹ́lẹ́ sọ o bóyá níbi ìpàdé alásàlátù lẹ́yìn náà ti ń bọ̀ a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣetán nílé ìsìn wọn bí tí wọ́n lọ rèé jọ́sìn lónìí ọjọ́ Àìkú Sunday àwọn míì dẹ́wà tó jẹ́ pé lẹ́nu ìrìn àjò iná ọ̀lẹ̀wà ẹ dákun ẹ má fi mọ́tò sáré ní báyìí ẹ jẹ́ kí n ṣíra wo ìwé ìròyìn the punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí ká lè mọ ohun tí kò mú òkun tiẹ̀ tó dálé lórí abala méjì ni ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn the punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ iná ló pín sí alákọ̀ọ́kọ́ òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní àìsètò ààbò láàrin ìlú àti dídí ìwọ́de àwọn ènìyàn tí wọ́n fi ẹ̀hónú hàn lọ́wọ́ irú nǹkan báyìí ò nítumọ̀ rárá ṣé òótọ́ dé ẹjẹ́ á sòótọ́ kí àdàbà ó fò torí tá a bá parọ́ ẹyẹ oko ń lọ dandan ni níbi tí ìpèníjà àìsètò ààbò nílẹ̀ nàìjíríà dé dúró lọ́jọ́ tòní tó mọ́ ó ti wá débi tí olóògùn ti ń sà báyìí o kódà ẹrù jẹjẹ ó ti wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àtọmọdé àtọ̀dọ́mọdé àtọ̀dọ́ àtàgbà àtarúgbó tí nǹkan bá lọ kẹ́rẹ́ báyìí ẹlòmíì ó ti máa pariwo ó ti ẹ̀ṣèyàn láàánú pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ kàn rí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ jélé ósinmi ilé ẹ̀kọ́ girama tó ṣe pé ẹ kàn rí wọn tó ń sá káàkiri ojú títì tẹ bá sì bí wọn pé kí ló ṣẹlẹ̀ ọ ní àwọn ń lọlé o báńdíìtì lóde o ọ̀rọ̀ burúkú ó lóun ṣàánú orílẹ̀-èdè nàìjíríà la orílẹ̀-èdè nàìjíríà yìí kọjá wàhálà yìí ti pọ̀ lápọ̀jù ewo ni dojúkọ ìré kọjá ìlà kọjá ìpèníjà bẹ́ẹ̀ ńgbà tá à ń kóòrò yìí jọ èmi gan mo tiẹ̀ wá rorí lọ gbári wípé ńgbà táwa náà wà ní kéékèèké tó jẹ́ pé ilé ẹ̀kọ́ láàrin abà tó ṣe pé igbó lọ́tún igbó ló sì láti kàwé wa láti jélé ósinmi dé alákọ̀ọ́bẹ̀rẹ̀ téèdé girama mo wá ń rò ó fúnra mi pé ọlọ́run ṣàánú wa kí ni ìbá ṣẹlẹ̀ ká ní irú nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́ yìí bá ti ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ta ló lè mọ ibi tá a bá wà olúwa ilà nàìjíríà kọjá ìṣàánú wa wàhálà yìí ti pọ̀ lápọ̀jù ọ̀rọ̀ olóòtú láti splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nìbàdàn ibẹ̀ náà ni a wà tí a ti ń jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ ẹ̀yin èèyàn wa ibi tí ọ̀rọ̀ àìsètò ààbò wá dé dúró ní ìsìn ó ti débi tólógún tí sàbá yìí o nígbà tí àwọn ènìyàn kan tí wọ́n fi iṣẹ́ tiwọn sílẹ̀ láìṣe tó wá jẹ́ pé bí wọn yóò ṣe sọ ìjínigbé ọmọdowó ìjínigbé ọ̀dọ́ ìjínigbé àgbà ìjínigbé arúgbó lẹ́nu lọ́lọ́ yìí la tún gbọ́ kan wípé ìyá àgbàlagbà tó ń fọṣọ níwájú ilé rẹ̀ níta wọ́n palẹ̀ rẹ̀ mọ́ ká tó mọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n ti ń fi fóònù bèrè owó mílíọ̀nù àfi kí ọlọ́run kó ṣàánú wa ní nàìjíríà yìí o akitiyan ìgbésùnmọ̀mí ìjínigbé wọn ti wá sọ ọ́ dowó nàìjíríà ò rí báyìí tẹ́lẹ̀ ọlọ́run ṣàánú wa ó jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́ gidigidi ẹ̀yin èèyàn wa ọjọ́ wo la fẹ́ bọ́ nínú wàhálà báyìí abẹ́ẹ̀rí bíi tí ìpèníjà àìsí ìbàlẹ̀ àyà tó súnwadé nígboro nàìjíríà lónìí tó wá jẹ́ pé àwọn ọmọ wa wọ́n lọ rèé kẹ́kọ̀ọ́ níléèwé ẹ̀rú tó ń báyàn pé ṣé ò yẹ kí wọ́n ti dé ni ẹ wo léyìn náà tó ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ oríire tó wá jẹ́ pé awon janduku olori bobo no wa ndi awon omo ti wa lowo won tun se ku pa eyan ah o ma se o afi ki olorun ko ranti wa ma gbagbe wa baba wa ejo e ba wa la nigeria koja eleyi peleke ubu aya olegongo eyin eyan wa e ma je ajoko taratara o ki la fe se si oro ipenija aiseto abo nile nigeria ogbon wo la fe da si amo pe awon osise eleto abo wa won tira ka won la kaka won gbiyanju awon ologun wa ni nigeria won se won ti won le se sugbon ogun ateyin jaba won yi ka lo di awon omo lowo eru an ba awon omo kekeke wi pe njo o la fe bo ninu paka nleke buruku to nsele yi eleyi o da eyin ijoba wa beyin le kan si bere latori ijoba apapo labe dari Bola Ahmed Tinubu ese yen leni te dori awon gomina ipinle kokan ejo e ma je ka ma fi emi awon ara ilu takati ejo eyin gomina e se mo pe ipo nla le di muni oro eto abo o je nkan to ye ke nawo si julo ah e dakun opolopo jeun kanu gan ni gboro won ti wa gbo pe omo ohun to wa ni suku won ri mo won ti pale re mo won ni igbo kan ni won gbe lo ah e je ki opin de ba gbogbo radarada ti o ra so ngba giradarada ti o ra batala lesin loye egberun dobale san gbe so so ma lo ile yi o da ko da ejo e je ka pe aro ati odofin inu kaluku wa ka wa ba se fi opin se igbesun mo mi ijinigbe iseni lose e wo le to sele lenu jo meta yi eni eleni won ni ohun ni igba keje oga agba nile eko ti won jawo ni joba abile orire won de gbe lo nitori owo pasiparo emi ransom ta won fe gba ire ni awada ni won de yibo pa ninu gbo oju ese won tun mu ada won won tun ge lori iru ya buruku wo leleyi ki le se ni eleni ah afiko olorun ko so kale saarin nigeria ki o ran wa lowo ohun ta fe ma so na niyan tori ko si nkan ta le se afiki olorun ko ko sinu awon olori ijoba wa be latodo are de okan gomina gbogbo tin be nigeria ko olorun ki o gba awon mu lati se oto lati se daada o buruja yo de bi pe okan awon obi ati alagbato ko ti e bale won ni isin lori pe omo won lo sile iwe tori won mo to le sele paka leke ipayin keke ah olorun saanu wa o eleyi ma wa gagan o se iru awon eyan to nji tomode tagbagbe lapa iya ka lojeje frijangan o dinu gbo he nje won mo nkan ti won nse sa awa wita we won ni won ti so ijinigbe igbesun mo mi won ti so di akitiyan ise okowo ibi ti won ti n pa owo repete eleyi o ye ko ri be iru owo bayi o ma nfani lapo ya ni kilode ti irufe awon eyan be ton gbe awon omo ti won won gbe ipamo sibi kan o wa n dode awon omo olomo kaakiri o se nla ti ri be se nitori owo yi sa ojo kan bo ti kaluko dagbere faye yi ko ti tan e dakun e ronu pe wada mo si mo pe olorun yo gba koso okan kaluku yin be se ngbo wa bi irufe awon ika eniyan ba won yi won tun fi ya je awon eniyan to ba ko si won lowo ati bi won se nse ku pa iru eniyan bi ti won ojo wo ni orilede nigeria lo fe nisimi ojo wo la bo lowo da bo lowo iru iwa ikaba yi
1: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
2: Oh, he left for school a few minutes ago.
1: Oh, so he's not strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
2: Really? Thank you, Mama. The zinc tablets helped a great deal.
1: Zinc tablets?
2: Oh, yes. I gave the boy a fresh mixture of ORS as he was purging. And zinc tablets for 10 days restored the diarrhea quicker.
1: I see.
2: Mommy. Yes. Bobo.
1: Are you okay?
3: Yes, Grandma. I only came back because I forgot my exercise book.
4: With diarrhea, ORS replaces the water lost, and zinc tablets for 10 days stops the diarrhea faster and makes children healthy. If symptoms persist, take your child to a hospital.
5: Oh, cuckoo baby. Yes, baby. Oh, I love my baby. She's so energetic and sure likes her freedom too. But she knows how to get my attention when she wants it. This is how she would sound when she would want me to know she's happy. I always liked that sound. But it also made me nervous because I knew what would follow soon after. It was her. I'm hungry. Oh, and when she had had enough fun for the day, she never held back her. Mommy, I'm tired. But the other time, this is how I knew I had to take my baby to the hospital. I saw the fast breathing and went straight to the hospital.
6: When a sick child starts breathing very fast, go to a hospital. That is your signal to seek help.
7: Eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o.
8: Ọ̀pọ̀ ọdún ìfipá
7: láìka ìdènà sí.
8: Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
9: Leandro Trossard, tapped in by Bukayo Saka, history makers.
7: Ní ìhà kejì, àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
9: Dembélé!
7: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. Ó Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media partners Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM.

0: lago meje si meju asale la mo pade re.
1: Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
2: Gbàgbé ìrònú ẹ.
3: Gbàgbé ìrònú ẹ.
1: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
4: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
1: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Mo fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
1: Láolú gbẹ̀mí débẹ̀.
6: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
7: Ẹ̀rọ àjọ̀dún rajà lẹ́dínwó kínú rẹ̀ ó dùn ń rè é ní Foodco láti Friday ọjọ́ 22 títí di Sunday parí oṣù karùn-ún yìí. Wàá gbádùn àwo kan ráìsì àtàdìẹ síkìn fẹ́gbẹ̀rún kan àbọ̀ náírà 1,500 naira péré tí ó rí pé wọ́n náà jayé ọlọ́banu. Congo mẹ́ta ráìsì pẹ̀lú òróró sebẹ̀ Devon King 750 ml fún 9,599 naira. Bírẹ́dì Classic tó ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú 50 CL Coke 1,500 naira. Ìdì méjìlá Pepsi 7-Up Mirinda 60 CL tó jẹ́ 4,548 naira tẹ́lẹ̀ ti wálẹ̀ sí 4,439 naira báyìí. Oro sebe power oil 0 Fast 3 liters 13,300 to the 11,549 naira. Morning fresh zesty lemon 1,000 ml to wa ni 2,835 naira tele ti sokale si 2,399 naira. Ibadun repete tun be fawon ewe layojo awon ewe be ba ti raja egberun meta 3,000 naira pere nile onje wa awon omo yin o kunju ara tabi ku won o gbadun orisirisi ere daraya ni gbongan re wa fogbon seju eko gbogbo ebi atawon omo wa jifa pelu gbadun ni Foodco lati Friday 22nd May titi di Sunday 31st Ajodun Raja Ledinwo Ko Jefa ni Foodco.
8: We always get interesting when the DJs take over with their blend of music. With DJ AY, never a dull moment. End your Monday as DJ AY gives you a great blend of music after a stressful day. 8 to 10 p.m. on Smooth Home Drive.
9: As we proceed, check it out.
10: Take it back to the
8: and nobody does old school music better like DJ AY. Every Tuesday night from 10 p.m. to 1 a.m.
11: If you're ready to party, let me hear you scream.
8: And on Fridays, we bring the club to you with a touch of excellence. We call it the Juicy Funky Friday with DJ AY. Radio just came alive with DJ AY.
12: Bóyá la rí ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà báyìí tí ìwà ìka ìgbésùnmọ̀mí ìṣekúpani ìṣenilọ́ṣẹ̀ ò ti máa ṣẹlẹ̀ báyìí. Gbogbo ẹlẹ́kùnjẹkùn Nàìjíríà ló ti fẹ́ kárí. Ọlọ́run ṣàánú wa, bàbá ṣàánú wa. Ó ti ṣẹlẹ̀ o. Kódà ó ti ṣẹlẹ̀ ní apá gúúsù ìwọ̀-oòrùn Nàìjíríà. Àfi kí Ọlọ́run ṣàánú wa ni o, kó tètè bá wa dá dúró. Kó má jẹ́ kí àwọn ohun tá a rò kó ba èyí tá a rò lọ́kàn kálukú wa jẹ́ ò ẹ bá mi ṣàmí ẹ̀. Ó ti fẹ́rẹ̀ lé ní 15 báyìí tá a bá ń kà ní eni èjì ẹ̀ta. ti won tin pariwo ise la bi awon agbesunmo mi to nsoro bi agbon ni ipinle Borno. Oh nibo la fe bayara jabaye eyin olugbo mi awon mo Nigeria se ni lati ma gbogun ti ara wa kilode kilofa won ti e lawon kan so wi pe igbesunmo mi iji ni gbe isekupa ni ipo ti di ise okowo ti won o da be ni pori won gbolide won omo ton se ise okowo radara da wo niyan koda bawo ni irufe awon eyan kan son se wa so iji ni gbe di owo ti awon na o ma se lojojumo ati isekupa ni ile yi o dara eronu pe wa da o ki idajo olorun ko to de sori yin atawon omo yin olorun la fi be yin o ise te n se yi ki se ise teyan le fi yan gan pe ise alalubarika ise rere ni ki sise dada o e lo ronu pe wada e ti e bere si sise agbe ke ma je ninu akitin owo yin ki se pe ke ma pa awon eyan kaakiri olorun o fe be o olorun o fe be o e ma wa bere owo pasiparo emi ti won pe ni ransom eyin na si mo bi ilu isele to to se pe elomi ko kin jeunju e kan soso lo lojumo e ti wan di aje awon eyan ti o si eni ti o ran won lowo olorun la fi beyin nbo la wa fe bayara ja baye o ah olorun saanu wa afi ki olorun nu anu e ko ti kara re ko petu si won lokan awon logun leko tan soro won yi olorun petu si won lokan o Olorun petu sun won lokan o a nbebe ni o Olorun petu sun won lokan ni o Oro lotu lati splash 105.5 FM lo ntesi waju eyi ti se ododo ti won pe ni agba odo nife ta ba ko ta se wode ta ko se ta se wode lojo ona ti popin si Eto abo ti o rajaja ni Nigeria bi gba wi pe atun so wahala wa di pupo ni o ejo eje awa ba se fopin si akitiyan igbesunmo mi ati isekupa ni abala keje oro lotu iwe iroyin the punch ti won fi sori arun yirun yirun hepatitis ina la fe fi kadi eto wa nle fun ti ojo oni tori ojo tin lo die die loni ojo eku sunday njeje mo pe hepatitis arun yirun yirun ta so yi o ti fa iku opolopo awon eyan papa julo ni apa ariwa orilede Nigeria sugbon sa ojo wo ni awon eniyan fe bo lowo ajakale arun yirun yirun hepatitis ni Nigeria ọpọ eniyan ni won ti ku lati pase arun yirun yirun hepatitis tawe eyi ta so pe o wọpọ ni apa oke oya orilede Nigeria ko to di pe a ma dagbere lori eto yi gbogbo ta ti ba yin so bawo la se popin si aisetu abo nile Nigeria ewo ni ka awon omo wa ko lo sile eko ka ma kaya soke kawon mo to pada sile eje afopin si olorun ran wa lowo to eyin eyan wa mun lati dupe lowo awon ta ti jo nseto na bo lataaro lati odo Emmanuel Oresanwo ti o je alakoso studio nibi ti a ti gba ohun yi sile mi o gbudo gbagbe awon eyan mi tawon na ran wa lowo gan Tolu Adebamowo Victor Daudu ati gbogbo eyin te lowo si eto yi oju oni yin ti eni te o mo dupe lowo studio manager to nri si bi ipolowo oja se njade ti oro olotu na ntele ni sise ntele titi ojo mejo ta tun lanfani lati pade ara wa lori eto yi oro olotu lati splash 105.5 fm ile funfun balao mo dupe lowo olotu eto yi oluwa seun omo akinola emi lere shitu alagbede ede ni mo nki yin wípé ẹ ṣe tàjọ gbádùn ètò yìí fún tòní tó bá di ní ọjọ mẹjọ nílé aago kan ọsán kí ẹ tún pàdé wa gẹgẹ bí ìṣe wà lọsọọsẹ aago kan ọsán lọjọ àìkú sunday ọjọ mẹjọ òní tó ẹyin náà bá àwọn ọmọ yín sọrọ o ẹ fún wọn nímọràn o ọlọrun ọba òní jẹ ká rí nǹkan kan tí ó gba ọmọ lọwọ wa o títí ọjọ mẹjọ tá a tún máa pàdé ẹ jẹ kí a máa gbọ rédíò yìí rédíò alálùbáríkà ni títí ọjọ mẹjọ náà tá a pàdé láago kan ọsán ẹ ṣe tí ẹ ń gbọ wa o ẹ kú kalẹ.

0: Today's message is on tradition.
1: A fẹ́ sọ̀rọ̀ lónìí lórí kókó tí a pè ní òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà.
0: By disobedience, tradition raises a testimony and establishes practices whose message is this: the word of God is irrelevant.
1: Nípa ìselòdì sí ọ̀nà àti àṣẹ Ọlọ́run, àwọn ènìyàn ti gbé òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà ga ju ọ̀rọ̀ Ọlọ́run. Láti ìrandíran ni wọ́n ń gbé òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà yìí ga ní gbogbo ìgbà. Wọ́n sì ń tipa bẹ́ẹ̀ fi òfin yìí sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán.
0: By disobedience to Christ, tradition becomes entrenched generation after generation.
1: Àwọn ènìyàn ẹlẹ́sẹ̀ nínú ayé ń bí tí wọ́n kún fún ẹ̀sìn, wọ́n sì ń tipa bẹ́ẹ̀ gbé yí ìlànà òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà yìí. Wọ́n á gbàgbé láti fi lé àwọn ìran tí ń bọ̀ wá lọ́wọ́ nípa bẹ́ẹ̀ àwọn ènìyàn ò kọ bí ara sí ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà ni wọ́n gbé ga ju ọ̀rọ̀ Ọlọ́run lọ.
0: And even if passages in the Word of God are read that contradict tradition, they are quickly passed over as having nothing to do with present realities.
1: Tó fi jẹ́ wípé kódà bí wọ́n bá ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n wípé n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí, wọ́n á gbọ́ wọ́n ní bẹ́ẹ̀ lórí, ṣùgbọ́n wọ́n á sì gbé òfin àtọwọ́dọ́wọ́ wọn sókè. Wọ́n á wípé n tí àwọn àgbààgbà wọn ti sọ fún àwọn nìyí. Wọ́n á sì tipa bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run sẹ̀sìn.
0: And so, tradition supplants scripture, customs overrule obedience, and man-made systems replace biblical simplicity.
1: Bí eré bí àwàdà, bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ṣe gbé òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà ga ju ìwé mímọ́ lọ. Wọ́n sì fi àṣà àti ìṣe wọn dípò ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà ìgbékalẹ̀ àwọn ènìyàn. Ni wọ́n gbé ga ju ìgbé ayé ìrẹ̀lẹ̀ àti ìrọ̀rùn tí ń bẹ nínú Bíbélì.
0: Therefore, the precepts of men prevail as the commandment of God is forsaken, nullified, and deprived of its authority.
1: Níwọ̀n ìgbà tí wọ́n sì ti gbé àṣẹ àwọn ènìyàn ga ju ọ̀rọ̀ Ọlọ́run lọ, wọ́n pa ọ̀rọ̀ Ọlọ́run tì, wọ́n sá tì, wọ́n àti ẹ̀ náni àṣẹ àti agbára tí ń bẹ nínú ìwé mímọ́ mọ́.
0: But make no mistake, dear listener, Christ shares no co-regency.
1: Ṣùgbọ́n ẹ jẹ́ kí ó lọ yé gbogbo ẹ̀yin olùgbọ́ wa wípé kò sí ìbáṣepọ̀ tàbí ìdàpọ̀ tí ń bẹ láàrin Kristi àti òfin àtọwọ́dọ́wọ́ àwọn ènìyàn.
0: The word of God and tradition are sworn enemies.
1: Kódà ọ̀rọ̀ Ọlọ́run àti òfin àtọwọ́dọ́wọ́ àwọn ènìyàn jẹ́ ọ̀tá orogún tí kò lè bára wọn ṣepọ̀ láéláé.
0: No treaty or alliance can be forged between the two.
1: Bẹ́ẹ̀ni kò sí àsọjọyépọ̀ àbí àjọṣepọ̀ àjọrẹ́pọ̀ tí ó lè ṣẹlẹ̀ láàrin òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà àti ọ̀rọ̀ Ọlọ́run.
0: We are branded hypocrites by Christ for tolerating and practicing tradition's customs inherited from the custodians of denominational shrines.
1: Jésù Kristi Olúwa fúnra rẹ̀, ó pe ẹnikẹ́ni nínú wa tí ó bá ń gbé òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà lárugẹ lẹ́yìn tí ó ti jẹ́wọ́ wípé ti Ọlọ́run ni òun ṣe tán. Ó pè wá ní àgàbàgebè ẹlẹ̀tàn.
0: Yes, hypocrites and evil men, Mark 7:6-9 and 13 says this.
1: Bẹ́ẹ̀ni, àgàbàgebè ni àwa ń ṣe nígbà tá a bá ń sọ tó sòsì láàrin ọ̀rọ̀ Ọlọ́run àti òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà gẹ́gẹ́ bí Jésù Olúwa ti wí ní Mark 7:9-13.
0: The Pharisees and scribes asked Jesus, "Why do your disciples not walk according to the tradition of the elders?"
1: Ẹ wo bí àwọn Farisi àtàwọn akọ̀wé bí wọ́n ti tọ Jésù Olúwa wa wá. Wọ́n ń fẹ̀sùn kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Wọ́n wí pé ó ráwọn ọmọ ẹ̀yìn rẹ ni pé wọn ò pa òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà mọ́.
0: And he said to them, "Rightly did Isaiah prophesy of you hypocrites, as it is written."
1: Ó sì dá wọn lóhùn, ó wí pé òtítọ́ ni Isaiah wòlíì sọ tẹ́lẹ̀ nípa ti ẹ̀yìn àgàbàgebè, bí a ti kọ ọ́ pé,
0: "This people honors me with their lips, but their heart is far from me.
1: Àwọn ènìyàn wọ̀nyí ń fi ète wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnà sí mi.
0: They worship me in vain, teaching as doctrines the commandments of men.
1: Ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi, tí wọ́n sì ń fi òfin ènìyàn kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́.
0: For laying aside the commandment of God, you hold to the tradition of men.
1: Nítorí tí ẹ̀yin fi òfin Ọlọ́run sí apá kan, ẹ̀yin ń fiyèsí òfin àtọwọ́dọ́wọ́ ti ènìyàn.
0: All too well, you reject the commandment of God in order to keep your tradition.
1: Lóòótọ́ ni ẹ̀yin kọ òfin Ọlọ́run sílẹ̀ kí ẹ̀yin kí ó lè pa òfin àtọwọ́dọ́wọ́ ti yín mọ́.
0: Thus making void the word of God by your tradition which you have handed down.
1: Ẹ̀yin sì ń fi òfin àtọwọ́dọ́wọ́ ti yín tí ẹ fi lélẹ̀ sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán.
0: Man-made tradition crafted in Christendom's shrines cancels the word of God.
1: Ọ̀rọ̀ Ọlọ́run di asán nínú ìjọ Ọlọ́run lónìí nítorí àwọn ènìyàn tí ó pera wọn ní aṣáájú nínú ìjọ Ọlọ́run tí wọ́n pera wọn ní àgbààgbà nínú ẹ̀sìn. Wọ́n ti gbé ìlànà àti òfin tí wọ́n gbé kalẹ̀ ga ju ọ̀rọ̀ Ọlọ́run lọ.
0: Any who subject themselves to it are constituted hypocrites and fools.
1: Ẹnikẹ́ni tí ó bá sì ń tẹríba fún àwọn òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà nínú ẹ̀sìn wọ̀nyí, wọ́n jẹ́ aṣiwèrè àti òpè.
0: You cannot serve tradition and Christ.
1: Ẹ̀yin kò lè sin òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà nínú ẹ̀sìn àti ọ̀rọ̀ Ọlọ́run papọ̀.
0: We must repent of it according to the warning of Colossians 2:8.
1: A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú ìwà búburú náà kí a sì kíyèsí ìkìlọ̀ tí ń bẹnu Kólósè 2:8.
0: Be careful not to allow anyone to take you captive through an empty, deceitful philosophy that is according to the traditions of men and the elemental spirits of the world and not according to Christ.
1: Ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe gẹ́gẹ́ bí ti Kristi.
0: Dear listener, note it well. Each one of us are responsible to not allow any to take us captive by man-made tradition.
1: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, kíyèsí kiní gidigidi, ojúṣe ìwọ àti èmi ni láti rí i dájú wípé a ò jẹ́ kí ẹnikẹ́ni ó fi ìmọ̀ tàbí ẹ̀tàn asán sọ wá sínú ìgbèkùn.
0: If you are held in bondage by man-devised religious systems, you have no one to blame but yourself.
1: Èyí túmọ̀ sí wípé bí o bá bọ́ sínú ìgbèkùn, ẹ̀tàn asán àbí ẹ̀kọ́ àtọwọ́dọ́wọ́ àwọn ènìyàn nínú ẹ̀sìn, rí i dájú wípé ìwọ ni ó ru ẹ̀bí rẹ o, kìí ṣe ẹ̀bí ẹnikẹ́ni ẹ̀bí rẹ ni.
0: You are not an unwilling victim of religious error. You have chosen it.
1: Má ṣe wò dájú wípé ẹnìkan ni ó kó ọ sí yọ́yọ́. Ìwọ fúnra rẹ ló kóra rẹ sínú ìgbèkùn nítorí n tí o fẹ́ ni o tẹ̀lé.
0: We must repent of the evil of man-crafted tradition.
1: A gbọ́dọ̀ rí i dájú wípé lótìtọ́ àti lódodo láti inú ọkàn wa wá ni a ronúpìwàdà kúrò nínú ìlànà ẹ̀kọ́ ènìyàn búburú yìí.
0: Colossians 2:16-23 makes this very clear.
1: Kólósè 2:16-23, ó yànnàná ọ̀rọ̀ tá à ń sọ nílẹ̀ yìí.
0: Therefore, do not let anyone judge you with respect to food or drink or in the matter of a feast or Sabbath days.
1: Nítorí náà ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni máa ṣe ìdájọ́ yín ní ti jíjẹ tàbí ní ti mímu tàbí ní ti ọjọ́ àsè tàbí oṣù tuntun tàbí ọjọ́ ìsinmi.
0: These are only a shadow of the good things to come, but the reality is Christ.
1: àwọn nǹkan wọ̀nyí jẹ́ òjìjí ohun tí ń bọ̀, ṣùgbọ́n ti Kristi ni ara.
0: Do not let anyone who delights in false humility and worship of angels cheat you of your prize.
1: Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi àdábọwọ́ ìrẹ̀lẹ̀ tàbí bíbo àwọn áńgẹ́lì lọ èrè yín gbà lọ́wọ́ yín.
0: That person goes on at great lengths about what he has supposedly seen, but he is puffed up with empty notions by his fleshly mind.
1: Àwọn tí ń ṣe bẹ́ẹ̀, wọn a máa bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni wípé wọ́n ti rí nǹkankan nínú ìkọ̀kọ̀ nípa yín, ṣùgbọ́n èrò ọkàn wọn ìṣeféfé asán lásán ni.
0: He is not held fast to the head, from whom the whole body grows with a growth that is from God.
1: Irú ẹni bẹ́ẹ̀ kò sì di orí tí ṣe Kristi mú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí ìpèsè ti ń wá sí gbogbo ẹ̀yà ara bíi ti oríkèé àti isan.
0: If you have died with Christ to the elemental spirits of the world, why do you submit to regulations and rules as though you still lived in the world?
1: Àti pé bí ẹ̀yin bá ti kú pẹ̀lú Kristi kúrò nínú ìpilẹ̀ṣẹ̀ ayé, èé ti ṣe tí ẹ̀yin tó ń tẹríba fún òfin bí ẹni pé ẹ̀yin wà nínú ayé?
0: They are based on human commandments and teachings, even though they have an appearance of wisdom with their self-imposed religion, false humility, and harsh treatment of the body.
1: Àwọn nǹkan wọ̀nyí, bí ẹ bá wo, wọ́n ní àfarawé ọgbọ́n ní tòótọ́, ní àdábọwọ́ ìsìn, kìí ṣe ojúlówó òsìn rárá, àti ní ìrẹ̀lẹ̀, wọ́n a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, wọ́n a sì máa fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà fi àwẹ̀ àti àìsàn pọ́n ara wọn lójú, ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ń ṣe wọ̀nyí kò lè dí wọn lọ́wọ́ láti má ṣe tẹ́ ìfẹ́kùfẹ́ ara lọ́rùn nínú ọkàn wọn.
0: They are a wisdom with no true value. In reality, they result in fleshly indulgence.
1: Àwọn nǹkan wọ̀nyí sẹ́, wọ́n ní àfarawé ọgbọ́n, bí ẹ bá wò wọ́n, a dàbí ẹni pé wọ́n ń ṣe nǹkan kan pàtàkì. Wọ́n a mú wọn ní ìrẹ̀lẹ̀, ìṣeféfé asán, àdábọwọ́ ìrẹ̀lẹ̀, àti pípọ́n ara wọn lójú, ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe nǹkan wọ̀nyí tó, ìfẹ́kùfẹ́ sì ń lọ nínú ọkàn wọn.
0: Dear listener, tradition is the enemy of Christ and the corruption of all godliness.
1: Ìwọ olùgbọ́ wa, ǹjẹ́ o mọ̀ wípé òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà nínú ẹ̀sìn wọ̀nyí àti níbikíbi ni wọ́n ti gbéga gẹ́gẹ́ bí ohun tí ń ṣe lòdì sí Kristi, àti wípé òfin àtọwọ́dọ́wọ́ yìí òun ni ó mú ìwà àìmọ́ wá sínú ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú ìjọ.
0: Forsake tradition and return to the simplicity of devotion to Christ according to his word.
1: Ohun tó yẹ kẹ́nì kọ̀ọ̀kan wa ó ṣe ni wípé ẹ pa òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà nínú ẹ̀sìn àti ìjọ wọ̀nyí tì, kí ẹ sì gbé ọ̀rọ̀ Ọlọ́run lárugẹ, ẹ padà sí ìgbé ayé ìfọkàn farasìn fún Ọlọ́run nínú ọ̀rọ̀ Ọlọ́run.
0: Where are sanctuaries and cathedrals to be found in the New Testament? Nowhere.
1: Àwa ní àwọn ìbéèrè wọ̀nyí láti bẹ̀rẹ̀ sí ìbéèrè lọ́wọ́ yín. Àkọ́kọ́ ni wípé gbogbo àwọn ibi tí wọ́n pè ní ibi mímọ́ àbí gbọ̀ngàn ilé ìjọsìn ńlá ti Ọlọ́run tí wọ́n pè ní ibi mímọ́ wọ̀nyí, ńbo lẹ ti rí wọn nínú Májẹ̀mú titun? Wọn à sí ńbẹ̀ rárá.
0: Where are reverends, archbishops, GOs, presidents and founders, and presiding senior pastors found in the New Testament? Nowhere.
1: Ìbéèrè kejì ni pé àwọn ipò àti àwọn oyè wọ̀nyí gẹ́gẹ́ bí ti ẹni ọ̀wọ̀ àbí bíṣọ́ọ̀bù àgbà, alákòóso àgbà, olùdarí, ààrẹ àti àwọn olùdásílẹ̀ àti pásítọ̀ alákòóso, ńbo láti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú Májẹ̀mú titun? Wọn à sí ńbẹ̀ rárá.
0: Where are to be seen choirs and worship teams in the New Testament? Nowhere.
1: Ńbo lẹ ti rí ipò, iya soto awon akorin ti won ya awon kan tin korin ti won korin soto lapa kan yato si gbogbo ijo kosinu majemu titun.
0: Where are found even once demands for tithes, offerings, first fruits, thanksgivings, or levies in the New Testament? Nowhere.
1: Abi nibo la ti ri to je wipe ninu ijo olorun ninu majemu titun se ti kolose ni abi Philippi abi awon ara Galatia ni eri ti ma npejopo ni gbogbo igba to je pe ngba won ba pejopo won gbodo da ore won adada mewa won asa akoso be ni won tun da ore dupe ati gbogbo owo modamoda ko sinu majemu titun ko si nbe.
0: Where do we find the chaotic uproar of babbling in tongues all at once in the New Testament church? Nowhere.
1: Abimbo latiri iwa kanwe nyoma pariwo be ni pe ogun wolu ngba ti e ba si bere wi pe ki lo nsele nbe won ni won fede fo ni mbo latiri ru nkan won yi nu majemu titun ko si nbe.
0: Where do we find any church anywhere in the New Testament calling down fire from heaven on supposed enemies to destroy them? Nowhere.
1: Abi ijo ninu bibeli wo le ti wo awo ko se iwa te ma nwu loni iwa fire fire kan ma pe ina so kale ni se ijo Korinti ni tabi ti Galatia le ti wo awo ko se na ki an ma pe ina so kale wa sori awon ota won ko si apere be ninu bibeli ko si.
0: Answer this simple question: where in the New Testament can you show your typical Sunday morning church service?
1: E je ka tesiwaju nu bere mi wi pe nje gbogbo nti an se ni aro ojo Sunday ninu ile ijosin wa ta npe ni isin nbo lati wo awokose re nu bibeli se nu bibeli lati ri ni abi nbo lo ti wa.
0: Just quote one verse. Show to the world that what Christendom does each Sunday morning has even one passage to support those grand pageants.
1: Ani efi ese oro Olorun kan soso han ti o se afihan wi pe ohun ti gbogbo awon Christian se lagbaye ni aro Sunday je ohun ti won ri nu Bibeli ko si rara.
0: We're waiting. Have you found one yet?
1: Anduro pe ki e wa ese oro Olorun na. Nje ti ri kan bi?
0: No. So you're saying it's not biblical, right?
1: So ri ese oro Olorun kan soso. Iyen tumo si wi pe ohun ti en se laaro Sunday ri awokose re nu Bibeli.
0: Well, agreed. It's not biblical. So that raises another question.
1: Oto ni ko si awokose re nu Bibeli rara. Eyi to mu ki ibere mi o jeyo.
0: If you cannot find your Sunday morning service in the Bible, then where did it come from? What was its origin?
1: Bi e o ba wa le ri gbogbo ti en se ni aro Sunday ninu Bibeli nbo lo ti wa na nbo lori sun re.
0: How did it come about if not even one verse in the whole New Testament supports this monstrosity we call church?
1: Bo lo se ari to je wi pe awon Christiani wa n se nkan won yi to si je wi pe won ri apere re ninu Bibeli to si ti wa di gbajugbaja mo won lowo won le se nkan mi leyin re.
0: Dear listener, it came from man-made tradition.
1: Iwo olugbo mi owan orisun re wa lati ibi ofin atowodowo awon agba.
0: Its first shrine was in Babylon, where Nimrod institutionalized tradition at his tower, and it spread worldwide from there.
1: Orisun atowodowo ofin awon agba wa lati Babeli nibe ni Nimrod ti je ni akoko eni ti o gbe ilana na kale nibi ile iso Babeli ti o si wa di ohun ti o di toro fun kale kaakiri ode aye.
0: There, priests witchcraft prevailed and the custodian king reigned supreme.
1: Nibe ni Nimrod ti je ni akoko ti o gbe ara re kale gege bi oludari lori awon toku to si je wipe ti e lase to ba lase en to ba ti pa base wa ni awon eyan gbodo tele.
0: Worship was localized at the shrine. Individual spiritual priests were no longer tolerated.
1: Lati Babeli wa ni won ti se ilana igbekale ijosin to je wipe be ba de ibi ti won fi ijosin si e gbodo josin se mo wipe gbogbo awon osalolojubo be na ni won se ilana na nigba na ati wipe ko si enikeni to tun je alufa ayafi eni to je oludari nbe.
0: All conformed to his scheme, punishment was meted out for any who did not comply.
1: En to je oludasile atoludari yi, oun ni alase be, oun ni baba be. En to ba ti palase la bege, oun ni gbogbo awon eyan gbodo se. En to ba si se lodi si, o yo jiya to gbopon.
0: Money was collected for maintenance of the building and its custodian.
1: Owo didaki itan lati Babeli lo ti wa nitori pe o didana won gbodo dawo nitori
0: uniformity replaced unity and rebellion colored it all.
1: Be te ba si wo gbogbo ti won se nbe o je iselodi imama selodi ti ilana ti Olorun.
0: What can be done? What then is the way out? Simple. Forsake tradition and no longer tolerate and practice its traditions.
1: Ki wa lona bayo si isote si ilana Olorun yi ki la le se on ta le se ni wipe ki a pa ilana ofin atowodowo awon agbati ki a ti pada sodo Olorun.
0: Simple. Embrace Christ alone as head of his church.
1: Ona bayo kan gbogi to wa ti o si mi leyin re na ni wipe ki a gbe Kristi nikan laruge gege bi ori ijo re ki a si tele oro re.
0: Simple. Let love of the brethren continue. Hebrews 13:1.
1: Nigba ti a ba ti se be, nigba na ni a o gbe ife ara laruge gege bi Eberu ori ketala ese ikini ti wi pe e je ki ife ara ki o tesiwaju.
0: Return to the simplicity of devotion to Christ and his own pattern.
1: E pada si ilana Kristi ifara fokansin fun Kristi ati gbogbo igbekale re.
0: The practical expression of that is contained in the variety of one another passages in the scriptures.
1: Apere irufe igbe aye iwa bi Olorun ifara fokansin fun Kristi ta nwi yi ni a ri ninu gbolohun oro kan to jeyo lopo igba nu Bibeli ti o wi pe emi ati enikeji mi.
0: If we would truly practice these, all men would observe our love and know that we are the disciples of the Lord Jesus Christ indeed.
1: Ti a ba gbe igbe aye enikeji mi ati emi nigba

0: àti gbangba làṣáàta.
1: Láàgò mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé.
2: 11 a.m. Saturdays.
1: Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A.
0: Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mọ̀wọ́. Ẹ mọ̀ pé kò lè dọ́ rárá.
1: Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́.
0: Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta.
1: Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
3: Flash FM 105.5.

0: ṣe ti ṣetán fún Léyà má le gbàgbé. Máṣáláì wá síbi àríyá tí ó fa kíkì jùlọ nílùú Ìbàdàn lọ́dún yìí. Gbáradì fún Zero Caution.
1: Zero Caution.
0: Kò sí fòyà, wá ṣe fàájì, wá jẹ̀gbádùn pẹ̀lú Ṣèyí Vibes. Bí ó ṣe máa forin dá wà lára yá nílùú Ìbàdàn ti á hàn yín. Ó ṣe àti mọ̀, no Ṣèyí, no Vibes.
2: Òde eré yóò wáyé ní ọgbọ̀njọ́ oṣù yìí, 30th May, ní Polo Club, Ìbàdàn. Lára àwọn olórin tí ó wà níbẹ̀ lọ́jọ́ náà ni Ṣèyí Vibes, Barry J, Kid Kada, Z Level 10, Boy Mula, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Àwọn DJ tí ó máa ṣeré ọwọ́, DJ Fokati, DJ Kamotu, DJ Tuzo, MCs, Advantage, àti Barrett Hype. Ra tíkẹ́ẹ̀tì rẹ kíá ní mingu.ng. Regular 10K, VIP 50K, table fẹ́ èèyàn 5, 1 million, table èèyàn mẹ́wàá 2 million, àtẹ̀yí tó pawọ́lẹ̀ 3 million.
2: Láti gba àyè tàbí ṣagbátẹrù, ẹ pé 0707-342-1284 tàbí 0810-076-1554.
0: Ìgbádùn eléyà tó ń yàtọ̀.
3: Flash FM 105.5.

0: ọmọ ní fẹ́ kò yẹ bí ọmọ àwọn bá dúró lórí ọkọ obìnrin kan kó tó ta ìlú ìbò kó tó wọ́n gbé
1: ṣe o ni agbara so ni wa kan tayin n wu ti o da to ni e ma paro o e n paro ma jale o odun ka ro o
0: iru wa o ko to ya lo ti won se kon ni to ya o ko mi ti bi ya won lowo pe mo re ti ko bi am bu yin ti bu ni ni se re
1: Okay. Ẹ máa gbọ́ ma. Ṣé ó ní bí ẹ ṣe máa ń bá wọn sọ̀rọ̀ ni? Àbí ẹ̀yin máa ń fojú kéré wọn pé àbá bàbá kú ti dàgbà wọn ìlédà kankan ṣe àfi bọ́n bá rọkọ̀ mi bí wọ́n bá rọkọ̀ mi? Madam kúrò ní ojú òpó yẹn. Mo fẹ́ gbìyànjú láti lè mọ kí ni irúfẹ́ àwọn ìwà tí àwọn náà ń hù. Bóyá àwọn ni ó pè padà inú mi ìbàdẹ́ dùn. Ẹ̀lẹ́ o.
2: Àwọn kan ló pè padà.
1: Ọmọ agbé gbàgbẹ̀ jẹ́.
2: Ìyá aláyà.
1: Bàbá bẹ̀.
2: Àlàáfíà fún ètò.
1: Àlàáfíà fọmọ bàgbé gbàgbà jímọ̀ 0805126 ẹ̀dúró sójú òkú. Ó ga jù kára jẹgbẹ́. Ó ga jù. Bàbẹ́.
2: Màmá.
1: Gbé fún ìjọ.
2: Sáfẹ́
1: tẹ́lẹ̀ sí ni. Orí wọn fẹ́ bẹ́ nìyẹn.
2: Wọ́n kàn bọyọ́ ọjà ní ìṣàgó ló ní iṣẹ́ rẹ̀.
1: Wọ́n bí ẹ kú. Ṣé rí ẹyẹ
2: ń tó lé yìí?
1: Ìdí
2: náà mọ̀ ní dẹ̀rù.
1: Àmì àṣẹ Èdùmarè ni o.
2: Ẹ fẹ́ tó bá fẹ́ gbọ́ ni o.
1: Ẹ máa fẹ́ gbọ́ ni.
2: Torí ta bá mẹ sọwọ́ ọ̀tún, tá a fẹ́ ìṣọwọ́ sí.
1: Ká a fẹ́ yìnrìn tá a fi wọ̀ sẹ́yìn.
2: Lọ sí ìlú
1: sẹ́yìn.
2: Ẹni tí ò ní yín ni ọmọ níyìn.
1: A ní kí ló ṣe? Yànsó kí ni?
2: Ṣé láyé ìgbà kan àwọn ìyá wa àti bàbá wa. Ó ní bá ṣe ṣe kí ìfẹ́ ẹ̀fẹ́ gún rege.
1: Bẹ́ẹ̀ni.
2: Àwọn ìyá wa ń gbà náà, ó jẹ́ káwọn máa ń ní àlùbáríkà. Àwọn kan tí mo rí gbà náà bí ìrírí ń gbà náà tó ṣojú mi báyìí wọn sọ mi, wọ́n ní wọ́n rí pé kọ́. Tí àwọn ìyá wa bá fẹ́ gbé oúnjẹ fáwọn bàbá wa, wọ́n kúnlẹ̀, wọ́n wà ń jókòó, wọn sì ń jókòó, ìkúnlẹ̀ náà fi gbé sórí tábìlì. Tí bàbá bá tán wá ń jòkó tán fẹ́ gbómi ìṣinwó wá wọn ó gbé dání bàbá ò fọwọ́ rẹ̀ nínú àwo ò fọwọ́ kó tó máa jẹun lọ ni. Tí ò bá fọ nínú olórí ọwọ́ wọn kan gbàwó dání báyìí wàláì kò ní kúnlẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ ìsìn sáré ń bájà pọ̀ nù wọn. Ẹ wá wo ìfẹ́ kan tó ń bẹ́ tà ń lóun gbà náà tó jẹ́ kí rẹ̀ gún régé dáadáa. Tí bàbá bá lọ ibi iṣẹ́ kó tó dé wàhálà ìyá wa ò ní sùn. Tí àwa wa gbọ́ oúnjẹ àti bàbá wa àti ìyá wa náà jẹ̀jẹ̀ ń gbọ́. Tábà tún wá ń jẹ lọ́wọ́. Wọ́n tún wá máa fọ́ oúnjẹ òkèlè wọ́n máa fi sí ẹran lẹ́nu. Bóò ni ìfẹ́ ò ṣe ní gúnrégé. Kí bàbá tó jí lórí ìbùsùn ìyá wa ó ti gbómi sí léwẹ̀. Ìyá ọmọ àti ìṣẹ́ ń ṣe bẹ́ẹ̀ mọ̀.
1: Ẹ
2: wá ní ìfẹ́ ó gúnrégé. Tá a bá padà sí ìgbà wáṣẹ̀. Bí ilé ṣe ń dàrú ni ó máa dàrú kìí ṣe pé.
1: Àbí sùúrù ọtọ ni
2: wọláì. Bẹ́ẹ̀ mi ṣe wà ní ìsìn ìyàwó mi ní ìsìn kí n tó jí kó ti gbọ́ oúnjẹ tán.
1: Àbí kọ́ mi ti wà níbi táyà ti wẹ̀.
2: Kì í ṣe pé mo mú lẹ́rú.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ̀tọ́ tó yẹ kó ṣe kí fẹ́ẹ́ lè gún régé ni. Dábàá arákùnrin tá a bá wá ṣe fún kí ò mọ iyì. Ẹja gbé ìwà rẹ sódò mi.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ti mọ iye nǹkan àgbè lọ bẹ̀. Ọlọ́run bínú sí.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọkọ àti ìyàwó nu ilé. Ẹ kì í sara, ẹ dá fẹ́ ẹ padà sí ti ìgbà wáṣẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Àwọn ọmọ wa kan lè bà ní àlùbáríkà.
1: Bẹ́ẹ̀ni.
2: Mo máa ń sọ sí pépé ká bá jà. Ẹ má jà gbàgbé wa lòpọ̀ mú lérò ilé o.
1: Àbí.
2: Tí a bá fi lé iyẹ̀. Ọmọ wa ní bẹ lábẹ́ ilé.
1: Bẹ́ẹ̀ni.
2: Ilé ò wo ni ọmọ o. Àwọn ọmọ wa ò ní ṣègbè o.
1: Àmì.
2: Àláfíà fún ètò.
1: Ẹ ṣe gan ni àláfíà fọmọ bàgbé ń gàgbà jùmọ̀ láti di arẹrẹ nílùú Ìbàdàn. Ẹ ṣe gan ni o.
3: Hello,
1: ẹ̀ka àbọ̀ sórí ètò yìí o 0805354 ẹjọ́ ẹ̀dúró sí ojú òpó. Àmì àṣẹ Èdùmarè orúkọ yín àti ibi tẹ́tí kanlẹ̀kùn mi yìí o.
3: Kò lágbára ẹ má jẹ
1: ẹ. Ó dà ẹni ṣólẹ̀.
3: Ẹ̀gbọ́n ṣé tẹ bá parí kọ́ńtà ẹ̀rẹ́ pp nọ́mbà yín sí
1: Benny, sabi Benny, sure, Benny.

0: ti ba so nko fun pe ataro mo tin le number yin mo se prayer lowo ni mo wa jacket e fun number yin eh o se ona me jo ni mo copy pa yin si kin to get number yin nu to fast
1: eh e se gan ni
0: mi de pe je ko tesun ko to pe ke ba le get number te ba le so number yin
1: eh je kin pe nisin bayi ke ma ko sile
0: o ga ma ti to do yin ni ma o
1: e be ni so ti ya
0: o ya ma
1: 080 74 aha 80 80 5574
0: Yes, no problem. I'll call you back.
1: All right, sir. So immediately after the show. Thank you so much. You're welcome. Yeah. 0706288. Yeah. Hello.
2: Hello.
1: Ekaleo. Ekabo. Sorry. So, share with Dada.
2: She
1: mobile in Dada. I'm
2: not
1: going to love. Sir. Ami. Oruko yin ati bi tete pe wai.
2: Oruko ni Akindele Olaitan.
1: Akintele, Olaitan.
2: Olaitan, Ben.
1: Lati,
2: Okijo.
1: Okijo. Lati, Kmile Ogun.
2: Adara, no.
1: Engba wa kete kete.
2: Kete kete, Lando Splash FM.
1: Ah, ono wa she on. Ibe ni dono, yewe ma agbo wa o.
2: This is the first time, temi te ma ne experience the
1: program. She egba nwe?
2: Ben, mo badra.
1: Bo gwale, Sunday ni ke madara po mommy. La go mewa mewa ke wa ma ba mi pariwo fun gbogbo awon ore yin gbogbo yawo ore yin e ba mi polongo e era sa ke de join wa lori Facebook Splash FM 105.5 a badon ke ba mi pin so gbogbo awon Facebook group te wa all right sir you're welcome
2: jerry program te do wa lale yi atokunrin atobirin we have to be open minded
1: yeah
2: jerry mostly to man fa ki le daru is when either the husband or the wife don ba set down jerry ko si en ti o ni sugar
1: ben
2: o ben ni sugar o ben ni sugar
1: ben
2: jerry sugar yen ta ba ti jo gba pe okunrin yi sugar yen le leji I have to adapt it mo ti ri bekin to fe So we have to be open minded.
1: Yeah. Ashe goni. Ashe shion. Benny. Hello? Okay. Ojo opo to wa ile agbara na ni 0706949300. Ojo opo wa keji na ni 0701445777008053054. Hello? Yes, sir. Ekale o.
3: Ekweto.
1: A n gbiyanju ni sa o.
3: Loruko Olorun ko ni baje.
1: Ami Asedumare.
3: Oruko temi ni Olatunji Taiwo. Ilemure Ibadan Datulomi Academy.
1: Ilemure Ibadan.
3: Datulomi Academy.
1: Lati Olomi. Eyin na nkorin ni.
3: Lagbara lowo Olorun.
1: Oye je ngburo yin lale. Oye korin fun mi.
3: Iwa, iwa lo dara. Iwa, iwa, iwa lo dara. Ori me je kin le wuwa to dara oi.
1: Wow.
3: E mo yin pe iwa, iwa lo ma mu ki obirin pe ile oko. Ti obirin ba ti wa to ba ti so iwa ni mi oko fe pa itoko fun yin le mi.
1: Elemure Ibadan. Obirin mi ni wa, Olomo je asoko fe, adanwo lokun telomi igbamu.
3: Jerry, ma gbo mi. Jerry, were okunrin mi wa, ka ma binu pe mo soro be yen lo lo afefe. Jerry awon ehan okunrin kan wa. Awon ehan obirin kan na wa, so ko ma je ka ma gege papo. Mama to bi mi ma soro kan, o lo le ba were gbele, a mo ati ko ti e fun ni. Mo gba to ku ba horuru, to sa horuru. Ya mi ko le jora won.
1: Beeni.
3: Sugbon te obirin to ba to bi pa ni suru, to pa ni suru dada. Wala e to fi gba ogun kan to kunrin ni okunrin ako a teori re tile bayi ni ayi si ati mu ṣugbọn obirin ti won o to leko nile ti e
1: Baba elemure baba elemure ah to ba di ni ojo mejo o ke ma bo ni ile ise wa ka jo gba lori eto ni ojo mejo ka si wa lo re se
3: o de
1: mo ti te number yin se le kan pe ti pin apo yin leyin eto e pe mi leyin eto so ti yin ka de wa lo re se awon Ami, ami ashe
3: do.
1: Ami, ami ashe. Ashe gani o? Ashe shion. Ah, you know, igba mi nbe so je ko ti an ba ngbe pelu okunrin tabi obirin. Obirin ma gbianju, okunrin na ma gbianju. Sugbon o ko ma sada bi nkan na ni. Hello?
4: Hello?
1: Yes, mommy. E ka le ma. Yes. This is Splash FM. Yes, ma.
4: Your program to one over.
1: Yes, ma. Yes, ma. So you are live on Splash FM. Yes, this is Esimi Alayo show.
4: Mommy Samuel lati Okeado ni.
1: Lati Okeado. Yes. Eko ojumo.
4: Sherry, to tell me. Into ile yawo da bi ilu gangan.
1: Bẹ́ẹ̀ni,
4: ẹ̀yin
1: ló kọ́ sáwọn kan.
4: Ṣẹ́rí, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ fi ọ̀rọ̀ tèmi ṣe. Ṣẹ́rí ọmọ Ibo ni Ibo Yorùbá mo fẹ́.
1: Ok.
4: Ọmọ Jìṣà mo fẹ́. Mo gbéré mo sá fún ọkọ mi láti jẹ́yàn. Ibi tí mo bá rí iṣẹ́ pé kó má ṣe rí tó máa sọ rí pé iṣẹ́ tó ń ṣe òdò, mo bá jẹ́ ti iṣẹ́ síbẹ̀ nígbà tí mo jẹ́ ti iṣẹ́ síbẹ̀. So ilé tó dẹ̀ ń ṣọ́ ni ìgbà gbébẹ̀ mo tún bá àpáyé àwọn ọrùn jẹ́ tí mo gbé àwọn ọ̀gá mi tí wọ́n fún wọn rùn. But fortunately, ìgbà táwọn èèyàn wá ń gbé bẹ̀ ẹni tó ní kó máa ṣọ́lé èmi ò dẹ̀ sí bẹ́ẹ̀. Mo ti wá ń sọ fún mi fèrèfèrè wípé kò kí wá súnlé, kò kí wá síbẹ̀. Mo wá ní mo ní láti pọkàn mi ṣàkíyèsí pátálágbájá. Mo ń gbọ́ pé ìpinnu kan jọ torí Ọlọ́run. Olówó làwọn ènìyàn tó bá jù ní lọ́mà lè jù nínú. Kàkà tó yẹ kí ọkọ ní àdáàtì mọ tí mò ń sọ. Èpè níbi ẹni máa pè. Ọlọ́run dẹ̀ wá ṣe kò wá sí bó ṣe ń ṣẹlẹ̀ tí mi kì í sọ fún ẹgbẹ́ ìdájọ́ ń gbélé. Kojú bìlíf ni pé ó dẹ̀ lọ rojọ́ fún iye ẹyìn mi ìyá rẹ̀ gbẹ́jọ́ tèmi. Tí ẹni yẹ̀ dì mí. Láti bí ọdún mẹ́ta kò mọ báwọn ọmọ ṣe ń jẹ kò mọ bí wọ́n ṣe ń. Ọmọ ẹ fẹ́ wọ JSFA, mo ní láti sọ fún un. Mo ná roughly 2,000, mo ní kò sí tó kàn án. Last month tí mo bí fún náà, ó fẹ́ ṣe kán mọ́ ní ìfà. Mo ná roughly like 40,000. Babalágbára, ó ní rárá. Ẹ̀jọ̀ nígbà tí mo wá gbá àbùjá pé ẹ̀yẹ́ wá ní ẹ. Ọmọ òun sọ wípé èmi lè ní òun ṣẹ́ mo lé mi. Mo fẹ́ tà fún mi láti yọ mí ṣe.
1: Àbí?
4: Mo ní ìgbà tó sọ fún yín ǹjẹ́ yìí pé mi.
1: Àbí?
4: Mo ní àwọn òpè mi pé kò sí tí ò lè. Mo ní pẹ̀lú wà ní sí sẹ́yìn bílíìfù pé mo lè ṣiṣẹ́.
1: Àbí?
4: Mo ní kò sí tí ò lè ṣe mọ́nítọ̀ tó yóò bá dà Ọlọ́run máa dà.
1: Bẹ́ẹ̀ni.
4: Mo ní wà ní sí. Kọ́lọ̀ fi sọ mí lẹ́sàn. Láti ìgbà ó ní tó máa fi ẹnìkan tó pè tó sọ pé obìnrin mi ò ṣe ọkùnrin ọkọ mi ni àgbákò tíyàwó ní.
1: Àgbákò bí orí edé kìkì egun àdánwò go slow traffic búkú ní bẹ́ẹ̀ challenges ọ̀run.
4: pọ̀ mi tí mo sọ yìí ó ní accident lẹ́ẹ̀mejì ṣé mo pẹ́ bí ẹ̀kọ́ kan fún donate $1 èmi ni mo sáré káàkiri.
1: Ẹ jèrè ọmọ yín lágbára ọlọ́run.
4: Tí mo fi ṣe fún. Mo sì náà ibi wọ́n fi ń san fún mi báyìí láwọn ẹbí ẹ̀. Sọ́rí o, mo ní láti delete number yẹn kúrò. Pé kí wá láǹfààní.
1: Àbí
4: màmá pọ́n nílé ẹ torí pé mo jọ́ ọmọ Ibo mo wá sẹ́yìn. Ẹ wùwá pé kinní. Mo ní láti delete number gbogbo family ẹ̀ pátá pé kí kú di àwọn ọmọ mi ní. Nígbà tí àṣìṣe lé wọn lórí tó fẹ́ bóyè mí náà máa jèrè wọn.
1: Orúkọ ló wà.
4: Sọ ni má tó pè tí owó kàn ní obìnrin à ni mo kàn ń wò pé ìhà tó kọ sáwọn ni.
1: Bẹ́ẹ̀ni.
4: Tó máa dé nídìílé mi. Bóbìnrin ṣe gbé tó ọkọ ló máa máa fà wálẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
4: Ọkọ ló máa máa fà wálẹ̀.
1: Ìyá nìyẹn ọkọ ní ọmọ sọkọ mi ìdarí. Ẹ̀gbọ́n ọkọ ní ọmọ tọpọlọ ẹlòmíín wò. Àbúrò ọkọ sì ní ọmọ sọ fún pé àníṣe ìyàwó yín wo.
4: Bẹ́ẹ̀ni.
1: Tọ́ bá sì le tán wọ́n yí wọ́n dà lẹ́ ni.
4: Ẹ̀sàkì bíi tọkọ nìyí. Èmi ti fà wọn sí kòtò ọlọ́run.
1: Àbí kòtò ọlọ́run sì lè pọ̀ ó le ju tèèyàn lọ. Yìí máa ń pẹ́ kó tó bẹ̀rẹ̀ ní sí ìdájọ́ bá dé báyìí. Ẹ̀bọ̀n káàánú. Ẹ pẹ̀lẹ́. Báwo wá ni ẹni sùúrù ṣe sì yóò fẹ́ wọn ṣé ká parí ẹ̀ ká dá sí.
4: Ẹ wò ó, ẹ má jẹ́ kí n tàn yín. Ìfẹ́ yìí ò sí, wọn kò dẹ̀ lè sí mọ́.
1: Ọkàn yín ti yọ.
4: Tí n bá tún ní kó padà ní ìfọ́jẹ́ bíi lúlò tí ọkọ bí bá bẹ̀rẹ̀ sí ní lù mí
1: báyìí. Ìyẹn là gbà.
4: Àgbà tó bá ti gbẹ̀jẹ̀ lára mi.
1: Irọ́ ìyẹn là gbà àfaramọ́.
4: Ìyàgbọ́ ọ̀gbọ́n ní kéèsì tó mẹ́ta ń bẹ̀.
1: Àfi sùúrù.
4: Ó mọ̀ mi jọ́kọ̀ òru. Ní àkọ́bí mi ló ní ọyá mọ́mì mẹ́ta lọ report. Ó máa gba ẹ̀jẹ̀ gidi. Ẹ̀jẹ̀ gidi ló máa gbà.
1: No.
4: So,
1: ọlọ́mọ jẹ́ àárẹ̀.
4: Ẹ̀kọ́rọ̀ ayéyájú kọ̀rọ̀ ọ̀run lọ.
1: Bẹ́ẹ̀ni.
4: Wọ́n bá parí irú yìí okan tì ní kó kúkú máa parí kó ń kálukú máa gbókè.
1: Bẹ́ẹ̀ni. Ẹ ṣáà máa tọ́jú ọmọ yín dáadáa kẹ́ẹ̀dẹ̀ rí dájú pé wọ́n lọ sílé ìwé ṣe gbọ́.
4: Bẹ́ẹ̀ni.
1: Ẹ jèrè wọn lágbára ọlọ́run. Ẹ ṣe gan ma o. Ẹ ṣe gan ma. Yes ma. Ẹ ṣe gan ni. Ẹ má bínú àwọn èèyàn wa náà pọ̀ ní ojú òpó àdúrà yín náà dẹ̀ ló gbà ẹ má bínú ìjọ.
5: Yóò máa gbà náà ni.
1: Àmì.
5: Òun yóò kulé kan létí wọn aráyé.
1: Àmì àṣẹ Ìdùmàrè. Ẹjẹ má bínú. Ẹ má bínú. Mo rí pé ó ti pẹ́ lóòótọ́ tẹ ti wà lójú òpó. Ẹ má bínú.
5: Bàbá ṣe oyin tá à ń gbádùn oyin ẹ gbára yín jù báyìí lọ.
1: Àmì àṣẹ Ìdùmàrè o. Àmì.
5: Àmì àṣẹ Ìdùmàrè.
1: Àmì àṣẹ Ìdùmàrè. Àmì àṣẹ o.
5: Orúkọ tèmi ni Ọ̀jí ọmọ West.
1: Ọ̀jí ọmọ West. Ẹ dúró tán yányán.
5: Ó ga tán.
1: Ó dúró tán yányán.
5: Ajọrùpọ̀ ni.
1: Ó dúró déédéé, ó dúró gidigba.
5: Àwa tá a fẹ́ ṣeré fún yín gọ́bẹ̀ yẹn gan fún flash pẹ̀lú ìtòyìn àpọ̀ elébùrè ní kọ́kọ́.
1: Ó parí ẹ̀yin náà ṣe wá fúnsẹ̀mí aláyọ̀ kẹ̀ ṣe wá fún wa kẹ́kọ̀ọ́rin àwọn orin tá a fi máa ń bẹ̀rẹ̀ ètò.
5: Ìsinmi aláìlú fún wa ní lágbára ọlọ́run lájọṣe.
1: Àmì àṣẹ Ìdùmàrè.
5: Gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ mú wa kọ́ lọ kó ṣàánú ni.
1: Àmì.
5: Àtọ́pọ̀ àti ìyàwó wa la need adjustment. Ẹmẹ́ ẹ̀ka tọ́ra wa.
1: Bẹ́ẹ̀ni. Bí
5: kò máa ń sọ kinní kan náà, inú dùn ló mórí
1: yá wa. Ọmọ ìyá wa, bẹ́ẹ̀ni.
5: Ṣéyẹ́nsì.
1: Bẹ́ẹ̀ni.
5: Tí ìdílé bá ń dùn, kò sí kíyàwó náà máa gbé item tó máa dùn lọ́kọ̀
1: bẹ́ẹ̀ni.
5: But ibi ilé tí ó dùn, ITF jẹ́ ọmọ àgbẹ̀ wa náà ò lè túmọ̀ yàwó nù.
1: Àbí náà.
5: ITF jẹ́ ọmọ àgbẹ̀ wa ò lè túmọ̀ kọ́ nù. Bó ti pàtàkì bẹ ni pé ọlọ́run ọ̀pọ̀ ló jò ní kó bá tún lè wa tù.
1: Àmì.
5: Kó wá wa rù.
1: Àmì àṣẹ.
5: Lóòótọ́ náà ipe ìyàwó ń kúnlẹ̀ fọkọ, ó ń kúnlẹ̀ fún kínní, kò kọ́ mọ̀ mọ́. Kò kọ́ mọ̀ mọ́. Àwọn ọkọ̀ kan ṣe iṣẹ́ owó tó ń ṣe òbá o.
1: Bẹ́ẹ̀ni.
5: Ẹ̀ka tán wa.
1: Bẹ́ẹ̀ni.
5: Ọkọ̀ kan ṣe iṣẹ́ but àwọn Yorùbá bìlì pé o tó ti là àwọn olè máa ṣe yẹn o.
1: Bẹ́ẹ̀ni.
5: Máa kúnlẹ̀ àwọn
1: Bẹ́ẹ̀ni ẹ parọ́. Torí èmi àti arábìnrin kan àwọn ń ṣe Yorùbá àwa ń sọ̀rọ̀ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Arábìnrin yẹn wá sọ fún mi pé pé kí imagine pé ní church àwọn pé wọ́n mú aṣọ kan tó ti yẹyin aṣọ náà wọ́n gan olówó iyebíye ni. So ó nígbà tóun wá délé ó ló ń dẹ̀ rí pé ọkọ òun pé business gbogbo ẹ̀ pé ó dàbí nǹkan ó lóun wá sọ fọkọ òun pé àwọn ni pé nǹkan báyìí báyìí náà máa sọ ní church àwọn. Ó ní ẹ̀wẹ́ ọlọ́run máa ṣèyanu. Ó ní bo kon se ma de bayi o ne program yen ko ba bi jo meji ni to de se lo gba so yen de ah o ni ma igbe fohun bayi o lo nko ko le ni wo pe ah oni ese oluwa ma be the lord will bless you the lord will continue to bless you you will never like you will never for ewo adura yi ba bere si pe adura ran se o ni mo se ni daro ojo keji bayi o lo tun dide lo tun kule wo o tun be ri adura ta wi hello mi ka re ko ni emi ra ah, network. Why now? As how now? Oh, bad now. To me, dang bad. Conversation me pelu won. Ah, ah. Okay, now. Any binu ni ek madra ton kose jokpo yen sa. Ema binu. O jokpo. Ala tagba. Ni tinta ekpe sira won. O lo fata masi network. 0706949380000 none your joke potty emani am fani lati at 0701-445-7700 ẹyin èèyàn wa ní àtà ẹrùjára ní àgbáyé àdúpẹ́ púpọ̀ jù ní ọwọ́ yìí àwọn náà fún wa ní àtẹ̀jíṣẹ́ tí ojú òpó whatsapp náà wà ń bẹ́ wọ́n fún wa ní àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn tán ti like tí wọ́n ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ wa zuzan akinboye ìyá ọlọ́run ṣeun ẹ ti padà wọlé ṣe wà ń bẹ́ẹ̀ ó ń re kí ló dé tó ń re ó tún padà ẹ máa gbìyànjú ẹ ni o mi mọ tó ń ṣe ojú òpó yìí yẹn àwọn ìpè yẹn pọ̀ ní ṣe ló ń jára àwọn ẹ̀ní bínú ẹ má bínú ẹ̀lẹ́ o ẹ̀hẹ́ ẹ̀yẹ mọ̀ ń gbọ́ yín
5: ọjọ́ ọmọ wẹ́ẹ̀sì
1: mọ̀ ń gbádùn yín mẹ́ni sá
5: ẹ̀wọ̀n wẹ́ẹ̀sì di kankan múlẹ̀ ni
1: yẹ́sà
5: nípa ọ̀rọ̀ pé báyà àwọn ìlú mi ẹ̀yà mi ṣe ń ṣe recently mo meet woman kan
1: okay.
5: Ṣàkíyèsí pé because mo ní pẹ̀lú ìtọ́jú but adé ìlú ẹ̀sìn wa láyé dáadáa kọ́ lẹ́yìn ṣètò yẹn ṣe ń sọ̀rọ̀ ẹ̀ tí bàbá kan máa ń pè wọlé pé tí wọ́n mi àwọn bá fẹ́ gbóúnjẹ kalẹ̀ fún dádì tí dájú bá síbẹ̀ ó máa kúnlẹ̀ gbóúnjẹ ẹ̀ lẹ́nu wọ́n á sọ fún ẹni tí wọ́n sọ fún yìí lẹ́gbẹ̀ẹ́ mi pé wọ́n ní lọ sí kọ́má ṣàkíyèsí ni pé o lè máa kúnlẹ̀ gbóúnjẹ ẹ̀ èmi ò mọ̀ yẹn o but nǹkan tí mo observe ni pé tó bá fi tí n bá fẹ́ ṣọwọ́ omi ṣọwọ́ máa ń wà lọ́wọ́ ẹ̀ tí máa fi ṣọwọ́ lọ́wọ́ ẹ̀ èmi nípele ìjọjú mo ní máa ń ṣàkíyèsí pé tí n bá fẹ́ ṣọwọ́ mo ní ọwọ́ ẹ̀ ni máa ti ń ṣọwọ́ ó ní mo ṣàkíyèsí òun dáadáa ó ní bó ṣe gbómi ẹ̀ dání ẹ̀ olórí ìkúnlẹ̀ ló ń wà kí ni ẹ̀rìn because òun ṣe àwọn ọkùn tọ́nu yẹn ni kí ni ẹ̀rìn òun ni mo fẹ́ fi dẹ́mulẹ̀ pé lóòótọ́ àwọn ìkọ̀ọ̀kan wà tó ṣe ń ṣe bẹ́ẹ̀ tí ò ń ṣe gbogbo pa olúwàsọ fún gbẹ pé tí tó o bá kúnlẹ̀ tí o ṣanwó àbí tó o kúnlẹ̀ kó jẹ fún mi tó o lè ní ikú bẹ mọ ní tó o ṣàlè kan pa síbẹ̀.
1: àbí náà
5: crazy wọn ni ẹ mọ gbogbo nǹkan ẹ mọ ìyẹn gan lásán gan kó yá ti fọkùnrin.
1: bẹ́ẹ̀ ni o.
5: ibi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kan bí mo lóòótọ́ mo ò rí but imagine mo imagine ọkùnrin mo imagine.
1: ó máa dàbí magic lójú yìí ni bí bàtà ń pín dọ́kan.
5: bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni.
5: bẹ́ẹ̀. tó mi ti yéé sìn.
1: bẹ́ẹ̀ni.
5: mo ní kó wa wa ẹ jẹ́ kìí kó wa gan ká jọ. mo ti bá aliwa bá ń fẹ ẹja púpà bá tẹlẹ fún gbogbo ẹtàn ẹja máa gbìyànjú mo ti àwọn ìyàwó náà bá ń fẹ because ẹ bẹ́ẹ̀ ká tara wa o gbogbo eléyìí náà tá a sọ inú ilé dùn ni o.
1: bẹ́ẹ̀ni
5: ẹ máa tán yìí o.
1: bẹ́ẹ̀ni
5: tí ni yóò bá dùn ẹ mi ló ń gbómi wá.
1: àbí ń gbọ̀kọ̀ bá ṣe dáadáa gan sẹ́yìn o lè kúnlẹ̀ ẹ̀yà kan ni. olórí gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ ṣáà kóra yín ẹjẹ ń tẹ́jẹ kóra yín dàbí kan ẹ kọ́ wèrè lọ ẹ ṣe gan ni.
5: ó fẹ́ kí.
1: ok.
6: ẹ ká lẹ́mà
1: o inú wa dùn láti gbọ́ ohun yín o.
6: ẹ kú ètò.
1: ètò ni o èmi náà ti kẹ́kọ̀ọ́ lára yín o. mo ti kẹ́kọ̀ọ́ lára yín báyìí.
7: Bó ṣe jẹ́ nìyẹn o.
1: Àbí nà ẹ̀yà. Báwo wá ni ṣé àwọn náà wọ́n gbé yín débẹ̀ ṣé wọ́n tọ́jú yín dáadáa?
7: Ó dà wọ́n tráyò.
1: Ọlọ́run ṣeun. Ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ ara yín pẹpẹpẹ ni. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ rí pé Yorùbá á dáa gan báyìí?
7: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ẹ rí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwa náà bad? Yóò dára fún yín. Ẹ ṣe gan ni. Ẹ máa jẹun lọ. A kú ìmúra ọdún o. Ọpẹ́ láṣẹ o.
5: Kọ̀sáwẹ̀
1: ẹ ṣe rí ọwọ́ ni báyìí o. Ẹ kú gbàládùn. Ẹ kú ìjayé rúra. Ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ kò bàjẹ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni. Kọ ẹjẹ́ pẹpẹ yóò ni ẹjẹ́ pẹpẹ disco. Ẹ ṣe ń ṣeun. Ẹ ṣe gan ni 07069493000. Ẹ má bínú ẹjọ́ ẹ̀yìn tí ẹ̀ ń pè. Àwọn èèyàn ti pè lẹ́gẹ�dẹ. Ẹ ní bínú o 08029 5028 yẹn ẹ padà wọlé. In fact ó ti wù mí kí n gbé ojú òpó yín. Hello.
8: Àǹtíkọ́lá ni.
1: Ẹ ránṣá o.
8: Yóò dára fún yín. Ayò ìyàwó ni látọ̀yọ́ o.
1: Ayò ìyàwó láti ìlú Ọ̀yọ́.
8: Bẹ́ẹ̀ni.
1: Ẹ kú ọjọ́ méjì o. Gbogbo ilé wa ń kọ́ o. Gbogbo Ọ̀yọ́ ń kọ́ o. Ṣàlàáfíà ni. Kábíyèsí ń kọ́ láàfin o.
8: Dáadáa la wa. Ṣé rí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ lálẹ́?
1: Yes sir.
8: Ọlọ́run ṣàánú. Obìnrin ni mí.
1: Yes mọ̀mí.
8: Ẹ fi rántí.
1: Bẹ́ẹ̀ni. Ẹ dí sùúrù. Ẹ jẹ́ kí n wo ibi tí mo fẹ́ gbà wọlé sẹ́yìn láǹsìn báyìí. Ṣé èwo lẹ́yìn ṣe? Mo fẹ́ kẹ́kọ̀ọ́ kan lára tẹ̀yìn náà lálẹ́. Èwo gangan lẹ́yìn náà máa ń ṣe?
8: Ṣé rí èmi máa ń bọ̀wọ̀ fún ọkọ mi kan.
1: Good.
8: Bó ti ẹ̀ ṣe pé àwọn náà máa ń fi ọ̀wọ̀ fún mi.
1: Ṣùgbọ́n
8: èmi rí i pé èmi ló yẹ kí mi fi ọ̀wọ̀ fún wọn ju àwọn lọ.
1: Bẹ́ẹ̀ni.
8: Nítí mo wá fẹ́ sọ tí mo fi pè wọlé ni pé ṣe rí bí ojú ti wulẹ̀ kó là tó. Tójú bá tán là táìmù 100 jù báyìí lọ. Àwọn ọkùnrin kan wà tó ṣe pé wọn ò ní gbà ó. Kí àwọn ọmọ respect wọn.
1: Bẹ́ẹ̀ni.
8: Bẹ́ẹ̀ni. Mi ojú ti là. Kò sí yẹn mọ́. Àwọn obìnrin ò lè mọ kọ́lẹ̀. Obìnrin ò lè mọ ṣe. Ṣé rí obìnrin sí ò bá ní tara ẹ̀ jẹ? Kó jẹ́ kí àìkú wọn understand ọkọ̀ ìkú wọn tọkọ̀ òun bá fẹ́.
1: Kó dẹ̀ máa ṣe fún.
8: Kó dẹ̀ máa ṣe fún.
1: Kọ́ gbàgbé Cambridge tó kà. Kó jẹ́ kí ilé ẹ̀ ṣiṣẹ́.
8: Tó bá ọkùnrin tó ṣẹ́rí ìṣí kan máa kọ́lẹ̀ fún lèèyàn bá fẹ́.
1: Àbí?
8: Tó bá sọ
1: kó jù pàtì
8: kò sí kíni lọ yóò lọ join àwọn club member rẹ̀ ń ta.
1: Bẹ́ẹ̀ni.
8: So èyí ó try àti nǹkan tí àwọn ọkọ̀ wa fẹ́ ó sọ̀tọ̀ọ̀tọ̀.
1: Bẹ́ẹ̀ni.
8: Ṣé kí yéyí.
1: Bẹ́ẹ̀ni.
8: Lọ́pọ̀ ìgbà tí mi bá kọ́lẹ̀ fún ọkọ̀ mi pé kíni nígbà mi wọ́n ní kò tó yẹn náà kíní kankan but mi drop ẹ̀ rí. Bẹ́ẹ̀ni mi drop ẹ̀ rí. Ó dẹ̀ rí àpé tó ń tẹ̀mí tí n bá máa pè wọ́n lórúkọ àbí pé kinní kan tó bá kèmí pẹ̀lú wọn nìkan ni.
1: Nínú ilé agbára.
8: Tó bá ku èmi pẹ̀lú wọn nìkan. Kò sọmọ tó lè sọ pé ìmọ̀ mi wà lárúkọ mọ́dádì lórí.
1: Wow.
8: O lè pe best name wọn lẹ́nu ìwẹ̀ àwọ̀. Bàbá wà níta gbígbà àríkà wà àwọn ọmọ ìbá wà ń bẹ̀ kò yẹ ò ní ìtumọ̀ sí mi. Màá pè pẹ́tìnẹ̀mì làwọn náà ń pè mí so kò sí rẹpẹtẹ kankan bẹ̀. Ṣùgbọ́n kéèyàn understand the kéèyàn fẹ́ gan. Torí mo ti lọ làjà lọ fún ọkọ àti ìyàwó kan rí tí ọkọ yẹn sọ pé òun ò ní gbà. Wà á jí làárọ̀ ò ní lè kunlẹ̀ kò kí ó ní mo kó àwọn fámìlì mi wá sílé yín náà. Táwa dọ̀bálẹ̀ ká kóṣù wa. Ó ní mi nígbà mi ní kọ́ńdó lẹ̀.
1: Ó parí. Kí ni màdámù wá wí?
8: Ó bọ̀ wọ̀ nípa. Àwọn tí mo sọ ìránṣẹ́ bí ọmọ kan gbà náà ni ọmọ yẹn ti ju bí 6 months lọ. Ó ní tí ọmọ yẹn bá dàgbà olóhùn wa pé ọmọ yẹn jókòó wọn sọ fún pé wo nǹkan báyìí kan máa ní màmá ẹ̀ máa ṣe. Wọ́n sọ fún ọmọ ní kò le tó yẹn. Tó o bá fẹ́ ní òsè.
1: Amen.
8: Won ba ti o ba ti se po yo fe pada lo lo bi to si lo mu.
1: Abi?
8: To ba fe ni o se ko se. Ko o wo mo lowo gidi ni. Aburo yawo yen fe se wedding. O wa ni ko wo ke ko wo le ni ko ni lo.
1: Mhm. Akunrin ah agbara po.
8: O ti di ja to si luwo. Ni mo bi won na ra won le mi ti pada yawo. Bene. Yawo wa ni e o fo ju pa kini kan ni kini kan kan kan mo wa mo wa mo wa so ma.
1: Ah,
8: kilo sele si o.
1: Oko yen na se to poju o. Tori pe akunle akunle ni an gba yan lo si.
8: O bere na ti n koja aye re. Oni oko yen ti mo so yi. Emi ara awon agbofero agbofero ni.
1: Wa
8: ni o ma lo si bi sele ago mokala aro.
1: Mm.
8: O lo won adede ni owo irole tabi ale lojo mi. O ni to won fi wa kule. Ni yawo won ni yomo yomo se yi ma se to ma se yi ma se to. O ni yo so nje o. Oni yo ti toju omo oni sugbon yawo won ni wo ede won ti to won fi jade nile oloni fi o nton le se o o sugbon ko ni wo ede o fi to won fi jade nile
1: alaye de won pe ko ti ewe ko na tun ri wa e ko tun jade o se se ko wa kan tun jade gan niru ojo yin lekan kan be
8: o ma yen wa so ni gbogbo nkan lo fi toju e oni oni owo to ma nfo lososu.
1: Wow.
8: Only every morning to my son daddy want to say change the sorry table me ba need e kin yo only ko de di on lowo lati ton ra awon nkan wale to ni gbogbo n to ba ri ni bi se to ba to wulo le lo won aso lo to ma ra wa only sorry bi wedding aburo yen wo lo ri lo
1: iya
8: what is your papa afa
1: o so serve ni yen
8: se se ma run ka ben yen
1: beni
8: you know me do eventually. Mo mo koda o ti nlo lo church kan ni to se ile won o le won e lo church yen mo ni mi ri n to lo se
1: church wala wa
8: mo ba bere ne be okun yin o wa fale mi lowo ni o yo ndare fun yin ni e ma mo lo church yin o ti so ni mo ti ri pe iya daada ni yin
1: beni
8: se ri ru nkan be yin
1: beni
8: to na wo ba sa no fe bi le o se dagu ni yin
1: beni lori nti o to nkan
8: yo se daru ni yen
1: lori nti o ti o bo leyan ku
8: won ti pada bi mo won ti pada bi mo meta leyan
1: o pe o
8: so baba won baba won da si ke yan jo understand ari yan ni
1: ka
8: jo mo nta ba jo fe nta ba ti la fe ko to compromise kankan o le wonu e
1: beni beni
8: nta ba fe yan ni ka jo mo awon okunrin kan be ti sa lori o awon obirin kan na tin be ti yawe ri o
1: abi
8: sugbon se yan ba fe kile won kile won kile won kokoro obirin lo ma fara dan to po
1: beni awon to ba ti ma je kile yan se se beni beni
8: lọlọrun wa ma da si njo ka olọrun o ka okan re lara
1: beni
8: gbogbo gbogbo ti se se ni yi se ma ru nkan beyen
1: beni
8: so ma ka ko do yan wa do duro ko won la gidi o fa re je o
1: ah ah ke lo se le gangan
8: o fa re je o
1: ko se se
8: jo ma ran si ife ta jo fi mura wa wole
1: ehn
8: ta jo ma ran si mi ta fi jo bere
1: beni
8: lo se pataki
1: beni mo
8: en to ba se pe ngba ti yawo nbe lona pe to ba ti oni ose o wo lo ton ma be o le drop e immediately to ba mu wole o se se be
1: beni
8: toro ti mo la
1: o ti mo beni o ma be mi ni o ma be mi
8: ni o ba fi ni nte yan ba ne gba ni ni
1: olowo
8: ni olowo
1: talika la ma ti ko
8: talika ni
1: beni
8: ṣugbọn ju gbogbo e lo bi dile ba daru obirin ni mo saba ni esin be
1: beni
8: beni obirin ni lesin be
1: beni beni
8: ṣugbọn o tun so gbogbo ohun nkan be yan le yan gbọ ko lohun ko wa ma se
1: iyan
8: gbọdọ kiesi daada
1: ami ami
8: iyan gbọdọ kiesi okunrin da je se bi oba ngba mi to se ko gan ni o jebi ti o tun ma gapa
1: beni
8: gba papa ni ma ti o de ma binu
1: abi e ma binu o
8: o de ma binu e je o
1: baba mi babe I'm sorry
8: o se le kuku fe kan ti woju pese ni won da won aroma kan pale yi manera nkan te mi so ko e get nti mu
1: iya o
8: se mi ja bi ya ha mi re ti fun omo omo omo ibo lati igba ti won ti tin lati
1: jo eh ni mo le fe lo mu kokoro bayi
8: emi ọpọ ibo wo ọpọ ewu wo ọpọ gbọ yorùbá kọ gbé ìgbò bá sọ broken gan kò gbọ.
1: Ẹ ṣe gọmà ẹ ṣeun ṣeun ẹ ṣe gọmà yes àmì o àmì
8: ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ
1: Ami ase dumare. Ami ese gama. Thank you ma. Yes ma. Ah 0706949300 no njoko ati a fi ngba yin lalejo lori eto ni ale yin kokun ato bi o ma yoji inu marriage iru fe wonu iru marriage wo re be nikan lo ma nbere kini yi o ejo kuro ni egbe radio yin 0706427 e ma binu awon yan po ni ojo opo era sa e ka bo sori eto. Hello. Erasa, oruko yin ati bi te ti pe wa?
9: Additional oruko mi lati Yayota.
1: Erasa, mo gbadun yin.
9: Se oruko ti gbo won so yin toro to mo gbon dani ni. Ba pa ju lo, o ya wa ti won so ta ni se gbo ton le gba koko. Gbogbo oro yi ẹni tẹ wà lórí ipò ẹtúbọ máa ràn wà lọwọ àmì náà wọn jẹ ju ṣùgbọn tó bẹrẹ ti pọ ju. Ẹrẹ tẹ bá wò ní dán gbóbìnrin bá dàgbà tó wọ 50 ọkùnrin àti ọmọ afẹ wọn.
1: Bẹ́ẹ̀ni
9: yóò ṣe mẹ́sì sàn wọ́n tó fẹ́.
1: Bẹ́ẹ̀ni
9: tí ó tó kí o bí fún ọmọ dídán ọ̀rọ̀ kan máa ń fẹ́. Ọmọ dín kò yẹ kí ló fà á sí jù ní. So problem tó kù lórí ẹ̀ lónìí ni ọkùnrin àti obìnrin. Àwọn náà wọ́n gba sọ̀kọ̀ tó ń di ọkùnrin.
1: Ọkọ mi gan ya were gan. Tibẹ ti gba tawo eyan tun so elomi ma ri yawo omo gidi o. Won a tun ma tun se yama yama.
9: Wala to papa de lori omo. Lomo mo le to omo re kini
1: bi. Sugbon ru awon obirin iru obirin to ba sa. Iru obirin to ba bare ni ru ipo yen. Won a kuko ni suru na ni kan de kun fadura. Eyin o ni ka ri yan bi pe ota wa ni. Eyin o ni ka ri yan bi pe ani ki won mo. Because awa number wa di ya oko di ya yawo
9: awo ni ro
1: pe nkan ta ba de se la ma gba
9: be ta kan mi pe do ju ori re bi ko ko ma do ma gini ko le fe bu abi o yeyin
1: o ye mi
9: e ti mo ta o to ko lu ta da to amo ni se to bere ko ko le ta ko le ta o mo to ba si se atu o ko to pa to pe so gbogbo ta ba ti bi ji gbogbo ka pa ka ta. Oye mo re to ba se gan yo mo lo ta to ba le so wa si ni ba nbe lori oro to ba so oro re ka si yo mo lo ta de lo ka pelu oro so yo mo be to to ko da to to be ti po
1: to ko ni na po oko emi na ya ngan na buku buku ni ti won gbadun kankan o oju obirin mi na ma ri e wo ru obirin to so nsin pe omo oko do omo si laya omo kini omo keji omo kata oko gbo bukata kankan. Ọrun woman yin ni gbogbo ẹ wa. Bẹ́ẹ̀dẹ̀rẹ̀ ọkùnrin mi sa o. Òun ló máa níyàwó ìmori mo fẹ́ fẹ́. N mo ma ti fẹ́ délé tán. A tún sọ di ọ̀ta àwọn ẹbí ẹ̀. Asin tẹ mọ̀ oríṣiríṣi náà ni Ọlọ́run dá wa ná. Ìwà wa ò dẹ̀ kò ìwà èèyàn kì í dọ́gba. Àfi ká jọ máa fara dà ni.
9: Ṣé wàá rí ìtọ́ tó ń borí jù ń bẹ̀? Ìjọba náà lọ́ba ti tún dàgbà wọ́n kò fẹ́ wá. Ọkọ̀ mo ń ronú kó tó rí mi ìjà òkú rẹ̀ yóò fọ́ lọ mọ́ pé ìgbà yẹn. Àbí òye yín
1: tẹ̀ ti ń gbọ́
9: àbí ọkọ̀ tí ó fi àwọn èso tí ó fi ṣògùn owó. Ṣùgbọ́n ìjọba gbé wá ìjọba jáde níìsín àlẹ́ gbé àlẹ́ ẹ̀sìn bá lẹ́ sẹ́yìn èyí táwọn ọkọ̀ ẹ̀mí fi ń gbòpé kókó tà ní ìjọba tó kọ̀ wọ́n lè jẹ́ mi wọn náà máa wà sí òdà.
1: Ojú òpó yín yẹn kò tọ́ tààràtà rárá. ko to tara tara
9: wa wo ko to ibi le na se ndo o afiki olohun ko ba wa da si
1: ami o
9: ko ma fi wa sile o
1: ami o ami ami sa
9: o ti po
1: ju bayi o lagbara part 1 lele part 2 nbo ni ojo mejo lagbara olorun e se gan sa alright sir ojo opo to wole agbara na ni 0706949300 ele ni anfani lati da si eto on ka to ma tata pinse hello yeah e ka bo sori eto e ko ojumo o
10: yawa akini o
1: era sa omo yin ni o
10: oloye alagba me lati koloko oju ri badan
1: lati koloko oju odo ni badan ikan ni omo lu abila wayi o nse bebe
10: alhamdulillah
1: ikan splash
10: splash ikan ni baba wa olowo ni o pe fun wa
1: ami ase edumare
10: ami
1: ase o ami o
10: olowo ti kalara re dabu re bu wa nigeria ti
1: ami o ami
10: sam oloye alaja me lo so that call ko ju
1: era sa
10: sa ti te gbe jade yi olowo na la mo
1: men
10: olowo la mo
1: men
10: 0806479
1: eduro soju opo yes mo gbadun yin
10: asi mo so pa ma be lo nkan de mo gbadura then ito se lo lo yo
1: men
10: en tio gba oja ta tio lo tio ni se kan lo lo lo wo ju ori si mo fe ri si
1: abi
10: en tio toju omo tio si bu se ku si somo somo
1: abi e je ka ma se komo komo komo komo tori agbologba won na tin gbianju ah lati wole ami ami
10: ko ka lu ko sa ma huwa atokun ato bini okore huwa huwa pe eru mi o ki omo mi o bi ro fe
1: eru mi na ni ko omo mi okunrin ko lo fe ko dogba tan yanyan
10: okore na omo so da pe ni ko mo to dokunrin o fe lo bi
1: o gas cani
10: ọlọ́run asánú wa
1: ami ami ẹ ṣe gan sa adupe ni ọwọ yin e seun seun 0706949300 awon eyan naa wa ni oju opo nbe oya ni kama kama kama e ku ojumo sa o e ka bo sojo aje otun akumuro odun o
11: oruko mi ni babura kafe
1: lati adekile nibadan bi mo n gbadun yin
11: ẹ pe ètò à ń gbádùn yín dáadáa o
1: ẹ ṣe gan sa èmi náà gbádùn yín jù
11: ẹ ṣe gan o
1: ẹ sà
11: ẹjọ náà
1: nàmí ẹ dákun bó mo bá yín ṣé ẹyin ò rí ìrírí bóyá bí odi àbẹ́yìn gangan lẹ máa ń yodi yẹn tẹ́ sáré gbé wá fún tíyàwó máa wò pé àkànjí kí ni mo ṣe fún ẹ adádi tèmi láti kí ni mo wá ṣe fún ọ kí lẹ́sẹ̀ mi báyìí sìn o kí mi mo ti ń kí yín láti bí ọjọ́ mẹ́jọ sin ẹ̀dá mi lóhùn ṣó ṣe yín rí
11: okay.
1: Oda ẹṣeun ṣeun kẹ máa fọkàn bá wa bọjọ mẹjọ mẹjọ gbogbo sunday pátá aláàgọ mẹwàá la máa ń bẹrẹ sinmi aláyọ 0706949300 àwọn èèyàn ti wà ní ojú òpó ẹlòmíín ti pè ẹni bínú síwa náà ni ẹni bínú ni o ẹ dákun kì í ṣàfojúdi àdúrà yín ló gba àwọn èèyàn pọ̀ ní ojú òpó bó ti ẹ̀ jẹ́ pé àjìn láwa yìí ṣùgbọ́n síbẹ̀ náà òru láwa ìfẹ́ ọlọ́run lẹ ní ètò gbogbo wa dẹ̀ ni. Hello.
12: Hello, ẹ kalẹ.
1: Ẹ káàbọ̀ sọ́rọ̀ ẹ̀tọ́ ẹ̀kọ́ ẹjúmọ́ ẹ kalẹ́ máa o.
12: Yes, ma. Ẹ̀kọ́ ètò ma.
1: Ètò ni o, orúkọ yín àti bí ẹ ti pè wá.
12: Orúkọ mi ni Fọlá. Ṣùgbọ́n ẹ̀kọ́ tí ó interest mi nínú program yìí.
1: Yes, ma.
12: Òun náà ni nǹkan topic tẹ̀ ń wá.
1: Ok, 0806206, ẹ dúró sójú òpó. Yes, mo ń gbọ́ yín.
12: Ṣé rí nǹkan tí èmi experience.
1: Ok.
12: Ó ní odi yíyan.
1: Odi yíyan.
12: Ní odi yíyan yìí ó pọ̀ gan gidi. Ṣé rí ibi tí wọ́n ti ibi ilé tán ti tọ́ èmi. Kò sí nǹkan tó ń jẹ́ pé èèyàn máa ń yodi. Ṣùgbọ́n bí mo ṣe máa rí tán odi yíyan yìí pọ̀ gan. Mi ò dẹ̀ mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ náà ni tẹ́lẹ̀. Tóbi alẹ́ ọjọ́ wa lórí bẹ́ẹ̀dì ń ṣe lá yí ẹ̀yìn ọjọ́ kìíní má tẹ̀ dúró pé ki won lo se mi ogbeni ojo ma se duro die be a boya o ma niyanju ojo kini maki ojo keji maki oni da ojo keta the same thing ah ba ti bi ojo keta ma ba do da to tori se mi o mo odiyan okan temi o n bale mo o da ma binu oni gbo ma binu igba to ya ma ba lo sori ikunle o da na ma binu
1: Isha wo de leyin se ma
12: Isha joba le mi se
1: Okay on gbadun yin
12: so ah ma binu ma wa be titi a wa bere oro orisirisi but awon nkan kinkini ti oni lari ti oni tumo lo ma bere odi yiyan awon nkan mi to je on lo ma se mu ma wo pe ah eni lo te ye ko bebe to ba ti di pon di bi ojo meta ojo me
1: emi ti yin o gbe mo
12: temi mi o gbe mo o da ma binu o da ma binu o da ma binu so o ile ti wa sele lera to destiny da pe o ti wa gba pe o mo kin se mi afi ke mi ma bebe ni gbogbo gba emi ni ke ma bebe ni gbogbo gba ni gbogbo gba won de ni ton ba sun agun ton kon ogiri
1: a ponjuda
12: ki lo de mo ma be titi ko to gbongba mi o ma to ifa mo le fi bi ojo meji be ya to ti ni odi bi ojo meta o mo le fi bi ojo meji be
1: se omo melo de le bi fun won
12: ah won ti bi mo to bi meta e mo o ti yan yen po gangidi
1: se won wa nbe yen lale
12: ayoro to destiny da pe o ma tun gbe mi lodo awon family e lawa o wa ma lo pa mi je lodo won kire ko o si ah nfa e won wa mi emi kere mi o leyan kankan ni bi ta wa mi o ni mo le bi kankan ni bi ta wa ṣugbọn o mo mo ma ri si bi ta won yen e wa so anything to ba sele a wa pe family mi tan le mi lori ma wa bere ma bere si ni so ma do ta na e ma binu Emma Pin. So, you are. Emi, if I may, you rely on me, pick you, pick your cream, my duty. You be late, only a cocot and marry.
1: Oh,
12: I don't know unless you are.
1: Epa tewo funra yin
12: ife keyan mi o ba mi toju awon omo mi
1: yo dara fun yin
12: orisirisi nkan na ti se o fi gba kan fun awon omo se o yan bi mo fun abi won bi mo fun mi o mo awon family orisirisi o ya ko kuro ni o nko se orisirisi ona lo sa gba titi pe en sa fi kuro ni o mo pe mi o ni bi lo
1: Yo da fun yin. E de ma jere awon mo yen lagbara Olorun.
12: Ami Jesus.
1: Ise won ma soju yin lagbara Olorun alaye. Emi yo de ni bo sibe yen o.
12: Ami Jesus.
1: E jere ma yen na e jere won. Olorun je ke jere won dada. Olorun a fowo to won lokan.
12: Amen.
1: To ti ye yin. Se ri awon nkankan wa n te se na ni pe ebi Christian ni.
12: Ben.
1: E pe mi to ba di leyin eto. So ti ye yin. E pe mi to ba di leyin eto. So ti ye yin bayi. Number mi se pen wa lowo yin kin pe fun yin kin to tesiwaju. 08074805574. Ni ojo opo to ja si odo mi. E le ba mi soro lori WhatsApp. E de le pe number mi.
12: E jo e ba mi tun
1: pe. 08074 80 5574 lo pari e
12: ese
1: se gbo mo gbe osuba kare fun yin e se gan ni apere rere ni e tubo ma be won be na yin okuku ni ka ma debi tayin ma de ka dro balẹ fun arara se yen ni ka ma ga soke mo eyen ma te si waju olorun a ba okan ti won na pade lojo kan se gbo e de ma tori e ba family won ja o ngbo baya ojiye ti won na ma si
12: ebi o pa won ja
1: e pele e ku oro omo se gbo e wa je ki ngba yin ni moran kan o e ma ma ronu rara o so ti yeyin ba e ma ronu rara so ti yeyin e ma ronu rara e te pa mo ise ti yin te nse yen e de ma ronu rara tori nkan kan gbodo se yin tori omo yen so ti yen aisan kan kan de gbodo wole si yin lara bo ti nwo kere omo so e gbodo ma aye fun awon nkan kan soro mi ti yen sin last le je ki okan yin ko bale to ba ye pe won bo wa sa fa e gbo ina ni ngbe ba pe mi boye mi na se ma ba won soro ti ma wa ri won ti ma se meeting pelu won last le je ko ye oye won ka ma gba won niyanju ka ma gba won ni moran so ti yen o de ma se se because te ma ngbe bi token o ti bale ninu gbe yawo na o tun lewu fun le ra eyan so a le ma ba won soro se gbo olorun a de gba gbogbo ogo mo e se gan ni o yeah get take care yin all right mo ngbadun yin o mo ngbadun yin ma
13: mo e won ti ko se
1: aha
13: yo dara fun yin
1: yes ma
13: ri anti yen ko da se oju fun oko yen ni tori bi okan won se ri yen o n sarajo sinu okan o
1: o na ni mo so
13: won ni ran won ladeku tawo
1: ami o toro kan won o ba le rara
13: mo si je ki won roju toju awon omo won
1: abi
13: se ba ti mo pe won le binu si o ne ka won fun awon omo pe le
1: be ni kon ma se mo
13: be ni to ba se pe bi eni oko won n se bi oba nu won mo se kabiyesu fun won mo ara baba
1: abi je n se temi o oluwa mi o
13: ko si ti won fe je ko se nti o ni bi to ku si
1: be ni
13: e ri pe mo rora soro kan fere le kan mo ni to bi oko te mi ba bi te de ti ma ti kokon ti kini ti ma ti de ko ti fe ki bi no bole to ra won na ma bi no dada
1: eyo ya jo formula do je le ki mo le in ti mo so ko yen akoji
13: mo so ni n jo kan mo ni Maybe some will wind up on our room, eh? On a little red the music down. I thought once in my very major, one of me, look at you. Oh, look, we just good, fairly worn out. How about this goody bed you want to go to your sister?
1: As a party?
13: Tell us here, pay, and we let go, can't have my pay, and baby, my dinner. Ekene kankanka on go ti tan den mo mi o ton do bi yin o mo
1: o pari
13: toro ara se megan o le gba
1: abi
13: mi o like e n te mi
1: that's good
13: Bene.
1: That's right
13: te ba de aro mental hospital obere lo po nbe
1: be ni o
13: professor lampo si e to bene lo po nbe marital issues de ni
1: be ni
13: be de jo adura o bere na
1: o lagbara o
13: ko da le babalawo mo mo tin sele nbe sugbon mo mo se ba kana ni ori
1: abi kaluku wa network ki o abi suru o
13: sara jo nu okan
1: Benny, Benny.
13: Tan ti ori yan gba tin kankan mo yan ni ori yan gba te.
1: Nibo, nibo.
13: Ka ti yan o da kun fun ojo. Gbogbo ti a ma ti le binu si ni ka won gan o ma pe ile.
1: Benny. Awon na ngbo bayi.
13: Kini, e yo binu, yo se kini kan e ma pe ile
1: ni. Pe ile ni. Benny.
13: Oruko Jesu omo yi o ni yaya kuya.
1: Ami o, ami.
13: Lo ma se pomo ni ba yoyan lenu ba hun. Seyan ya da ti yin.
1: Abi, eyan kunkun nipa.
13: So e ti won fi je oboro de bi ti omo lo so fun awon eyan re. Gbogbo e ti an fin lojo meta nlo ro fi ri bi bi mo.
1: Beeni.
13: Lo ba ti te nto ro ba ti je kini. Immediately ni ke tuka. En je mu ra ni nge ti nta nso ni.
1: Beeni.
13: Ko je me wu ye mi o si to ma me a e da fun omo pe.
1: E ma binu. Beeni.
13: Won ni ka pe kini kan loko yawo ko le je ko
1: ti pa ti
13: odo. Beeni o. Ko se ni ti o ni bi to ku si.
1: Beeni.
13: Oko me ni bi to ku si. Iyawo na ta ba wa fera wa mo sugun wa. Yo lagbara die.
1: Allah lagbara die. Beeni.
13: Yo lagbara die.
1: Beeni ma. Beeni ma.
13: All to the glory of the Lord ene kaka o pari da fe mi atoko mi.
1: Ah, Olorun seun. Olorun seun.
13: Last week Saturday ni mo pe ni mo close 65.
1: Hallelujah.
13: Ene kaka o pari da fun wa.
1: Olorun seun.
13: Ai wa fera wa.
1: Olorun
13: seun. So se pe keke keni ma bi nu.
1: E de ti fe lasin to bi odun melo?
13: 34 years now.
1: Wow. Congratulations ma.
13: Eyan le yo kiesi. Tori beyan ba kiesi e. Olorun jolu yo sefin.
1: Ami.
13: Olorun jolu yo sefin.
1: Ami o. amen
14: won pe obere atayin to obere atayin to to ka to eyin fa ni na ri ni
1: o ya mi lenu o
14: eh eni e to ti e waju o ti ri nto o ti ri nto da
1: abi
14: eh o ti eyin o ki esi
1: men
14: olohun o da ku olohun o sa nu fo
1: wa ni ami ami ami ashe
14: yo bene na si yen ko gbele oko
1: abi abi beni olohun ko sa nu
14: wa so ti da wa sinu
1: beni o agba fo olohun
14: ti me na o ba ti si nbe
1: beni
14: me nkan
1: beni
14: ko da bi o ba se bukata lori omo to se bukata lori ikini
1: o ma fi yan lokan bale ti e ba sa ti en ti na yan
14: beni
1: beni
14: o ko lo mo gbe ma sa check ile yen benu ko gbe ile olorun
1: abi na
14: o wa ko le fi aje ko ba se we to ba de to ba tun ni e fo elegun si lo n ba fe je kuswala
1: beni
14: o to tete bo si ikini ko ton je o
1: to sa le se beni e de ni se ti yin lowo ise ijoba na la won se so e ni ojo ola to da
14: o ti waye lobirin ko si nta fe se
1: ko si nta fe se
14: o ba gboran so lorun lenu o ne eyin oya e teri ba fun awon oko yin
1: beni e gba fun won yanyan
14: o ti ko wa leru
1: abi na
14: olorun sa anu fun wa ni kan bi be lo yoro diri o
1: beni o
14: beni o wa ti betemere be laye olorun mo le wa ro
1: ami ase edumare o e se gan ma
14: e jiri awon omo yin
1: ami ase edumare
14: o so mo si fowo toko yin lokan lokan
1: ami o
14: ndo ba ndo fun ara to lo mba fo to lo kan ah yo mo pe yo yo bebe no re yo fe to
1: ben ta ko ta ko gan ni ru won ma nbebe
14: ben
1: tomi je tomi je beni beni
14: o se ti o ni ti o la koja ni odile
1: ko no
14: ni o le re
1: beni
14: o ti ka lu ko la koja ototo ni
1: beni
14: mo pa ni di marriage ka ti o ka smooth rara o
1: beni
14: gbogbo ọgbọ́n tẹ rí kẹ mọ dá sí náà kó mọ bàa dàbí kó mọ bàa bàjẹ́ lẹ́yìn tí ó gbòdá kálàáfíà òjọba síbẹ̀síbẹ̀ àwọn nǹkan kan wà tí yóò tó mọ fẹ́ra dà.
1: àbí àbí àbí sùúrù o bẹ́ẹ̀ ni
14: kì í ṣùpọ́ náà wò lágbára pé kó mọ̀ sí wàhálà kankan ṣùgbọ́n wà náà àtọ̀yà yàmọ̀ yọ̀
1: lọ. àbí bò wá ni. Ẹ ṣe gan ma mo dúpẹ́ gan kẹ bá mi kí bàbá wa o ẹ ṣe gan ma ẹ bá mi kí bàbá wa. Àwọn èèyàn tán ti like tán ti love ẹni kẹtẹta gorí ẹtọ Susanna Akinboye Kẹmi Ogunsanya Ilésànmi Oríire Ìdòwú Lawrence Akinwumi Michael Olúwa Ṣọ́gọ̀ Ọlátúbọ̀sùn Sọ́lé Olúgbé Lẹ́ṣinà Púpọ̀ Ọlá Ọlámilékan Babatunde Olúdọ̀yẹ Tọ́mìṣe Ara Adúpẹ́ ní ọwọ́ yín o Abulẹ̀ Adúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà Miriam Samson Ọlọ́ọ̀ni Ṣọmọ Felix Olúgbàmí Akíntaro Bọ́lájí Adúpẹ́ Noa Olórodé Bàbá Aláwo Ifálọ́ba Ifáṣẹ́hùn Ọlámíkì ọmọ ìbílẹ̀ Adúpẹ́ ní ọwọ́ yín Babyface Ravina Thank you Stephen Tayo Ọlájídé Abiodun Joseph àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣeré bẹ́ẹ̀. Bashir Oladimeji Lawal Atunde Afiz Olayemi Olasko Agbadola Agnes Adesanmi Aderoju Adupe ni ọwọ́ gbogbo yín pátá. Àwọn èèyàn tó ti fún wa ní àtẹ̀jíṣẹ́ Kẹmi Ogunsanya ni Samson Ọlọ́ọ̀ni Ṣọmọ ni Wàlíù Ismaila ni Ọláyẹ̀ǹkà Ọlátúndé Sọ́lé Olúgbilé ni Agbọ́dọ̀lá Agnes Olúyẹmí Ọláṣkó Johnson Dùnúbọ̀ Ògúnṣe Ìtàn Adédèjì Kẹ́hìndé Ọlámídé Ọlámíkì ọmọ ìbílẹ̀ Kamil Adigun Bashiru Oladimeji Ọlájídé Abiodun Joseph Emma Fojé Peter àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fún wa ní àtẹ̀jíṣẹ́. Bẹ́ẹ̀ni àwọn èèyàn wa ní ìwọ̀nba péréte náà lákàn mú ẹni bínú ẹ̀yin tí a ò bá ka àtẹ̀jíṣẹ́ yín lálẹ́ ní àtẹ̀ ayélujára ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má bínú ṣùgbọ́n ẹnìkan rèé wọ́n ní ẹ kalẹ̀ o ẹ sì kó ètò Ọlọ́run yóò máa tẹ̀yìn sí iwájú ìkànnì ọmọlúàbí kò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jọ̀wọ́ ìbéèrè tèmi o orúkọ mi ni Rukayat Adédìméjì láti Àjíbádé nílùú Ìbàdàn. Ẹ jọ̀wọ́ ọkọ tèmi bí mo bá se oúnjẹ láì jẹ́ pé ó fún mi ní owó ọbẹ̀ o yóò máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìgbà mìíràn ó lè sọ pé mo fi ata já mo fi iyọ̀ já ohun èlò ọbẹ̀ ó já tàbí ọbẹ̀ yìí kò dùn tó. Ẹ dákun ǹjẹ́ mo lè kúkú sinmi lórí láti máa se oúnjẹ fún un níwọ̀nba ìgbà tí kì í fi owó ọbẹ̀ sílẹ̀ lọ́pọ̀ ìgbà ẹ ṣe gan ni. Tẹ́mi máa gbà yín níyànjú ni wípé ẹ má dàwọ́ ẹ̀ dúró ìbùkún Ọlọ́run gan náà máa wọnú iṣẹ́ tiyín náà máa wọnú ayé yín o. Ẹ má torí ìyẹn sọ pé ẹ dàwọ́ ẹ̀ dúró àwọn tí wọ́n bá sọ fún yín pé àtajà báyìí ẹ̀yin náà farabalẹ̀ lóòótọ́ ẹ tọ́ wò ṣé kò ń ṣe pé lóòótọ́ lata yẹn já tó bá pé ní tòótọ́ lata já ẹ ti mọ̀ pé mi ìtẹ́ bá tún fẹ́ sí ẹ máa dín ata yẹn kù nìyẹn boya won se to ma n jata dede sugbon to ba ye pe boya osa abi iyo ni o lo poju eyin na to fara bale keto wo se ko ki se pe n to n to o ni osa tabi iyo lo ti ja so that te ba to fe se mi e le din owo iyo yen ko to ba je pe ni to

0: ma se wahala gan ma ni yawo e ma se wahala kin to se le kin to se le kin to se le oko mi ah ise la mo se ewe ma ba fi fe je e ma ba mi fi fe je e ni da mo se gbo e bayen bayen iru osuru be o ma nlere akajo re lagbara ni owo olorun ewo awon atejise ohun lo berebe be ni awon ipeyan si lo berebe sugbe mo binu ale gbe oju opo kankan mo fun ti oni ojo mejo ho na ni ke tete yi kon gbe wole tori abala keji nbo ni ojo mejo ara awon ipenija to je pe o ma n common o wopo gan ninu igbeyawo wa o na ni asetan lati ma mu wa ni ori eto isinmi alayo awon nkan to nsele si to nsele se mi na to nsele si gbogbo eyan to ba sa ti balaga bayi oro fe ina ni be ni sugbon bi fi awon se wa dun to e je mo pe awon kankan mo n tare jade imi yo kokko dun yo bayan gba imi bayi to ba gboju keji de bayi eyan fe to danu sugbon eja duro korekore nbi o ba le la nba omo okunrin ife yen dandan ni ko ma rese wale a gbodo gba laye lati ku o a de gbodo gba laye lati dinku rara ago kan lo se be to ko iseju mefa lati kan ni ti omo luabi e kan ni splash ni awaye e kan ni adani akoko ni be kan ni akoko re tungbon satigun lati afe fofun balawo gbogbo eyan wa ti e ti pe ni asale imu dupe pupo lowo yin e na oni tanwo yin lase lowo olorun oba eyin ta gbe ipe yin yi a foju di yin o mo mo lore gan wipe e pe titi de ago kan fe lu ah lati ago mokanla mo gbe osuba kare fun yin e se gan ni e seun pupo ah foju di yin mi si fi oju di ipe yin pelu e je ma binu ni ojo mejo e tete darapo mo wa ah olorun yo tubo tun ba wa se lase ni owo olorun mo dupe ni owo yin o awon eyan po to je pe are aye lati gbe ipe yin e mo binu e foriji mi adura yin na lo gba eyin baba wa eyin iya wa e seun seun gege mo so fun yin e ma mura le lati se ajoyo awa gbon sa fefe ta je obirin awo oniroyin ta je obirin be ni asetan lati ko ara wa jade lagbara lowo eledua bo wa se nlo a ma te si eti gbo eyin no ti a ma gbo ipolongo ati ikede re lase lowo eledua yo si da gbogbo se be yo kan si e ma gbagbe pe ti le ba ti mo gerege baye ago mefa gerege iroyin afemoju la ma mu wa fun yin ni ede gẹẹsi ni ago mefa abo naa ni morning splash to ba di ni ago mẹsan iyalẹgba ati babalẹgba le mo pade nigba naa ti fun tẹdọro yin lape bemi ma gbo oke mo san wa baye babalẹgba n titi e baye yo gbo ba n to ko wole ni gẹgẹun a wule pade naa lapata ba ba ti wa pade lapata ẹni ẹsẹ ba ya ere lẹlẹlẹ ni fẹlẹlẹnu ẹ n ba kọkọ wọle ẹ n ba yanu náà ni kọkọ pẹ ní kejì láàrú oko kò jẹ bí yẹn bí o ṣe jẹ ẹ jẹ kí n máa kí gbogbo àwọn mùsùlùmí àti mùsùlùmọ pé akómìnira iléyà yóò bọ wá láyé yóò bọ wá láyé ọpọ ẹ láṣẹ lágbára lọwọ ọlọrun ẹ má jẹ àfijà yanjú ẹ ọ ẹ ráṣọ ọdún fún mi ẹ ráṣọ ọdún fún àwọn ọmọ mi a ẹran tẹra kí ló tẹyìn ọrọ màálù a màálù lẹ lọra ni ẹ ràgbò bíi mẹfà ẹ ràgbò bíi mẹrin ohunkóhun tí a bá ní tí wọn pèsè fún wa ẹ jẹ ká fìfẹ gbà ẹ jẹ ká fìfẹ lò ẹ jẹ ká fìfẹ jẹ ẹ jẹ àtọjọ ọmọ wa ẹ jẹ àṣẹ ọbẹ yẹn kó dùn dáadáa ọlọrun ọba ń gbọ ẹ mọ jáde mọlé o ẹ jẹ àpin fún àwọn tí ò ní ọjọ mẹjọ láti máa kọ tuntun yẹn tó wa ìsinmi aláyọ wa ọjọ ìpò tó já sẹdọ tèmi náà ni 08074805574 ẹjọ àtẹjíṣẹ ní ojú òpó whatsapp ó ṣe pàtàkì púpọ jù ẹ ṣeun ṣeun ọjọ mẹjọ kẹ ẹ pàdé wa ẹ tá a ṣe ní alẹ wà ní ojú òpó ti facebook ẹ lọ síbẹ ẹ ṣe àwárí ẹ ní ìtọ̀nà /fm105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ kíyẹn náà kó máa gbéra kẹ́ẹ̀dẹ̀ má bá mi pín fún gbogbo àwọn èèyàn yín pátá ní àti ayélujára títí ọjọ́ mẹ́jọ tọ́lá ní aládélájà lorúkọ mi yéèrò yín ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ̀tàn sọ̀tàn gbòòrò ayé àpẹẹrẹ eré ọmọlúàbí wàn orí yín ó wà ńbẹ ó dára ọ̀kọ̀ọ̀kan láàjọ ẹ má jáde o àjìnlá wà orú òun la wà yìí ẹ dákun torí ọlọ́run tílẹ̀ bá ti wá mọ́ báyìí ká tètè bẹ̀rẹ̀ sí ní máa ṣàrajọ pàápàá afẹ́ lọ ibiṣẹ́ afẹ́ ràgbá afẹ́ ràwọ̀ afẹ́ ṣàrajọ kó tó di pé iléyà kúkú dé gẹ̀gẹ́gẹ̀gẹ́n ẹ jẹ́ ká máa rìn tìfura tìfura o ibi òní ṣọ̀kan wa lágbára lọ́wọ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ yín púpọ̀ jù ọlọ́run bá ń gbọ́ ẹ ṣé o ẹ̀nà ò ní tanwo yín lórúkọ amojú ẹ̀rọ mi Asis Ademola Asiso ni mo ń dágbére fún yín àti lórúkọ àwọn ikọ̀ wa tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́ka ètò ààbò wa láti ẹnu lóró tó fi dé ibi tí agbára pín sí la fi ń kinyin pẹ́ ikú ìfọmọnìyàn ṣe àkó jíjọ wọn lúàbí ó dárọ̀ ọ̀ràn yìí lásán ọ̀kọ̀ọ̀kan láàjì láàfíà.
1: Flash FM 105.5